0: ẹ jẹ́ fún wa níròyìn ayọ̀. Ìjẹ́ jẹ́ mọ̀ pa tún bímọ nínú ìrìn àjò ẹ̀dá lọ́jọ́ ìjẹta. Ọlọ́run ò ṣe o. Ẹ jẹ́ kí rọra sọ ohun tó jẹ́ kàyéfì tó wà nínú ẹ̀. Ọ̀dọ́mọdébìnrin eléyìí tádáni wáyé fi ọmọ jíǹkí yìí lẹni tó ti ń gbójú sókè sẹlẹ́dùmarè láti bí ọdún mélòó sẹ́yìn. Títí ń tọrọ lọ́dọ̀ ìlẹ́dùmarè. Fúnkùn sáátà ká ṣe ìrìn àjò ẹ̀dá anufáṣe 2.0. Kìkì ìrìn àjò ẹ̀dá kàn bá wọn. Wọ́n darapọ̀ mọ́ wa. Pẹ̀lú ìpèníjà tí wọ́n ti ní nílé ọkọ̀ látọ̀yìmọ̀yé ọdún tó pẹ́ díẹ̀ sẹ́yìn. Àwọn àgbà tẹ́wọ́ gbà wọ́n. Lóòótọ́ ni wọ́n wá bálúpọ̀nà ọmọ tìjáni tí ò mewé kò mọ nǹkan kan ọmọ bàbá oní wíní wíní. Ọ̀dà kan rí ẹ̀ mọ̀. Ṣùgbọ́n bó ti ṣadá ni wáyé wó bá ti wù ú ní ṣọlá rẹ̀. Aláìmọ̀kan ló kọ́ àwọn tó mọ̀ lóko ti rọra tì lọ́dọ̀ yìí. Lúpọ̀nà ọmọ tìjáni wá dà gẹ́gẹ́ bí tọ́ṣà tó máa ráyé fi ríran débi tí wọ́n ń lọ gan tààrà. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé ìrìn àjò ayé wọn tán pátá. Sùntàgbára ti wá ká ń bẹ̀ owó Ọlọ́run ni ó ṣe o. Mo pa àwọn àgbààgbà mi jọ, ọ̀rọ̀ rèé báwo la ṣe rìn. Wọ́n sì tẹ́wọ́ gba arábìnrin yìí. Láti ìgbà náà, wẹ́rẹ́ di wẹ́rẹ́. Ìgbà eléyìí kò lò ó. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́sì lárábìnrin ṣe ilé ìwòsàn. Àìsàn kan wà tó lóyìnbó ń pè ní. Fúkọ̀sì àbíbá òun náà ṣe pé ná. Orúkọ rẹ̀ máa fẹ́ fààyàn lè ń yọ díẹ̀ kan báyìí. Ọ̀pọ̀ ṣe gbin ìyégun máa rí pé kẹ́. Wọ́n ka gbogbo ìwé.
1: Gbogbo ìwé rẹ̀ mi kà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí rán bẹ́ẹ̀.
1: Kò sí àwọn ilé mi ó gbà ó bẹ̀rẹ̀ náà láti jẹ́
2: ìṣe. Ṣé fini.
0: Ẹ̀yọ̀bá bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ pé yóò bá fẹ́ gbàgbọ́ tẹ́ pẹ̀lú ohun tó ṣe láàárọ̀ yìí. Wọ́n ka gbogbo ìwé. Gbogbo ìwé mi kà. Ewo sájà àwọn àgbàlagbà dìde sí yùn náà. Wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jú arábìnrin yìí pẹ̀lú ìpèníjà tí mo sọ yìí. Àìsàn yẹn sì wọlé lọ. Ó ti lu ọdún méjì méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ń lé ọkọ̀. Tí ọ̀gbọ́ pa tí ọ̀gbọ́ pe. Nígbà tá a fi rí December January ọdún tá a wà ńbẹ̀ yìí. Adá ni wáyé gbébí ti ṣe dé. Oṣù Ayọ̀ lé fárábìnrin ọ̀lẹ Ayọ̀ dẹ̀ sọ nínú ẹ̀. Àbéèrè ni àbáwàdà ni. Nígbọ́dọ̀ wọn tìjà ni. Wọ́n fún mi nírò Ayọ̀ nú mi dùn. Ṣùgbọ́n wọn ò bí mi dá kí n pariwo ẹ̀ sí gbòòrò ayé. Ara ìpèníjà tí mo níre bọ́n bá ti sọ nǹkan kan fún mi tó jẹ́ ìrìn àjò Ayọ̀ àfi kémi náà tún tẹra mádùá. Kó má jẹ́ pé ṣó róyè lásán. Ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀. Àtìdílé a kò sí. Lọ́sàn-án àti lórúbọ́ wa náà bá ti ń jẹnu wúyẹ́wúyẹ́. Ta bẹ̀rẹ̀ sí gbàdúrà tá ń tẹ́wọ́ síwájú Ẹlẹ́dùmarè àtúnfi tiwọn náà kún. Ó ṣe sáàtà oṣù kínní kejì kẹta kẹrin karùn kọjá. Ó wo oṣù karùn-ún. Ló bá di párábìnrin yìí tún bẹ̀rẹ̀ sí rí ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà tóyún ti yọ tí gbogbo èèyàn ti mọ̀. Ó bá tún di pé ẹ̀jẹ̀ bẹ́ tún bẹ̀rẹ̀ sí jáde. Láti ilé ìwòsàn kan sí ilé ìwòsàn míì. Ní wọ́n bá tún pè mí. Ọmọ tìjáni báwo látúnṣe ẹ̀yin àgbà báwo látúnṣe rìn. Mo ní láti ṣàlàyé àwọn ìrìn àjò ohun tójú rí díẹ̀. Gbogbo ẹ̀yìn tẹ máa sọ pé kò gbé à. Mo dúpẹ́ àbá kan sọ̀rọ̀ orí mi dẹ̀ wú láàárọ̀ yìí. Ogun sùúrù ni ẹ ṣáà má bínú ẹ ṣáà gbà mí bí mo ṣe rí. Tó bá kùn díẹ̀ káàtó ohun tí mo fi ń jí èèyàn nìyẹn má bínú pé èèyàn lẹni tẹ́ ń sọ nípa tiẹ̀ náà. Kò fẹ́ jẹ́ kí mi gan gbàgbé pé mi gan ní ìpèníjà tara tèmi ti ká lára mi. Ọmọ Nàìjíríà láàrin bí oṣù látoṣù karùn-ún láwọ̀ tó fi di oṣù kẹjọ gbẹ̀rẹ́ la fi wà lórí èyí tí mò ń sọ yìí. Àbí ohun tí mò ń sọ òye yìí. A tẹ̀síwájú abẹ̀ sí sáré lórí ẹ̀ pé báwo la ṣe rìn àwọn àgbàlagbà náà ò dúró ṣùgbọ́n.

arábìnrin yìí bí ọmọbìnrin làǹtìlàǹtì. Kódà bóyá màá yọ̀ǹda kan rìlíìsì píkṣọ ọmọ náà sínú platform tílé ọ̀la bá mọ́. Ẹni aráyé ti rò pé kò lè pàgọ́nú ayé kò lè rí tiẹ̀ gbẹ́jọ́ kò ní bá wọn ní kí pópó oríire. Mo forúkọ Ọlọ́run ọba àlàyé mo fi ṣe ẹlẹ́rìí ó ti bímọ. Ògo ẹ̀yọ̀ kan tó ti wọnú ayé tádániwá yóò dá àbòbò. Tá a sì rí ògo yẹn lò dalẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè tí ó tún wá lọ́wọ́ tó dá lẹ́yìn. Àwọn oore kan bẹ tó kọjá ohun tí wọ́n máa ń da owó bò. Nínú àwọn ohun tó bá tó jẹ́ ayọ̀ fún mi àtoríire ọ̀kanlélẹ́yìí nínú rẹ̀. Torí láti day one ni mo ti kò sí. Èmi kọ́ àwọn àgbà ní tèmi ojú kí n fetí gbọ́ lásán mi kúkú dákan mọ̀. Ṣùgbọ́n bíi kí wọ́n sọ̀mí ìkọ́gbóúnjẹ kalẹ̀ kí n má lè jẹ mọ́.

ọlọ́run ẹ ṣe gbogbo ẹ̀yin àgbà mo dúpẹ́ lọ́wọ́ yín a tún ti lé kan sí o àwọn ò sì ní pẹ̀dí gbogbo ẹnu mi sọ àyàfi tó bá jẹ́ pé lẹ́dùmarè kọ́ ló sọ pé yá mi ìṣàyànjú ràn ọmọ tìjání ó dàbí èèyàn béèrè lọ́wọ́ mi kò wù mí mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ṣe mo wá tó bẹ́ẹ̀ láti kọṣẹ́ adáni wáyé ohun tá à ń ṣe tá a fẹ́ rántí ìrìnàjò ayé ara tiwa gan mọ́ ìbá gba ìpè ọgọ́rùn-ún lójúmọ́ àádọ́rùn-ún nínú ẹ̀ 90 nínú ẹ̀.

0: Oluwa ise. Ju omo ni ju ayo ni. Ba mi duke ba mi yo. Je n fi idunu yen sare chipping kan kekere kan. Gbogbo awon to kun be ninu wa. Ta jo n sa isun yi. Gbogbo en to sin sunkun ibanuje lori omo. Ere ti ayo mi re. Kile mo e laaro. Se wo lo kan. Emi lo kan. Inu oja temi dire. Emi lo kan. Ta ni o ba yo titi e na o dire. Gege bi won tin be ni yi ti won ba yo leni. So mo ko mo agbaye lo mo ru eleyi. Oye aye gbogbo iyen pataka ki origun mererin agbanla aye to ngbo eto yi ni wakati lenu lupona mo ti jare. Lori ikeni agbaye lori eto agbaye. From the international presenter. Abi un ti mo nso oye. Iwo na fi gbagbo wi laaro. Iwo lokun ta ye o ba yo. Emi lokun ta ye o ba kiku orire. Gbogbo awon to kun ninu wa ti won reti omo. Osu yi lo su ayo le fe yi na. Ni won ba ojo meji meta to kun ti September o fi pari. Ti yin o te yin lowo e ri ore ti yin gba. Lagbare Eledumare ni woyi odun to nbo eyin na o ti wa nu awon to mo araye o ma kiku orire ko ti gbe ti edani be ni ori. Lagbare Olorun. Je rora da duro be ri pe nkan la ni.
1: Ni aruko ni.
0: Eh o ma ti kile fe kile fe kile.
1: Shetan maku o ye ko wa ni ara oruko ti omo yan o ma je.
0: Kini kan na.
1: Oba Shetan maku.
2: Oba
1: Shetan maku.
0: A Shetan maku.
1: A Shetan maku.
0: A Shetan maku.
1: Oba Shetan.
0: Oba Shetan maku.
2: Eyan gbudo be yo. E mo bi ti eyan tin gomo Yoruba tata to pe to ba ti wa so Yoruba tan. O gbudo ni di en tutu ma ro.
1: Emi o be o ko ba mi ro ile.
0: Oba Shetan maku.
1: Oba Shetan maku.
0: Oruko wo niyan?
1: Oruko nla ni.
0: Kini itumo re?
1: Olorun to yanju e. Ko je ko ku sibi kankan.
0: O Shetan maku.
1: Ko ku kankan. O Shetan, o se ni ase pari ni.
0: O se la se pe.
1: Oba Shetan maku. Ko ku sibi kankan.
0: Oke, Olorun ti so oruko yen. Oba Shetan maku.
1: Odo ire baba mi ni
0: won ti ma so
1: ni ajase opo
0: ni asetan maku omo yoruba le le ki so ma ajase ki so ma ajase o ma asetan maku
1: ya yoruba re mi na
0: nkan kan ah ta ni ato aye si yoruba ba wo asetan maku asetan maku baba mi kan da para nje ta ba so fun baba omo yi won ko mo ba won da para la na e ya so fun baba re ko fun alapa ire won ton ba ti e so pe o gbe odidi eran wa si baba re oni gbe wa ibi ti idun ibi ti nu awon gan dunde
1: a ma gbe wa
0: e gbe wa
1: a gbe gara pe epo pupa kan si ati eran ton gbe fun wa
0: okay eran ni ka wa bere eyin o tun gbe gara wa epo si
1: e gbe fun wa ni
0: okay mo ro pe ile e gbe wa ni
1: e gbe fun wa
0: okay yo gbe fe yin lata ja se epo we ma ja bi yen dara wa du o jare a gbe wa bi igba to wa ninu won oda so ba ri be wo saba mi dupe lodo olorun jere e je gba pe awon to ba ni pe ni ja kan abi meji abi wa ni marun ti wa le ja gba marun mi si ni papa kan wa bere si ba dun olorun o se pe yen da ri e le gan le mo le pupu wakati to kun seju to kun le ti ma fi dupe lodo olorun te
1: ise olorun wa ni aye
0: kan wa le wa fe yawo loko ohun kun se bi ohun ta yi to fe le ni wahala to se le won ni ko wa kere re e wo bi ada ni waye gbo laka oh my god kuda ko so wipe asiko ti to olorun kan lo ile kun fa lasan eh ati olorun ti e lo awa lokun fa oluwa o se ti o ba sirin ajo e data ni ba lo lokun fa yen a je pa won mi ni o lo ki sa wa o ti ri awon kan nile
1: ko to royin
0: no ko to lu wa
1: ehe o ti awon ko wa ni re ti a ti ro si oto won
0: tere
1: ti orun ko pa won won sise
0: ti o gbo won sise yen
1: orun to ro irin ajo ajai o mo n to nse
0: to ti wa je to tun je pe ajari kan re je kan nu awon irin ajo aja ah pe ni se de ni ba ti lo je se asiko ta ndupe la tun gboro o gbo yoruba gan
1: fun mi pe ayoruba mi ko jana
0: ko so wa jana
1: mi ni ke mo gbara kan ko le sobe
0: e ko da gan ya miliki
1: eh ko le sobe
0: omo mariwo ati ya mariwo na gugun lo so pe sio atupa yere ko bodo ku lu awa jo ko fun wa lemi to gun ta lafia ma ja yo so pe ko tan di won a se bere ni o yo wole tori ko
3: ela e sa ka la yin
0: ni papa pe ka ro ah
3: papa ka la ti do ke o ni o
0: mo ya mo ngo yin sa
3: mo ki o gba o mo ti ke yin
4: ne e seun
3: e to do le ni ja se mo fe ni ko ke wa o
4: amen
3: o ti mo fe sa la fun yo omo nti o ti nu mi jade ni
4: okay
3: a do man la la ka la la ka ti man la ni pe je ko ma sawo lawon owo la la le bi ko ma gbo ko ma gbo mo lolu ju orun
0: I'm going to go to the house. Hello. Hello. E karo yo yo ni pa pa pa.
5: Ya bu lati ojo ni mo tin pe ra bu mo isoro kemi ni oju pe lati mo ti fe wo 70 la ko so kankan.
0: E fe wo 70 ko sa ko jo.
5: Bo pa pa pa ko je kini ga ga fe ja mo go.
0: O ti a fe ti awon mo na ko si wahala. Ti da. Mi ti ene ku je bi je pa pa pa ni ma re le ka gbe si. Hello.
4: Hello.
0: Ah. Ti da. Hello.
6: Hello, Ekalo.
0: Eka Rosa.
6: E ku ise o.
0: Oluwa seun sa.
6: Eh, e se gan ni o.
0: Oluwa la.
6: Ogun to ba se ko ni won le yin.
0: Ami Lady Mary ati le ti yin na.
6: Ayo en se dupe lowo yin.
0: E se.
6: E gba ni kan dupe lori ni oro sa, o so so re we rin ati ogun.
0: Ati ogun ti ma ba
6: se lo.
0: Oda.
6: O de mi fa mi mo mi osa.
0: Okay, eh ewe rin ni ke wa. E wa ni kan ba yin lo. So e wa mi se pelu ogun tutu. Ogi papa julo yi to ba je agbado white no ba fi se ege ba wa agbalagba ti e wa mi se papo immediately you turn you di miss mag ogun ta ti won ta ibo se ma immediately ba ti da papo o ma turn ni to ma da niyan to ba ti wa da be sibi meji laro losan lale to ba ipo chronic so
6: okay.
0: In the next 7 days mo kun ba ti o ba di jomeje wa fun aniro yin ayo lagbare lady mari
6: oju
0: bere lo yes sir hello na welcome hello hello talo ami ati n bo yin o Oya. Ati ti wa lo fe fe ati ngbo yin.
7: Omo ni omo uyi rara. Ko se soro ti ba sun ba ya gbo ti ru.
0: O de to mo odun melo.
7: O ti ndo bi ogo odun bayi o ade ti gbiyanju ko ti
0: so. Ilu wo le wa?
7: Ibadan ni sa.
0: Ora, e je ka o boya wa gbo da ilu ta ba ni ke wa yoju, ba ti je aje ke gbo. O je ja, elo e je ngbe okan isi. Elo ta lo wa me yan. E ka ro. Ya o. Yes, sir.
8: I'm afraid Mama Tata. I see you and your wife.
0: I miss you, Mama Tata. Eh, ese ko si wahala. Aba yin jise mo bata pa won wa laipe. O ka won gan ma gbo bayi boya won lele ta pa ni. Okay, baba lo lu won na ni won lo
4: lu. Je so won yin to ti wa letele, ki won le ba.
0: De gbe ofe. Hello, ambe, o ti bo. Hello, yes sir.
8: E ka sir.
0: Oya. E ma je to pe mo.
8: E ka. Ibe wa bayi da ko jo. Eh, mo ni ti ta lo won ye da ko jo. Ni aku.
0: Ah. Eh, se kini?
8: Ni akojo ni mo de ma ri owo
0: gan e ma n rowo sugbon ko sa kojo
8: ko si keri
0: e ma se yo no ti da be gbe eyo kan ti be nese mi fe ko da bi igba to je pe tori awon olopon ya wara igbe awon ipe mi to po elo ta lo wa nbe
9: ah
0: e ka ro ya e ka ro ríran àtijẹ́ àti mú tún wá le díẹ̀. Àtijẹ́ àti mú wá le díẹ̀.
9: Ó le díẹ̀.
0: Ó ti da, àwọn àgbà ti gbọ́. Ó ti da, ó yé mi. Ó dà bíi tá a dé dúró yẹ dákun tó rẹ. Ẹ wá jẹ́ kí n sọ gbogbo ẹ̀dákun bá ń fi àwọn nọ́mbà mi lẹ̀ nẹ́mbà àwọn àgbà láì ló pọ̀nà ẹ̀ má pè mọ́. Ẹ jẹ́ káwọn àgbà bá dáhùn. Ẹ̀yin àgbà náà mo tún wá fẹ́ bẹ̀bẹ̀ fún kinní kan. Ohun tẹ́nìkan bá ti dáhùn, ẹ jẹ́ ká bọ́ sórí omi ni. Ọyá ká sáré ka gbohun tó wà mẹ́yẹn bíi mẹ́jọ àbí mẹ́sàn-án tó wà ńlẹ̀.
4: Ẹnìkan béèrè nípa iṣẹ́ tí bàbá ológun ara fi sílẹ̀ pé iṣẹ́ afẹ́lòwù omi bọ́tù méjì pé wọ́n bá wa tún ká.
0: Kàn ṣàlàyé iṣẹ́ ẹlẹ́kùnrẹ́rẹ́.
4: Bákan náà ẹnìkan ó ní àwọn tí ń wúkọ́ fún bíi ọdún mẹ́wàá.
0: Ikọ́
4: bẹ́ẹ̀ni.
0: Ikọ́ burúkú wá ni.
4: Ẹlòmíì náà wọ́n ní pé ikọ́ ni tó wá ti mú ìnira láti mí ó ti mú dání. Bákan náà àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́. Ẹnìkan náà béèrè ìyẹn wọ́n ti sọ ẹni tó pò wọlé nípa tàǹgìrì mẹ́sàn-án. Ìbẹ̀kọ̀ ẹdúdú mẹ́sàn-án.
0: Wọ́n ti sọ máàkì yẹn kúrò bẹ́ẹ̀. Àwọn tó wà lẹ́nu yẹn. Ọ̀yà ẹ̀dá kan ẹ fi láì mí sílẹ̀ jẹ́ káwọn àgbà bá wa dá sí. Gbogbo ohun tó kùn lórí ètò ìṣẹ́jú mẹ́wàá péré ni. Ọ̀yà ní pàápàá. Ok. Ọ̀yà gbé iná jẹ́ kí ohun tó wà ń bẹ̀. Hello.
10: Hello.
0: Jẹ́ ohun gbóhùn ọ̀jẹ̀ wọn tó fẹ́ sílẹ̀. Yẹ́sà. Ọ̀yà ọ̀yà ìyá wa. Wọ́n sì ti wá sọ ohun tẹ́ ṣe fún yín. Ọ̀dà kò sí wàhálà. Ọ̀yà wa wọ́n ti sọ ohun tẹ́ ìwúlò wa mẹ́nu àgbà. Ok ọ̀yà ọ̀yà. Ẹ dákun ẹ̀yà àgbà pàápàá kan fẹ́ kẹ́ jẹ́ ká ṣe ọ̀yà ìyá ṣe bàbá mi ọ̀yà. Ẹ ṣeun. Hello. Nǹkan ṣe.
4: O rebete.
0: O ti rebete bẹ́ẹ̀ àbí? Ẹ̀yin àgbà nọ́mbà mi ti wà nísìlẹ̀ nọ́mbà ẹ̀yin àgbà náà wà nílẹ̀. Hello, ta ló wà ń bẹ̀? Torí ọlọ́run. Àwọn ọ̀pẹ̀ wo ló ń gbé jẹ́ àgbẹ̀? Ẹ ò yá ẹ ká di ẹjọ́ ètò ńbẹ́lẹ̀ ló tún ń gbé kúnú ẹ̀. Ó máa kó lọ lé o.
10: Níkì ọmọ ìbílẹ̀.
0: Ọyá ọ̀jàre olórí ọ̀dọ́ ọyá sà.
10: Nípa ti alátọ̀sọ lọ́jọ́ pípẹ́
0: yẹn.
10: Àkọ́kọ́ wọ́n ṣọ́ra fún nǹkan tó bá ń yọ̀ láti máa jẹ.
0: Nǹkan gbogbo ọbẹ̀ tó bá jẹ́ yíyọ̀.
10: Tó bá ń yọ̀. Tọ́lá sọ pé alátọ̀ gbódà pẹ́ tó ti wà lára gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ. Àkọ́kọ́ kí wọ́n lọ́wọ́ ẹ̀gúsí ìbàrà.
0: Ẹ̀gúsí ìbàrà.
10: Tó bá rọ̀ ọ́ lọ́rùn kí wọ́n dáná ọkùnrin pọ̀tù. Kọ́yẹ́ kí náà ẹ kó ti kẹ̀ dáadáa kọ́ wá gbé ẹ̀gúsí ìbàrà sínú ẹ̀. Tó níbi kí wọ́n máa sún. Omi tó bá ń jáde náà gangan ni wọ́n ní jì. Tọ́ máa lè lo kolobọ́ọ̀tù yẹn tó máa lè tàbàdérojú ti gáàsì dé. Kọ́ gbé sórí gáàsì. Kọ́ àfi gbọ̀ngàn ṣọ́ọ̀kì ẹ̀ bíi péyàn gbé abọ́ sórí gáàsì. So nígbà tó bá rí pé nǹkan iná bá ti yí ti kìíní yẹn kọ́ ti rí pé gbogbo ara ti ṣéǹjì. So kọ́ wá yọ kúrò kí wọ́n wá fún. Omi tó bá jáde wọ́n lè ra gbàrà méjì wọ́n lè ra mẹ́ta. So omi tó bá jáde ló lè máa tó nǹkan. Tọ́mọ̀ wa lè ṣe yẹn kí wọ́n lọ wá ewé ọ̀ṣọ́ pò tu. Kí wọ́n wá ewé kó pọ̀ dáadáa. Kọ́ wá gbó. Omi òjì náà máa fi gbó èèyàn mi dùn. Tọ́ bá ti wá gbó tán kọ́ wá gbọ́ sẹ́sẹ́ gbogbo dọ̀tí ewé yẹn kúrò. Bẹ́ẹ̀ tó bá ṣíbẹ̀ kọ́ wá lọ wá oyin òrìjínà eléga ṣe àwọn tí ìbílẹ̀ yẹn. Kí wọ́n dẹyọ kan síbẹ̀. Kọ́ wá wá kan blanla kó máa dìde lápapọ̀ lọ. Kọ́ wá lọ kúnlọ kọ́ dà sí. Kọ́ máa mú lóòrèkóòrè. Nígbà tó máa fi tó bí ọ̀sẹ̀ méjì pẹ̀lú ògùn ọlọ́run pa dúpẹ́ ayọ̀ lórí ẹ̀.
0: Ojú òní tì yín mo dúpẹ́.
10: Kí wọ́n tẹ̀lé àkíyèsí ojú ògùn lọ.
0: Ń ṣeun.
10: Tí ọba ti ń lo ògùn ògùn máa ṣe àkíyèsí gbogbo nǹkan tí mo sọ síwájú ẹ̀ kí wọ́n kọ́kọ́ yẹra fún ná.
0: Ẹ ṣeun mo dúpẹ́ o ojú òní tì yín mo dúpẹ́ o. Hello. Àbúrò
11: mi bá rẹ̀ kà.
0: Bàbá tí yín ò ní bàjẹ́ ọ̀yà mò ń gbọ́ yín.
11: Ẹ máa kó ètò.
0: Ẹ ṣeun gan.
11: Àbúrò
0: ọpẹ́ láfalẹ́ ìdá rẹpẹtẹ ṣó o yẹn ni òjẹ́ káàkiri kọ́kọ́ lẹ́fẹ̀ yà gbà. Ẹ sì ní bínú.
11: Ayé ò ní wá yín ti
0: pẹ̀lú ìgbà. Àmì Elédùmarè àtẹ̀yìn náà tọmọtọmọ.
11: Àwọn àgbọ̀n ní wá yín.
0: Àmì mi kò ní wẹ̀yìn náà tí o.
11: Gbogbo òtún atẹ̀yìn fi mẹ̀fà yé ní rọrùn. Ayé ò ní wá nira fún.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn gan tẹ̀ ń ṣiṣẹ́.
11: Àwọn náà lérò nira.
0: Àmì Ọlọ́run tọmọtọmọ o.
11: Láhàúlà wà láàfọ́.
0: Ilẹ̀ Abilà Aliyu Lásìm.
11: Ó lè jẹ́ pé mi sọ yìí lè máa sọ lálẹ́ ipò níbi.
0: Hello.
11: Kí wọ́n wá gbìyànjú. Kí wọ́n gbìyànjú. Ìrìn àjò ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹ́ tala fẹ́ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
11: Káwọn tó láyé support wa. Káwọn náà bá ti support ayé. Tí wọ́n bá fi trailer fún aṣọ wọn mú Ìbàdàn lójoojúmọ́ tí ò tó, kò sí nǹkan tó burú bẹ̀.
0: Pé tó aṣọ rìn àjò ẹ̀dá rẹ̀ o trailer náà fi kó wá o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ.
11: Ọpẹ́ tí wọ́n wá ń dá yìí, àrídánilójú mo fi ń dá wọn lójú pé gbogbo ohun tí wọ́n dúpẹ́ lórí ẹ̀ yìí, àtẹni tó ṣe ń gbẹ lálẹ́ yìí, ẹ bá pàdé nínú òwe. Ilé ìkẹta tó ń bọ̀ lọ́nà.
0: Wọ́n bá pàdé ẹ̀kú làákàyè. Ó
11: tẹ̀ mí ní méjì tó kù. Ó ti ń tún wọ́n lẹ̀ ṣùgbọ́n ilé ìkẹta ìgbé ìjà ayáta.
0: Yóò tún ní agbára.
11: Ó dà yóò wọ́n ju àtẹ̀wòwá lọ. Ẹ jẹ́ ká máa múra lọ.
0: Mú gbólóhùn yìí lẹ́gbẹ̀ẹ́
11: wọn jẹ. Ó dà wọ́n
0: ṣe tó ń bẹ ló. Ti da. Kí ló dé? Káàsà. Ọ̀dà mo dúpẹ́ o ba. Hello. Ẹ ṣeun bàmí.
12: Mo ti gbogbo yẹn pé làákà.
0: Ẹ kò ṣeun mo dúpẹ́ gan.
12: Ọ̀rọ̀ yóò ní dàrú.
0: Àmì Elédùmarè.
12: Lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ní àwọn máa ń ṣòro. Àkọ́kọ́ ẹni tí wọ́n ní làlàkàlà.
0: Bí kò máa gbọ́mọ jó.
12: Wọ́n ló ń gbọ́mọ jó.
0: Máa rówó he.
4: Ńláńlá.
12: Èwo ni ká máa tún rówó he.
0: Kò yé wa
12: o. Owó àtẹ̀yìn ọba rówó he lójú ayé.
0: Wá jíjú oorun. Mo ní o ti wá na.
12: Àbí.
0: Àrò owó owó wa nù.
12: Ogun taba ti pè lálàá. Fíìmù ọ̀pọ̀lọpọ̀ fíìmù sí ìwá sí mo sẹ́ni. Wọ́n máa sì fẹ́ fi dọ̀rọ̀ èèyàn rú ni.
0: Olúwa o, tètè wọ́n dà
12: o. Mo júwe gbólóhùn kan. Níbi táwọn yẹn bá ń tẹ̀lé ni wọn ò ní dára wọn láàmú. Mo ní kóbìnrin ó kó àtàrí méje sẹ́nu. Kókùnrin ó kó àtàrí méje sẹ́nu. Gbogbo ẹni tí bá lálà burúkú bóyá wọ́n ń léèyàn lójú.
0: Ìyẹn ọmọ àtàrí.
12: Bẹ́ẹ̀ ni ọmọ àtàrí.
0: Ọmọ àtàrí.
12: Bóyá òun gbu òkè. Yorùbá rẹ̀ ń bọ́lẹ̀ lórí ìkíní àbí kí máa lú òun máa lé.
0: Ó yọ̀ wo burúkú. Ó kókùn mi tó wọ́n gbà.
12: Ọ̀rọ̀ máa ní àbí kí wọ́n máa pọ́n fẹ́ǹsì. Láti gbé yàn ṣe bí kìlà.
0: Kí ló dé? Kìlà gan-an pọ́n fẹ́ǹsì. Ládà ni wọ́n fi ń gùn.
12: Àbí. Àwọn nǹkan yìí. Àbí yẹn ń bára rẹ̀ nínú kòtò. Àbí yẹn kàn ń bára rẹ̀ nínú ilé kan.
0: Àwa yóò gíga wá ń ṣe àpáta ń jọ ní òwà kan mi.
12: Àbí. Wọ́n yà mọ́ fún wa ń ṣe é bú ṣe.
0: Ń gbọ́ ọmọ fọ́tí àtún wá gbé sílé ètì lọ́wọ́ tó jókòó ń kíláàsì. Alhamdulilayi. Ẹdí òyìnbó àdébí ọjọ́ ó yá o.
12: Sábà ti da àtàrí sẹ́nu. Kọ́ wa máa ní igi wúrùkú mọ níwọ̀n iná dídá. Àbá kékeré mọ níwọ̀n oúnjẹ. Kí tó bá gi òsè láyé. Ayé ni ó fi gi òsè lọ sọ́run aláke. Wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Igi wúrùkú mọ níwọ̀n iná dídá. Àbá kékeré mọ níwọ̀n oúnjẹ. Igi tó bá gi òsè láyé ayé ni ó fi gi òsè sí lọ sọ́run alákejì. Gbogbo ẹni tí ń dààmú mi.
0: Àbí.
12: Ń yọ mí lẹ́nu.
0: Kí ló dé?
12: Bá a dààmú wọn. Káwọn náà rí wàhálà. Kí wọ́n fi mí lẹ̀.
0: Wọ́n ti ẹ̀já ọkùnrin bí ọ̀rọ̀ wọn.
12: Kí wọ́n pọ̀ túwọ́ ní ọ̀rọ̀ mi padà. Gbogbo tí wọ́n fi túwọ́ ní ọ̀rọ̀ mi. Pàǹgbèjì wọn.
0: Àwọn náà máa yan.
12: Kí wọ́n fi ní ráyè tèmi náà
0: mọ́. Ìdòkúta inú agbada kan máa yẹ lọ.
12: Ó ti wá máa sọ ìgbérí rẹ ló mọ sọ gbólò yẹn sí.
0: Tó bá ti fẹ́ sùn.
12: Ní tó gbórí lé ló mọ sọ sí. Ní tó wá sì kejì rẹ̀ ń bẹ̀. Ẹ wá èso orí igi bómúbómú. Èso orí igi rúgbùdù tí máa rí ibi fọwọ́ fún. Ìjà wà káwá wa iyọ̀ àtàrí méje. Iyọ̀ àtàrí méje o. Ẹ wá wa abẹ́rẹ́. Kẹ mú èso. Bùnbùn dání
0: báyìí.
12: Ẹ wá máa ta abẹ́rẹ́ bọ ẹgbẹ́ èso báyìí. Tó bá ti lu tẹ́tí yọ abẹ́rẹ́ ń kú ẹ mú àtàrí ẹyọ kan ẹ ti bọ̀bẹ̀. Bẹ́ẹ̀ sì sínú yípo tí méje ń fi pé ẹ wá sọnù apẹ̀ ìjọ oògùn kẹjọ. Tẹ́ bá ti ju ẹ̀ẹ̀kan là máa ń lò ẹ dà ẹ́ nu kẹ́ẹ̀ fomi sàn. Kí èèyàn bá lóun ya wèrè ju nǹkan míì lọ.
0: Ju màálù òní wo burúkú lọ.
12: Lóun burú. Àwárí ju òun lọ ń yájú ni bẹ́ẹ̀ kan fọlọ́pàá gbé àbí sójà tó bẹ́ẹ̀ lè gbìyànjú àti dọ̀ọ́ láàmú wàhálà onórí wàhálà.
0: kabiyesi Elédùmarè odukọ abami odukọ abami okun
13: eja seba
0: okun anabi ojo eyi na to kaluku eja ma fun mi lo wo eyi to ba kun mo mo odukọ iko iko wo eyo ba kun iwe lokun ko lo yanju iwe mo mo.

0: ọba máa wo.
1: Ìtọ́lá Lubarika tẹ́ ń láǹfààní àti mọ tẹ́tí sí.
0: Ló jẹ́
1: àlàyé ẹ̀sìn Islam la pè é. Nìkan ọmọ lúàbí.
0: Ẹjú ọ̀tá.
1: Splash FM 105.5. Ilé ìtawà nílé fún Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Mo sọ pé tẹ́yìn náà bá fẹ́ mọ bó ṣe ń lọ nílé agbára. Ẹ kàn mọ lọ sórí Facebook. Splash FM 105.5. Ìbẹ̀lẹ̀ ti mọ bá ṣe ṣe nílé agbára. Orúkọ mi, ọmọ yín olólùfẹ́ yín fọ̀dílà tó Sheikh Al-Ajal Imam. Sharif Din Giwa Akilapa òun lorúkọ mi. Ó já sọ pé alájì alárafa ajímọ̀ kò ní bàjẹ́ ìṣẹ́ Allah. Ẹ mọ̀ pẹ̀lú pé ta bá ti parí wá ti ń délẹ̀ ní abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run.
0: Òun
1: la máa sí ojú òpó lẹ̀fẹ́ èèyàn tẹ́ni láǹfààní àti máa gbọ́ wa. Ìyẹn káàkiri àgbà ńlá ayé. Láti bá wa dá sétò láàárọ̀ tòní. Pàápàá jùlọ nípa nǹkan tá a gbé wá. Tàbí nǹkan míì tó bá ń ruyín lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Àǹfààní wà á sí ojú òpó lẹ̀ dáadáa. Wá sí ọ̀rọ̀ Ọlọ́run ti bẹ̀rẹ̀ báyìí. Mo ní àmọ̀ déèyàn mọ̀. Báwo la ṣe máa ń déèyàn mọ̀ látara èèyàn? Ẹ jẹ́ mú báyà àkọ́kọ́. Níbi tá a ti máa déèyàn mọ̀. Tùrọ́fù lè mọ̀rẹ́ àìndà fákìrìsà òjìhà. Ẹ mọ̀ dá obìnrin mọ̀. Ẹ mọ̀ dá ìyàwó yín mọ̀. Kálukú mọ̀ dá ìyàwó rẹ̀ mọ̀. Àìndà fákìrìsà òjìhà. Ẹgbẹ́ nǹkan ó sáfẹ́rẹ́ fọ́kọ. Bóyá ẹni tó ti ń rówó ná tẹ́lẹ̀. Nǹkan wá dá kò wá sówó mọ́.
0: Wọ́n la ò gbọ́dọ̀ dúró.
1: Ilẹ̀ wá dá.
0: Ẹni
1: tó ti ń fowó lẹ̀ tẹ́lẹ̀. 100,000. 50,000. 30,000. Ó ń ko fún ìyàwó. Ó yẹ lọ ra nǹkan ọbẹ̀ lọ oúnjẹ sílé. 200,000. Àtàwọn owó bẹ́ẹ̀ tí ìyàwó máa ń bè lọ́wọ́ ọkọ. Ìbẹ̀lẹ̀ ti wá dá ìyàwó mọ̀. Ṣùgbọ́n tí a bá fẹ́ rí ìyàwó lálùbáríkà yóò dúró ti ọkọ lọ́jọ́ ìṣòro ni o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí ń dú orú ẹ̀. Wọ́n náwọn ò sí ní sùúrù lérí Ọlọ́run sógo làwọn wà. Màṣẹ Allah. Ẹ mọ dá obìnrin mọ̀. Nídà fákìrìsà òjìhà.
0: Owó lápẹ̀ Kánú.
1: Tí ò bá sówó lọ́wọ́ ọkọ mọ́. Ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé
0: mi ò fẹ́.
1: Obìnrin lélẹ́yìí.
0: Ọkìn tóbi.
1: Lélẹ́yìí ò kí ń sobìnrin.

0: tẹ́ ń gbígbé yá sí ayé àlàáfíà. Ìgbésí ayé àlàáfíà tẹ́ ń gbé yẹn. Lọ́kọ láyà.
1: Má jẹ́ fi nira gbá
2: yé.
0: Ẹ wà máa dóbìnrin mà nígbà tí ò bá sí nǹkan kan mọ́. Mo bẹ lọ́run fún gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbà ńlá ayé. Àtàwọn náà tá à ń sọ Ọlọ́run dákun. Mọ́ fi òsì kẹ́yìn ọ̀rọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa o. Ṣùgbọ́n nígbà mi ilẹ̀ mọ́ dá.

0: mọ pe ko so omo ya inu ogun pinpin ko si omo ya inu ogun pinpin to ma pin bi o se ye to ma pin bi o se da e ri pe ota o bere
1: oba ma wo wanyo
0: won mo bi le pe se ki so omo ya ni ni omo ye la won
1: lo je tedeke
0: nke je ba won fi sile
1: eju ata
0: mo si le fi nkan marun sile abi an fi le marun sile moto bi merin won loko won lowo ni banki won tun lowo nle atawon dukia mi atawon dukia mi won wa fe pin wa fun le okokan awon wa ko merin merin aba won wa ko marun marun ibe le ti domo ya mo ibe gege le ti mo pe o so mo ya ngba mi afẹ tọlọrun ba ti bless
1: o
0: ti ṣaanu fun ọdọ yẹn tọlọrun ba ti ṣaanu fun gan gbogbo dúkìá tán fẹ pín gan òun gan ti nírú ìdáka àbí kò ti nírú gbogbo ẹ gan yóò tún mọ sọ pé ẹtọ òun yẹ kán fóun lẹtọ òun ibẹ lẹti mọ pé àwọn ọmọ ìyá tí wọn ṣe dáadáa síra wọn yẹn ẹ jẹ kó dibi pọn fẹ pín ogún wàyí òrò fúlẹ à ń hu ìndàlẹmẹ rọ
1: ọsùn
0: ẹ mọ dọmọ ìyá mọ nígbà tí wọn fẹ pín ogún tógún bá ṣẹlẹ ibẹ lẹti mọ pé àwọn ọmọ ìyá gan àwọn gan máa ń jà kò sọmọ ìyá. gbogbo àwọn nǹkan tẹ́ mọ fi dára ọmọ nìyẹn ṣùgbọ́n táwọn nǹkan wọn yóò bá tí mọ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ létí ìmọ̀ tó ń pè lọ́mọ ìyá o. gbogbo dada tán ṣe ṣíra pé bọ̀dá mi bọ̀dá mi àǹtí mi àǹtí mi ẹ̀gbọ́n kinní kan ẹ̀gbọ́n kinní kan. nǹkan tí ó dà wọ́n pọ̀ ò tí ì ṣẹlẹ̀ ni o tí nǹkan tó bá dà wọ́n pọ̀ bá ti ṣẹlẹ̀ bí ogún pínpín bí ogún táwọn òbí wọn fi sílẹ̀ wọ́n á fi lè yanra wọn jẹ báyìí ẹ mọ̀ pé kò sí nǹkan kan nínú ọmọ ìyá ìbẹ̀lẹ̀ ti dọmọ ìyá mọ̀ tí kálukú ti fọná sójú kẹ̀kẹ́kẹ́ ọlọ́run kò ṣàánú wa o. ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin nínú táàfin mọ dára wa mọ táàfin mọ mọ wà tó ń bẹ láàrin ara wa láàfin mọ mọ orí èèyàn téèyàn jẹ síra àyàn
1: òun
0: là ń kà fún wa yìí. ẹlẹ́ẹ̀kẹrin wà yóò rọ fún sọdí kò ríńdà ṣe dà wà yóò rọ fún sọdí kò ríńdà ṣe dà ẹ mọ dá ọrẹ mọ nígbà tí nǹkan bá le kokokokokokoko. ọ̀rẹ́ mi nísìnyí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló máa ń wà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò torí pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ náà sì kó wọn mára ó finú hàn wọ́n wọ́n á jẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun alẹ́ tó máa tún lọlé ó tún di nǹkan dání ìyẹn lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ náà ti wá wò pé àwọn ọ̀rẹ́ òun èèyàn dáadáa ni wọ́n nígbà tí nǹkan dá ni o tí nǹkan bá le koko ọ̀rẹ́ ó fi ọ̀rẹ́ lẹ̀ o ṣùgbọ́n ọ̀rẹ́ tẹ́ mọ̀mọ́ pọ̀ ọ̀rẹ́ gidi ni nígbà tí nǹkan bá le yóò tún dúró ti ọ̀rẹ́ rẹ̀ náà ni o ṣùgbọ́n tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ lọ́wọ́ tá a wà yìí èyí tí wọ́n máa ń jẹ ni wípé nígbà tí nǹkan bá wà lọ́wọ́ ọ̀rẹ́ wọn ni wọ́n máa ń dúró ti ọ̀rẹ́ tí yóò bá ti sí nǹkan mọ́ kálukú sá lọ ni o. òun làwọn àgbàlagbà fi máa ń pòwé pé ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ bá ń jọ̀fẹ́ bá kú tán ó di páfin nìyẹn èsì pé ikú gẹgẹ ni wọn ń sọ o tí nǹkan bá dá níbi tán tí táwọn ọ̀rẹ́ ti ń rí nǹkan gbà ẹ rí ìgbà yẹn wọn sọ pé àwọn tiẹ̀ ń lọ ibì kan ó mọ̀ sí tójú mẹ́ta tá a ti rí ń kẹ́yìn ọ̀rẹ́ ẹ
1: tó
0: ní ẹ̀ mọ̀ bínú. mo ń ṣe àwọn assignment kan ni mo tiẹ̀ tún wá travel lẹ́yìn mẹ́ta
1: yìí
0: ìgbà yẹn yóò máa wá àwáwí gbogbo àwọn kan tí òwú délẹ̀ ńgbà tó wà gbogbo àwọn kan tí òwú délẹ̀ ńgbà tó ń rí jẹ tó ń rí mú ń bẹ̀ sọ̀rọ̀ ẹnìwọ̀ yìí nǹkan wá dá nǹkan wá sáfẹ́rẹ́ ibẹ̀ ni aláyé ló ti gbé rọ́ o jẹ́ ti mọ ọ̀dọ́ rẹ̀ mọ̀ nìyẹn ọ̀rẹ́ mi sì wà tó jásí pé yóò dúó ni
1: ọmọ
0: tá bá lọ wúrò àwọn tó máa ń dúró wọn ò kí ń wọ́pọ̀ o àwọn tí ò kí ń dúró ló máa ń.

Ọlọ́run kó ṣàánú o. Ìbẹ̀lẹ̀ ti máa dọ́ rẹ̀ mọ̀. Àwọn nǹkan tó jẹ́ kẹ́ máa mọ̀ rẹ́ gidi nìyẹn. Ìgbà tó wà wọn ò dúró tán. Tí ò bá tún sínú àwọn ò tún dúró tán. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látara pé kò sí nǹkan mọ́, kálukú ti sá lọ. Ìwọ náà ti wá wise, ojú ẹ ti máa là, ó ti dá ọ̀rẹ́ mọ̀ nínú ọ̀rẹ́, ó ti déèyàn mọ̀ nínú èèyàn. Ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa, kí wọ́n fàdánwò kan wa. Ẹlẹ́ẹ̀karùn-ún. Wà yóò rọ̀fun lè mú mi nù ìdẹ̀lẹ̀tìlá yìí. Ibi tẹ́ ti máa dá mùmí ní gidi mà. Ṣe rí mùmí ní mí. Àwa ń sọ̀rọ̀ nípa. Àwa tá a jẹ́ mùsùlùmí.

0: oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ó dúró dédé ìgbà yín ó dọ́lọ́ mọ̀ tẹ̀súbà rẹ̀ wà gùn yóò mọ kírun láàárọ̀ lọ́sàn-án lálẹ́
1: ọ̀nà tó bí lápá
0: ní mọ́ṣáláṣí
1: ó
0: má ti pèrun ó nìkan náà ni ó kọ́kọ́ dé.

lè fún ma mọ̀ pé èèyàn lèèyàn. Ṣùgbọ́n gbà tí ìwà ti ṣẹlẹ̀ sí yín. Ṣé ìyá nú ẹ̀. Ṣé ìyá nú ẹ̀. Ṣé ìyá nú ẹ̀. Tó bá tó ṣẹlẹ̀ lẹ́tọ̀ mọ̀ pé èèyàn ni. Gba abẹ́ lọ́run ọlọ́run dákú mọ́ fàdánwò kan wá. Wọ́n jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa. Ẹ jẹ́ kí n tún bí má àrùn yẹn kà. Àkọ́kọ́. Rọ́fù lè mọ́rí àrídà fákìrì ṣòjìhà. Èyí mọ̀ dóbìnrin rere mọ̀. Nígbà tí nǹkan bá sáfẹ́rẹ́ fọ́kọ. Ìyàwó lẹ́mọ̀ dámọ̀ yẹn. Ìyẹn lọ́dẹ ọkọ rẹ̀. Nígbà tí nǹkan bá dá. Ẹjọ́ ń jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. Ẹ̀yin nìkan ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ̀ ń gbéra yín káàkiri. Ẹ̀ ń jẹ nǹkan tó wù yín. Bákan náà ẹ ra nǹkan tó wù yín. Kò wá sí nǹkan kan mọ́. Ìbẹ̀lẹ̀ ti dóbìnrin mọ̀.

0: 0704 475770. Lẹ́ẹ̀kan sí 0704 475770. Nọ́mbà alákọ̀ọ́kọ́ nìyẹn. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tó tún wọlé agbára wá. Bóyá tí yẹn tẹ́rù bá pọ̀ lórí ẹ̀. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 0706949 3003 àti òdo mẹ́ta. Ẹgbọ́n yẹn náà dáadáa 0706949493000. Lẹ́ẹ̀kan 0706949 3003 àti òdo mẹ́ta. Àwọn nọ́mbà méjì tó wọlé agbára wá nìyẹn. Láti bá fi dá ṣètò láàárọ̀ tó ní insha Allah Rahman. Ẹnìkan ti wà ní apá bíbá yìí. Assalamu alaikum. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá. Hello, awọ tọ. Ọlá mo retí àánú rẹ̀ ọlọ́run ọba. Àwọn nọ́mbà méjì tó wọlé agbára wá láti bá fi dá ṣètò láàárọ̀ torí nìyẹn. Sáwọn alekun. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá.
1: Ajibọlá láti Ọmí.
0: Ajibọlá láti Ọmí, ẹ káàbọ̀ sórí ètò ìsà.
1: Ẹ̀kọ́ àtàrọ ẹ̀kọ́ ètò Akọ́lá Jimmy ní ìrìn àṣọpọ̀.
0: Àmìnì àlọ́.
1: Gbogbo bẹ ṣe ń tó yóò máa tó lágbára lọ.
0: Àlọ́mọ àmìnì àlọ́.
1: Ọlọ́run a máa kọ yín.
0: Àmì.
1: Ọlọ́run àti ẹ̀ máa bá yín ṣe.
0: Àmì.
1: Mo gbádùn wá sí tẹ ṣe fún wa bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn.
0: Allahu Akbar.
1: Ọlọ́run yóò máa là wá nínú gbogbo àwọn fake èèyàn.
0: Àwọn fake èèyàn. Mashaala, ẹ tí wà dẹ̀ ti dúró tí yẹn pẹ̀lú ṣòro yẹn lóòótọ́ fake èèyàn ni.
1: Fake ni.
0: Ẹjọ́
1: Regina.
0: Allah akọ.
1: Ẹ̀rọ oògùn kan náà ló ní fake. Fake èèyàn nìyẹn.
0: Mashaala.
1: Àbí kí láǹfààní ọ̀rẹ́ téèyàn ní.
0: Téèyàn
1: wà nù ṣòro. Téèyàn ò lè sẹ́ pé ìmí gan bó bá tiẹ̀ tún sá lọ bá wọn gan, wọ́n tiẹ̀ fi ẹsẹ̀ yẹyẹ ni.
0: Lẹ́pẹ́ ọ̀rẹ́ tó ti ń ṣe fúyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tún wá padà lọ sábà yóò tún máa fi yan sí ẹyẹ pé Allahu Akbar.
1: Bẹ́ẹ̀ni. Àlàbí sì ti ní pé ẹni tó máa ń fi àlébù ẹnìkan ṣe yẹyẹ bóyá ìpèníjà àbí àìlera. Àlébù wọn ṣàṣìlà nínú bẹ́ẹ̀ ṣe fi kọ́ wa le kí wọ́n ní pé Ọlọ́run padà mú kó fún ẹni tí ó fi ń ṣe yẹyẹ o. Ló wàá fi tán òun náà wò kó rí bó ṣe rí. Ọlọ́run máa là wá ń bẹ. Kò ṣe kó bá wa kí n tètè dá wọn mọ̀ ni. Ṣùgbọ́n àwa máa wò pé tọ́lọ́run bá dán wa wò bóyá Ọlọ́run fi ṣìkà ní ìgbà mí ò gan wa. Ọlọ́run máa ń dìde tan wa wò ká lè fi ju àwọn fake kúrò lọ́ rí
0: jìnnà. Ká lè fi dá tiwa mọ̀.
1: O ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ pé wọ́n ní ìgbà pọ̀ jù báyìí là ń mọ́ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: bó ṣe rí.
0: Máa
1: níbi kéwà àwọn Yorùbá. Bó ṣe jẹ́ ni ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúgbò. Ẹ ṣe àdúgbò. Kò ní bàjẹ́. Àmọ́rí ilé àpiṣẹ́ ìsà. Mo gbádùn kọ́mẹ́ǹtì. Ẹ ṣe mo dúpẹ́ sá. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn fake wà nù ọ̀rẹ́. Fake wà nù ọmọ ìyá. Fake wà nù mùsùlùmí náà tó ń sin lọ́run dáadáa. Ẹnìkan ti wà lápá bíbẹ̀. Sáwọn àlékún. Ìyẹn tún rí bété. Báwo la ṣe wá fẹ́ dá wọn mọ̀? Àfikọ́lọ́run ó ṣàánú ni o. Àfikọ́lọ́run ó ṣàánú wa ló kù. Sáwọn àlékún. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
2: Orúkọ mi ni Ìyá Àbèjì Láràárọ̀.
0: Ìyá Àbèjì láti Àràárọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ sá. Ẹ káàbọ̀ ma. Àmì.
2: Ìyàtọ̀ ni mí kò ní gbóyún.
0: Àmì.
2: Ìdí ilẹ̀ ti fún wa. Ó ní bẹ́ẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ sí mi.
0: Àmọ́
2: tí kò aláwọ̀ tí ajọ́ rẹ̀ jẹ́ pẹ́ tí mo gbé ẹ̀. Wọ́n padà dá. Nígbà wá lọ tán tó fẹ́ mọ̀ padà.
0: Ah, yo ti da won ti e mo nbe nu awon ti yo ti da ti e mo ba yen. Olorun Olorun ma shanu wa. Amen. E se adupe ma mashallah kaluko ma da ti e mo latara won kan ti akakale yen na enikan ti wa lapa bibe na assalamu alaikum.
3: Alaikum salam.
0: Oruko yin bi te tin pe wa.
3: Sande salam lati Adekile.
0: Lati bo le pe?
3: Adekile.
0: Adekile Lubadan.
3: Ben.
0: Naam.
3: E ku to lo sa in the town.
0: Ala ma mi.
3: Adekile. E se lo wan lo jeje se ro fun wa.
0: Amen.
3: Ko di ma la yo.
0: Mm.
3: Amen ra o.
0: Amen Olorun.
3: Baba,
0: thank you for the call. Amen. Wa yakum. Esha dupe, mashallah. Esha.

0: dìde yẹn ní ńlá.
1: Àǹfààní tó wà bí kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ lọ nìyẹn. Tẹ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀ lọ ní gbogbo ìgbà gbogbo àwọn nǹkan tí ó yéèyàn tẹ́lẹ̀ yóò tún máa yéèyàn sí, tí ò bá dé yéèyàn náà yóò tún máa yéèyàn síwájú sí ni.
0: Ẹnu wẹ́ lórí mi, ọba àlàánú.
1: Torí ẹ̀ la fi sọ pé ọ̀rọ̀ Ọlọ́run.
0: Orí mi bá mi sọ̀dọ̀fọ̀.
1: Ọgbẹ́ tó bá ń gbọ́ dáadáa yóò máa rí àǹfààní kan bẹ̀. Àǹfààní tó bá ń rí kan bẹ̀ yẹn. Yóò tó bá ti ń mú un lò yóò máa fi sòǹdíwọ̀n gbèsè ayé ara rẹ̀ náà. Torí ìdí eléyìí ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Wá sí ọ̀rọ̀ Ọlọ́run la tún gbọ́ láàárọ̀ tòní.
0: Ká bẹ̀rẹ̀ láti nọ́mbà wá, ká tún wá mú nọ́mbà tú.
1: Gbogbo ilé ìta gbọ́ pátá.
0: Tán bá sọ pé wọ́n fẹ́ pè.
1: Ọlọ́run jẹ́ kó wúlò fún wa.
0: Ohun mi.
1: Kó mọ̀ jẹ́ ká gbọ̀ dànù.
0: Ti máa mú èmi là.
1: Kó mọ̀ jẹ́ ká gbọ̀ dà sára.
0: Dájú. Ìyanu
1: ẹ. Kó mọ̀ jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa.
0: Ọ̀gá.
1: Àtàwa tá a sọ àtàwa tá a gbọ́.
0: Èmi.
1: Láyàtọ̀ lọ́jọ́ gbọdọ̀ lọ kí a ó mọ̀.
0: Bálí bó ṣe wá gan ni gan ni.
1: Ibi téèyàn ti máa ń jẹ́ láyàtọ̀ lọ kí a ó mọ̀.
0: Ó lè ṣe.
1: Ọlọ́run jábá wọn jèrè rẹ̀.
0: Dídá.
1: Ó mọ̀ di ìbálẹ́jọ́ aburú fún wa.
0: Ẹbí
1: yóò ti. Ìyá kìlá àwọn làkú wa ta ìlà àbẹ̀lá.
0: Bẹ́ẹ̀ni rí tẹ̀mí ṣe.
1: Ẹ jáde àwọn nǹkan márùn-ún yẹn mú dáadáa o.
0: Wọ́n lè fọwọ́.
1: Torí pé ó ṣe pàtàkì gan.
0: Ó jẹ́ tètè.
1: Ẹ já mú ìpè ilé ìbí yá ká máa fi kásí àbálà yìí ńlẹ̀ àbí ká mẹ́ ọkàn sí. Sálámù alaykum. Hello. Hello. Gbọ́ yín dáadáa bí akẹ́wà sọ̀rọ̀ sókè sà. Ojú òpó yẹn kò sí dáadáa.
0: Ànú ẹ̀ o, Ọlọ́run ọba.
2: Mo retí ànú ẹ̀ Ọlọ́run
1: ọba. Masha Allah.
0: Ayé yìí, a ní mo yọ ọba ńlá.
1: Bí ní ńlá àní máa pẹ́ lọ sí abala ẹlẹ́ẹ̀kìta mọ̀ sí abala àdìsọ̀ ànábì báyìí.
0: Ìyá Adémọlá, mọ́mọ́jà ti gbé bẹ̀rẹ̀ mi.
1: Àbálẹ̀ títí ń délẹ̀ ń bí a.

0: mashallah won po hadith yen po lowo inshallah enikan assalamu alaikum
1: alaikum salam wa rahmatullahi wa barakatuh
0: oruko yen ati tin pe wa
1: ni Abubakar Badmus
0: lati elebu lebadan
1: eh anti ni fun gugu ba on jo mo le tuma e se o so ba dupe fun
0: allahumma amin ya rabbi
1: angoyilo assalamu alaikum
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ashe adupe mashallah lati elebu
2: ti wa ni se mi mo ko
0: ile ba la won ti pe ti wa ni se mi mo anfani wa te ni ba fe da se to yi boya e fe ma fa yan ni nkan lori eto yi abe fe poluwo oja papa julo nkan te yin ba nta ba se n sori won gbo akakiri agba nla aye be won wo akakiri agba nla aye anfani wa lati gbe ipolowo yin wa sori eto yi seju marun seju mewa seju meedogun bakan na gbe to wa fe ma ran awon eyan lowo papa julo asiko ta wa ibiya nkan te ba mo po wulo fa awon eyan ta le fi ran ara lowo tori ilu da baba pa oloku
2: iyanju ata lori mi
0: ko si nkan te fa oyan to kere ile yin ta ko si nkan te nta ti o wulo fa oyan lasiko ta wa yi londa ku ma fi bi pa wa o nkan kan ta ba pa oloku ade awon ilewe kan to ye pe a lo si awon public school kan to ye pe awon onidudun olore ti won ko awon iwe kan fun wa pata ade school bayi won fe le ma ya won iwe yen mo wa lo bi ti kaloku ni diwe si bakan na pata tun de awon public school yen na te ba ri aso school to mo mi n wo lo school bayi yin ma gbo lohun to bi ni pe si ru ile ite tun ku nu aye bayi gba ma n gbiyanju lori eto wa papa julo lori eto wa ti ikanni wa elekeji splash fm 1067 labẹ okuta o didi ọsẹ meji bayi to ti se nkan fawọn eyan pe e lo se nkan fawọn eyan o kere ju awọn ọmọ mẹjọ ati raso lewe fun wọn awọn ọmọ public school ati raso mẹjọ fun wọn awọn to tobi 25 lati fun niwe dosin kọọkan bákan náà bàtà fáwọn ọmọ tẹ́yẹ pé tá a bá dé báyìí èmi ìfokùn so bàtà wọn sì pọ̀ nbẹ̀ gan tí wọn ò tí ì níbẹ̀ kọ́lọ́n kó ṣàánú wà lọ́hí àdìm so ohun tí ìwọ náà bá ní ìwọ náà fi ràn wọ̀nyẹn lọ́wọ́ ṣáàmù alaykum. wà aleykum salaam orúkọ yín bíi ti ń pè wá. mi ń gbọ́ yín dáadáa gbóhùn sókè díẹ̀ sá. láti òkè bọ́là orúkọ yín láti òkè bọ́là. ó yẹ báwa dá sí àmì àtẹ̀yiná sá.
1: akọ́lá jimá ilẹ̀ kúkú ẹ̀ láti lákòó ìpè.
0: àmì.
1: láti gbádùn nípa ìṣẹ̀yìn náà.
0: ṣé wọn.
1: ọkọ̀ kọ́ wa gbogbo afọ́nsẹ̀ àtẹ̀yìn tẹ̀ sọ àtàwọn àtàwọn gbọ́ pẹ̀lú ọ̀dẹ́sẹ̀ níbà ní ìgbà kú fún gbogbo wa.
0: àmì.
1: kò tó.
0: ẹ ṣe àdúgbò sá. ẹ ṣeun. náà. gbogbo tí wọn náà bá wá ní. kódà kò kí n ṣe dandan kó sọ pé bí àwa ni ká ṣe.
2: báyìí
0: àwọn iléèwé kan.
2: pé nílé ọlọ.
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín.
2: lujana
0: di. tó bá tún fẹ́ kó lọ tí mo bá fẹ́ gbẹ ládàá mọ́ tún lọ fáwọn tó ní o.
2: yé mọ kẹrẹ.
0: àwọn tí ò ní pọ̀ rẹpẹtẹ.
2: ọ̀la.
0: kódà àwọn bíi mẹ́ta la fẹ́ ṣe fún pé bóyá ká ra aṣọ skul fún àbí kí a kó bàtà fún. bàtí wọ́n kó wọn jáde báyìí wọ́n lé 30. táwa náà ń wò pé
2: ẹlòmíì
0: ti ran aṣọ bí ọ̀nà méje ẹlòmíì okùn àti kinní kan ló fi so bàtà pọ̀ wọ́n ti ran bàtà ran bàtà míì náà ẹ dákun ẹ mọ̀jẹ̀ awora wa níran èló ń dẹ̀ ń ta àwọn nǹkan ìrànwọ́ kéékèèké ni ṣé kí mọ́tò yẹn lánàá àlàmé sí lára tèèyàn mẹ́fà aṣọ skú èèyàn mẹ́fà pẹ̀lú àwọn òbí wọn ni àwa kọ́ lálọ́ ra fún wọn kọ́ mọ̀ ní pé ẹnìkan ló wá ra sọ wá o adébítà ti ń ta aṣọ ìrúra aṣọ ìrànwọ́ ẹ̀rà àdẹ̀sánwó àwọn òbí wọn náà lára fún àtúnsanwó télọ̀ àwọn kan ni wọ́n ṣe eléyìí o gbogbo àwọn nǹkan tá a lè fi ran ara lọ́wọ́ nìyí.
2: àwọn tí mo fẹ́rẹ̀ kò bá
0: mi. ẹni tó bá ní kó ṣàánú ẹni tí ò ní.
2: ọ̀nà bá ń.
0: òdìgbà téèyàn bá tó ní owó tó pọ̀ kí yẹn tó máa ṣàánú.
2: ẹyà òbí mo.
0: àwọn tó ní yẹn náà táǹfààní bá wà ńbẹ láti yọ fún àwọn èèyàn.
2: owó lápẹ́
0: ta. àwa tá a lọ sílé náà kìí pàwọn náà ti yó.
2: ó bá ṣe ti.
0: ṣùgbọ́n ó jura wọn lọ.
2: ẹ ló máa gbé.
0: ta bá sáré sọ́tún sáré sósì. àwo òrowó tá a fi ra aṣọ àbí tá a fi ra bàtà fáwọn ọmọ. mo fẹ́ lo. aṣọ yẹn náà wọn wọ wọn sábà àwọn rananananani.
2: àìsàn
0: pé tẹ̀yìn bá rí omi ti ya bí ọ̀nà bíi márùn-ún mẹ́fà.
2: ààyè ẹni ló kù.
0: o tu ku nbe repete o
2: fun mi la la
0: bi en to ba ni anfani lati se ru eleyi fa won mo are na ni o elomi lapo odo elomi legbe ile elomi na elomi ati je ati mu ni won po le fun ko mo pe ki lo wa gbe fun won to ba gbe fun ra ori eru la wa tin se yawo gbe fun won Oya egbe onje yi wa fe ka daruko re a daruko won ni ka mo daruko ani daruko won ta wa ni life le ra won yan lowo o papa julo awon mo kekeke to ye pe ola wa ni lu ni won ola wa lori lede ni won dakun awon mo yen won ni ogo mo ku bi won o se lo awon kan ti won fi lo na la won rin ise ti won fi lo yi bi aso school bi bata bi iwe gba won kan ni won fi lo wa de ri omo lu nbe ri pe ah ori omo yi pe debi pe sugbon ki loku ti o fi lo elomi o ti lo si school ba latara iwe ati bata ta so school bata bi awon
2: iyanju ata
0: ti sa won lere
2: ba mi so do
0: won ri won ka ilekun o da won gan atun ma ra fa won ma mi olon ko saanu ori de eleyi o do we ni ko kan wa gbun ti kaluku wa ba ni e ja fi ran lowo ni o ori pe aye yi
2: ba mi so do bo
0: afoba file na ni o do wu ka ni bo se po to o se da to a file njo kan ni gbun ta ba ti fi se ra wa laanu o ni ti wa o
2: I
0: ta ba fi se ra laanu ti wa to ku yen la so le kan yen pe awon mo ma ja si ni ata ata ile ta ba di ta ba ti ko for not for sale is why not for sale hello wo dada won tin ja si ni egbun ni ata won aburo so pe anita da ngba na ta ba ko not for sale si awa won ti ora ta ba ko si a si pare

àwọn náfìlà tí wọ́n ń yàn lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ń yàn léraléra ni. Àwa mọ bó ṣe ń lọ báyìí. Ẹja ṣe báyìí. Ẹja máa lọ sí abala àdúrà. Ilé tó jẹ́ abala ẹlẹ́ẹ̀kẹta. Àǹfààní ò fi wà tó ẹ pàjọ fi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí dáadáa ni. Abala àdúrà là ń lọ báyìí. Orípa àdúrà ló ń gbà agbára kọ́. Ẹni tádùá rẹ̀ gbà ó ń fẹ́ àdúrà. Ẹni tó kù díẹ̀ káàtó náà ń fẹ́ àdúrà. Bíi dínilẹ̀ máa pe nọ́mbà mi síta. Nọ́mbà mi ti bá pè yẹn. Gbogbo ẹni tó bá láǹfààní láti ṣe nǹkan kan àbí kejì. Ìyẹn fún bí àwọn ọmọ iléèwé tá a sọ yẹn. Táwọn máa ń ṣe ni pé tá a bá ti ṣe fún wọn tán. Láti rìkọ́ọ̀dù àwọn òbí wọn. Inú skul náà láti rìkọ́ọ̀dù wọn. A wà play rẹ̀. Gbogbo àwọn tí wọ́n ṣe kan lè bá mọ̀ pé bá a ṣe máa ń ṣe ti wà nìyẹn. Àwọn tá a ti ṣe ní ìsin lánàá. Àtàwọn tá a ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. Gbogbo wà lórí fóònù wa. A máa ń play ẹ̀ live and direct ni. Táwọn èèyàn ó mọ̀ pé yes. A ṣe nǹkan tí àna fẹ́ ṣe fáwọn ọmọ iléèwé. Tó bá rí bẹ́ẹ̀.

bi din la ni ka wa ko lo fifo ta ba ti wa sa won eleyi tan kaluko mo sadua funra re mo toro nkan to ba fe e mo ja gbogbo lati yori lede wa Nigeria sile Nigeria ta wa yi ilu to da ni olohun ko fi wa lokan bale ju bayi lo e wa ra won adari wa won dari wa Nigeria da ku e mo ja mo sepe fun won o ja mo sadua fun won ni gbogbo ta ba n sadura fun won olohun ko won ma se o ba ko won ma se olohun ba fi le ko won ma se gbogbo ko ma rorun ni ori pe inu ko ma se won oun na ni ko fi rorun fun wa mo ta ba wo pe bi ayinu n bi wa wa n se pe ipe ta n se en to n se ni o tun je nbe gbogbo ti e da lati mo se pe fawon adari wa ka mo sadura fawon olori wa ni ka mo se pe fun won o ebe gbogbo awon to n dari wa pata olohun dakun aforuko a fi bere ba ni ko won ma se iko ma se re nikan o lo le se fun won ti won ko fi rorun ise bi ta won na owo melo na fe ko je sugbon o ku iko ma se olohun gba dari wa loke laarin ni sale olohun dakun ba ni ko won ma se leyin eleye ni kokan wa na a nlo a nbo iso olohun ati abo re olohun dakun ma fi bo wa angun okada olohun dakun ma fi so re so wa mo jari jamba okada angun moto ma fi so re so wa mo jari jamba na mo jari jamba omi gbogbo jamba aye pata olohun dakun ma la wa nbe aforuko olohun fi be iso re to nipon je we ma fi se re so wa kaakiri agba laaye gbenti olala afi apata ile won tin toju won ni ile iwosan ni gbogbo aye kaaye ta tin toju won pata olohun dakun ba ni fi so re so won ba ni fun olala afi gbogbo ti wa fun olala afi eni kokan ta wa na olohun dakun ma fi aisan se eni kokan wa gbenti olala afi apata ile won tin toju won ni hospital ni gbogbo aye kaaye ta tin toju won patapata olohun ba ni salekun alaafia fun won wọn ti wa fun ọ lafiya ẹnì kọọkan tiwa náà gbogbo tá n lò olóhùn dákun jó bá wa lára mu ó sàánú wa alahila ilọlọ ìwọ náà bẹ lọhùn lórí ọmọ àdúrà lèyàn máa ń ṣe lórí ọkọ lórí aya gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja bẹ lọ́hùn dáadáa sí láàárọ̀ tòní pé gbogbo nǹkan tá à ń fẹ́ pátákọ́ lọ́hùn kò fi lè wà lọ́wọ́ àwọn nǹkan kan wà tó já sí pé tèmi bá bẹ lọ́hùn ọlọ́hun ó sì máa dáyàn lóhùn torí pé tí ò bá dá wa lóhùn yóò wò pé nǹkan tí ò tún lálọ́ bẹ̀ torí ìdí eléyìí ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ tòní gbogbo àwọn ọkùnrin tó ń wá ìyàwó èyí tí ó ní alùbáríkà nú ìyàwó ló bá ní fi ta wọn lọ rẹ gbogbo àwọn obìnrin náà tó ń wá ọkọ ọkọ alùbáríkà ló bá ní ṣe fún wọn mọ̀jẹ̀ kí wọ́n gbégun eléegun lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ tó ń bẹ lọ́wọ́n ọmọ ọlọ́run nìkan ló bá ti máa ń sọ mọ́ fẹ́ dà yálà ó ti bí ó fẹ́ bí sí ni ẹlòmíì ò tiẹ̀ tí ì bí rárá ọba tó máa ń sọ mọ́ fẹ́ dà ọba tó lọ́mọ lọ́dọ̀ tí ò ní bí gbogbo ẹrú tó ń wọ ọmọ pátá ọmọ alálùbáríkà ọlọ́run bá ní fi ta ẹnì kọ̀ọ̀kan wa lọ́rẹ́ gbogbo àwọn tó ti bímọ pátá ló ń dákun má jẹ́ àfojú sunkún ọmọ o kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ká mọ̀ fojú sunkún àwọn ọmọ wa káwọn ọmọ wọn wúlò fún wa kán wúlò fẹ́ sìn kán wúlò fúnra wọn bíákìlá haúlá wàlá kú wata ilẹ̀ abìlá lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó ti kọ́ṣẹ́ tán tó ń wọ́ náà báyọ bí owó iṣẹ́ ni o àìbí tí ó ti ráàánú gbà ni o ọba tí máa ń lànà àánú fẹ́ dà lànà àánú fúnra ẹni bẹ́ẹ̀ ẹ tó ti lọ sí skul tó ti ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ ọ̀nà tí ó gbà lò ó pẹ̀lú ìrọ̀rùn ọba tí máa ń lànà àánú fẹ́ dà ọlọ́run bá ní lànà àánú fẹ́ nìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn tó ti lọ sílé kí náà
tí wọ́n ti lọ ké tán jáde ilé ké ó ń wojú rí ọlọ́run ọba láàánú ọlọ́run bá ní ṣe fún wọn ọlọ́run iṣẹ́ tí kálukú wá ń ṣe iṣẹ́ alálùbáríkà ilé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọba tí máa ń fa alùbáríkà ṣiṣẹ́ ẹ̀dá ọlọ́run fi alùbáríkà ṣiṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kálùbáríkà ó dùn kálùbáríkà ó já ìyẹn iṣẹ́ tó tí kálukú wá ń ṣe àkìlá áwòláwàlà kú wọta ìlà àbẹ̀lá ọyá ìwọ náà bẹ lọ́hun láàrin ìṣẹ́jú kan tó kù ìwọ náà sọ fọlọ́ pé nǹkan báyìí lọ fẹ́ tó bá ti sọ fọlọ́ tán àkẹ́kọ̀ọ́ túbà lé lórí ó bá tán láàárọ̀ tòní ó tún di ọjọ́ mẹ́jọ ìṣá ọlọ́ra mọ́ a ṣe ládùá yìí pé gbogbo tá a tọ láàárọ̀ tòní pátápátá ọba tó máa ń gba àdúrà ẹ̀dá ọlọ́run kò gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọba tó máa ń mú àdúrà lọ sílé àṣẹ tó máa ń fi àṣẹ sí àdúrà ìyẹn kún fáyàkún rẹ ní o ọlọ́run dákun tá a ṣe láàárọ̀ tòní ọlọ́run bá ní fàlùbáríkà sí i àkìlá áwòláwàlà kú wọta ìlà àbẹ̀lá ibi tí kálukú wọnú bá wà báyìí kútúbà líle tá a fẹ́ ṣe yìí ẹja máa sàmí ọlọ́run kò wọlé kútúbà yìí líle tá a fẹ́ ṣe yìí ọlọ́run dákun sínú ìfẹ́ nìkọ̀ọ̀kan wa mọ́jọ náà ò di mọ́ wa àdánwò tí máa ń báyàn tí máa ń fẹ́ níwájú lọ sẹ́yìn mọ́jọ débẹ́ nìkọ̀ọ̀kan wa àkìlá áwòláwàlà kú wọta ìlà àbẹ̀lá ọlá bisimilayi rahmani rahim ala umma ifta bainana wa baina riski wa nasbi wa sa'adati wa tawfiki fatihan mubinan wa anta khayrul fatihina rabbi inni liman anzalta illa ilayya min khayri fakirun subhanallah subhanallah arzaki zil quwwati al-mantini ala umma arzuqni rizqan wasi'an ajilan midiraran mubarakan wa ghayr ali la afdal ali ya rabbi ikdi hanna daynan wa agnina min al-faqiri bi akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim ala umma ya waliyal waba wa ya kashifal bala wa ya dafiyal bala اصرف عنا الوباء بجاه سيد الورى رب نجني وعلي مما يعملون اللهم يا والي الوباء ويا كاشف البلاء ويا دافي البلاء اصرف عنا الوباء بجاه سيد الورى رب نجني وعلي مما يعملون اللهم يا والي الوباء ويا كاشف البلاء ويا دافي البلاء اصرف عنا الوباء بجاه سيد الورى رب نجني وعلي مما يعملون لا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله يو ولا انت وين ناس ان كتا سو لون داكو اني كوكان ولون كو غبادو اوا او ان شاء الله رحمان اوجو ني تي اني كوكان وا الي تا سي كو ني جاسي ما فاي اني كوكان وا يو دي غبادو اني كوكان وا e ma gbagbe pe sahara o se pataki gunta ba ni e ja fi sahara adua ta se laaro toni kaluku ba se mana se ma se sahara ti dena pe lo ran lo padi e lo rara kun mi lo iro ni eyan balagbara o le fi se funra e o lagbara re ni o mo ti o ba ti sagbara nkan teyan ni le yan ma fi sadua torí ìdí eléyìí eléyìí tí ó bá dùn mọ́ mi nújù ni tí mo sọ lẹ́ẹ̀kan yẹ̀ yìí pé nìkan ni wọlé ẹ̀kejì ọmọ lúàbí splash fm 106 lábẹ́òkúta àwọn èèyàn ń rú àwọn ọmọ tí wọ́n wọlé ìwé lágbára pàápàá jùlọ àwọn public school gẹ́gẹ́ bí mo sọ síwájú wípé aṣọ skul tá a ti rà fọ́ máa ń lọ bíi mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún níye bákan náà àwọn tá a ti kówe 60 leaf méjìlá méjìlá fún àwọn yẹn ń lọ bíi abi 45 bákan náà bàtà àdé àwọn skul bá ráhùn bàtà tó yẹ pé wọ́n ti fokùn so àti rọ́bà tó kùn náà ti fi so ti jẹ akọ àwọn ọmọ yẹn jáde tá a ti rà fọ́ ọmọ náà lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún
gba won ke la nse ana ti mo tun lo aso school awon omo bi en beta da fe se fun nigba ti won ko awon omo jade bayi lana bi awon 35 la so won o da ara so mejo fa awon omo atun sanwo telo gba won kan won yi ta ba fi ta na ba lagba re meji meta merin ni ta ba fi sara fun awon ti won ni die mo ja gbe o si nbe sara tani awon sara niyan atawon mi ban ban ban ladugo ta le se fun ta mo pe won ni die awon kan yen na olohun gbe deni kokan wa an lo fun ta aro toni lori eto ta pe ni alaye sin islam yoku tun di ojo mejo lagbara olohun ba ago kan abo la ma bere to ni every friday ni daji bayi ago kan abo a pari ni ago meta ba se pari bayi number mi fun ikede abi ipolowo oja abeyin fe sara adua ta so fa won omo abe te ba ni lagbara lati ma fi rin to yi lowo won daruko yin oruko ile ise yin number to ja sodo mi leleyi 070 6579 7370 070 6579 7370 Number yin lekan si 070 6579 7370 Number mi niyan Inshallah o to dojo mejo lagba Olorun Inshallah Ateyin atawa ni doko to dojo mejo Oruko mi o yi pada omo yin lolufo yin Fadilatu Sheikh Al Ajal Imam Sharif Din Giwa Akilapa on loruko mi o ja so pe alaji alarafa ajima ko ni baje inshallah titi ojo mejo ta tun mo pare lori eto yi subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin wal hamdulillahi rabbil alamin

0: sókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ sọ wípé Olúwa ẹ ṣe o.
1: Olúwa ẹ ṣe o.
0: Mami ẹ bá ń ka aleluya. Dádì ẹ ké aleluya. Ẹ pariwo pé Olúwa ẹ ṣe o.
1: Olúwa ẹ ṣe o.
0: Aláàánú mi.
1: Olúwa
0: ẹ ṣe o. Olùrànlọ́wọ́ mi.
1: Olúwa
0: ẹ ṣe o.
1: Ẹni tó ń pa mí
0: mọ́. Àná mi.
1: Olúwa
0: ẹ ṣe o. Òní
1: mi.
0: Olúwa ẹ ṣe o. Ọlá
1: mi.
0: Olúwa ẹ ṣe o. Àtìlẹ́yìn
1: mi.
0: Olúwa ẹ ṣe
1: o.
0: Ẹ sọ pé mo yàn ọ́
1: o.
0: Aláàánú.
1: Mo
0: yàn ọ́ o.
1: Olóore.
0: Mo yàn ọ́ o. Olùrànlọ́wọ́. Mo yàn ọ́ o. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Bàbá ó ṣe o.
1: Ọmọ
0: ó ṣe o.
1: Ẹ̀mí
0: mímọ́ ó ṣe o. Jésù Olúwa wa. Mo gbàdúrà ẹnu ọpẹ́ wa ò ní kan. Ẹnu ọpẹ́ wa ò ní kan. Gbogbo ẹ̀yin sójà of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé sójà of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú Apatere. Àwọn wo la ń pè ní sójà of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè no more war nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè no more war ní Lagelu. Ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kà bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12. Ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Láàárọ̀ yìí kẹ́ lolúwa ní fún wa. Matthew ó náà ní Revelation 22 verse 13. Revelation 22 verse 13.
1: Èmi
0: ni Alpha.
1: Àti
0: Omega.
1: Ẹni
0: ìṣáájú.
1: Àti
0: ìpilẹ̀sẹ̀ àti òpin. Àbíbẹ̀kọ, Matthew, ibi tí mo ti yọ kókó ìwàásù mi yẹn, ìpilẹ̀sẹ̀ àti òpin. Kí ni mo wá yọ níbẹ̀? Ohun tí mo yọ níbẹ̀ o ni wípé ọjọ́ wo ni òpin ẹ̀sẹ̀ tó ń dá yín? Matthew, gbogbo ohun tó níbẹ̀rẹ̀ ohun ló lópin. Mo ń bí ọlẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye ìlú, ẹ̀yin ọ̀mọ̀ràn. Tẹ mo yan ní ògbé, ẹ̀yin tẹ mọ bíbélì jù wá lọ, ẹ̀yin tẹ lóye, ẹ̀yin tẹ jókòó tẹ ń gbọ́ wa. Ṣùgbọ́n tí Ọlọ́run fún ní ọgbọ́n tó sì fún yín ní ìmọ̀ tó fún yín ní òye. Ẹ̀yin doctors, ẹ̀yin lawyers, ẹ̀yin journalists, ẹ̀yin wòlíì àgbáyé, ìbéèrè mi rè é, ẹ̀yin ọmọléèwé, ẹ̀yin ọ̀dọ́, ìbéèrè ńlá yìí Olúwa ní kí n béèrè lọ́wọ́ rẹ. Ọjọ́ wo ni òpin ẹ̀ṣẹ̀ tó ń dá yẹn? Gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ ló yẹ kó lópin. Matthew, gbogbo nǹkan pátá tọ́lọ̀ ń dá ló ní ìpìlẹ̀ tó fẹ́ gbọ́. Ayé níbẹ̀rẹ̀ Genesis 1 ńlá ti dá ayé. Ṣùgbọ́n bíbélì sọ pé òpin ayé wa. Matthew 24 verse 35. Matthew 24 verse 35 ó sọ wípé òpin ó dé bá ayé. Ìyẹn ni pé ayé ní ìpìlẹ̀.
1: Ọ̀run ayé yóò ré kọjá.
0: Ọ̀run àtayé yóò ré kọjá lọ. Matthew, ìyẹn ni pé òpin ó dé bá ayé. Tá a wà nú ẹ̀ gbogbo ohun tó kọ, gbogbo ẹlẹ́yẹn, gbogbo ẹ̀ pátá, ó lò pín ó dé bá. Mo gbàdúrà lórúkọ Jésù láyé tó wá yìí. O ò ní rí kú ọmọ. Ayé ò ní jí ọgbẹ́. Ayé ò ní jí ọmọ rẹ gbé. Ìdààmú ò ní bá o. Ìpinnu ọ̀tá kò ní sẹ lórí
1: rẹ.
0: Bí mo ṣe ń súre fún ọ yìí, àtọmọdé àtàgbà, ẹ ní rí kú ọmọ. Ẹ sà, ìjọ wo ni.

0: ọpẹ ní àárín ìwọ àti kristi ẹlẹ́ẹ̀kẹrin 1 Corinthians chapter 6 verse 13 Matthew oúnjẹ jíjẹ òpin ó dé bá
1: oúnjẹ
0: fún inú
1: àti inú fún oúnjẹ
0: òpin ó dé bá gbogbo àti inú àti oúnjẹ òpin ó dé bá Matthew òkú ẹrú àmọ́ Israẹli Genesis chapter 15 Ọlọ́run sọ pé wọ́n ó lo 400 years irinwó ọdún ní ilẹ̀ àjèjì lóko ẹrú kò sí 30 níbẹ̀ o àní á ẹ̀sẹ̀ǹdẹ̀ o tó fi pé 30 ènìyàn ló ẹ̀sẹ̀ǹdẹ̀ o tó fi lé 30 àwọn ẹ̀bọra Egypt àní á ẹ̀sẹ̀ǹdẹ̀ o tó fi pé 30 400 years Matthew ajẹ́ wípé òpin wà fún ohun gbogbo mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀sìn ọwọ́ rẹ yẹn òpin dé bá láàárọ̀ yìí Matthew ó máa ń sọ wípé ẹsẹ̀ sílẹ̀ kẹsẹ̀ o tó ṣe kí ni o kó tó fi ọ sílẹ̀ oh my god oorun àtòsùpá ó ní òpin àdéhùn láàrin èèyàn méjì òpin a máa débà Matthew ọ̀rọ̀ tí mò ń sọ yìí òpin a máa ṣe kí ni o òpin a máa débà ṣùgbọ́n lọ́jọ́ wo lòpin ó débà ẹsẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bọ́dá àmọ́ ọlọ́mọ ọlọ́run pásítọ̀ àmọ́ ní ìrántí ọlọ́run àǹtí àmọ́ ní akọni nínú ìjọ gbogbo ẹ̀yìn èèyàn àmọ́ lọ́ba àmọ́ ní joyè àmọ́ lólórí ìlú ṣébí wọ́n ní gọ́vnọ̀ ṣébí wọ́n ní pírẹ́sídẹ́ǹt ṣébí wọ́n ní sẹ́nẹ́tọ̀ gbogbo òkò tó dìmú yìí ìwọ lọ́gọ́ ọlọ́pàá ìbẹ̀rẹ̀ mi rẹ o ọjọ́ wo gangan ní ẹsẹ̀ tó ń dá yìí ẹsẹ̀ tó mọ̀ tọ́jọ́ pé bẹ́ẹ̀ mi ò dárúkọ rẹ̀ ìwọ gan mọ̀ pé kò dára ìjọ wo lòpin ó dé bá ẹsẹ̀ ọwọ́ rẹ̀ mọ́mí mo fẹ́ kó dáhùn dádì mo fẹ́ kó dáhùn ọjọ́ wo lòpin ó dé bá ẹsẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọkùnrin kan bẹ sákèwò lórúkọ rẹ̀ ó dẹ́sẹ̀ rẹ̀ ọ̀gá o ó dẹ̀ yín àwọn tó ga jẹ inú òwe Luke chapter 19 ó wá pàdé Jésù ó wá gorí igi nípa orí Jésù ó wá pariwo ó ní ẹjọ́ sà ó ní gbogbo nǹkan ní mi ó ní mo dá padà
1: fún wa
0: ó súré síwájú
1: ó
0: gorí igi o
1: yóò bá lè rí
0: kó lè rí Jésù
1: nítorí tí yóò kọjá ní ìhà ibẹ̀
0: nígbà
1: tí Jésù sì débẹ̀
0: ó
1: gbójú sókè
0: ó gbójú sókè
1: ó sì rí
0: ó rí
1: ó sì
0: pé
1: sákèwò
0: yára
1: kó sọ̀kalẹ̀ nítorí kò lè ṣa ìwọ nílẹ̀
0: rẹ lónìí ṣa ìwọ nílẹ̀ rẹ
1: lónìí
0: ó yára
1: ó
0: sọ̀kalẹ̀
1: ó sì fi ayọ̀ gbá
0: ó fa ayọ̀ gbá
1: nígbà
0: tó rí
1: gbogbo wọn kùn wípé
0: gbogbo wọn kùn
1: pé ó
0: lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí ń ṣẹlẹ́ṣẹ̀ sáwọ́kè wá gbọ́ pé á pò lẹ́lẹ́ṣẹ̀ ó wá dìde ó wá wípé ó fi olúwa pé
1: wo
0: olúwa lónìí yìí
1: o
0: mo fòpin sí ẹsẹ̀ tí mo ń da àbọ̀wìn ní ìmẹ́ mo kò fún àtàlákà àtàlákà náà tẹ̀ tẹ̀lé jésù bí a ṣe bẹ̀rẹ̀ sí pín ẹrù sákéwò ní kábíbẹ́lì
1: bí mo bá sì fi
0: ẹsùn tí mo bá fi sí ẹsùn ẹnìkan kan pariwo ni pé ó fi ẹsùn ẹ̀tàn gbọ́wọ́ lọ́wọ́ mi sákéwò ní tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi ẹ̀sùn ẹ̀tàn gba owó lọ́wọ́ rẹ̀
1: máa
0: sọ padà nílọ́pọ̀ mẹ́rin ẹni tó gba 1 million lọ́wọ́ rẹ̀ ó lòun da 4 million padà kábíbélì síwájú
1: Jésù
0: wí pé
1: lónìí níwọ̀n
0: bí ìwọ pẹ̀lú
1: ìjọba Abraham
0: Matthew àṣẹ ọ̀rọ̀ ò lápọnlé láìsí Jésù àṣẹ owó ò níyì láìsí Jésù àṣẹ ẹ̀ṣẹ̀ ó máa ń ba ògo
1: jẹ
0: bọ́dá mọ́mí ẹ̀yin mò ń bá wì ọjọ́ wo lẹ fẹ́ fòpin sí ẹ̀ṣẹ̀ ọwọ́ yẹn aríyín nílé ọkọ èwo lẹ tó ń ṣe káàkiri òtẹ́ẹ̀lì yìí dádì bọ̀dá ebó ti níyàwó èwo tó ń gbogbo kàtàkàtà yìí gbogbo owó tọ́lọ́ ti darí sí ọ ó ti tú ọ sí rere ibo ló ń kó sí ṣọ́ọ̀bù onírun kòtò onírun ibẹ̀ ló ń kó sí ìgbé onírun ń lòún fowó jẹ ọba wa dọ́jọ́ ọ̀la kí ló máa sọ ìjọ wo ọjà náà ẹran wo lòó tí ì jẹrí kí ló tún wá kiri ìbéèrè mi rè o ẹran wo lòó tí ì jò irú ijọ́ wo lòó tí ì jò ijọ́ wo ló fẹ́ fòpin sí àwọn nǹkan tó ń ṣe tí ń pa ògo rẹ lára àwọn nǹkan tó ń ṣe tí ń fa ọ sẹ́yìn ọjọ́ wo ló fẹ́ fòpin sí olúwa ló ní bí ọ lẹ́ẹ̀rẹ̀ wọ́n ní ijọ́ wo lòpin máa dé ẹ̀gbọ́n tí jọ́ọ̀bù sọ jọ́ọ̀bù náà dẹ́sẹ̀ ni ṣùgbọ́n wa sọ pé Job 31 ní verse 1 ó ní mo bá ojú mi dá májẹ̀mú ó ní mi ní wọ yẹn obìnrin
1: èmi ti bá ojú mi dá
0: májẹ̀mú mo dá ojú mi dá májẹ̀mú
1: jẹ́ mi
0: àṣẹ tẹjú mọ́ Matthew, to mo pe to ma ti teju mo o ma pa okan won lara o lohun owo won mo
2: yes sir
0: mo gbadua loruko Jesu o ni didakuda ko ba ngbo mi nibi kibi baba adura AK 47 prophet Caleb oladina oluwade oluwade bi olere ojo wo lo fe popin si irin aju ese to ngbe yen mo gbagbe o aye o dopin ti sake wo ba ye pada ani awon ti re gbogbo nkan ni re awon ti e mo sugba igbese to gbe awon ti re o ma leto o ti leti fun olori agbelebu ko to yi pada ibagbadu aye sugba o ti leti ma je o leti fun ko to yi pada ori na o ba ngbo mi ibere mi ni o ni jo wo n lo pu o ninu ese to nda ye espanya ni deti mo ti ri amroba to lo won tale to korin sele to de nsi se dada mo ti ri alagbere to lo won sasewo mo to de domo olorun mo ti ri amun ole ti ana o se be mo boda ojo wo ni ti e ma espanya mo gbagbe o to ba fe sele lojo kan ese o fi ole dafidi o smart enu obirin ko si nti o le ba so sugbon lojo kan won gbe obirin abisagi si waju dafidi Matthew
2: baba mi o le fowo kan
0: bibe ni so pe nkan re ti ku boda gbogbo nti le lara re ara ma to ro njo wo lo fi le so bibe ni pe Matthew eleda re nigba iwe re nigba ti o to ibi ko ti de o gbadura fun o mi o so ni to lowo mi o so n tori onko sugbon mo so kaye re ko ri ni orun o gbadura ijobo orun o ne padanu re gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo lori e gbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa ibagbo anu tele oro mi leyin yo dara fun yin
3: sari ni pari osu Matthew
0: oru awon akobi gbogbo eyan mo fotu akobi yin o oru awon akobi oru meji la lo lori oke no mo wo ni ilu apatere number 1 fotu akobi yin ati ti second one e wa ko nkan meji si eyin won alakoko e ko anu elekeji e ko iran lowo fẹ ba de ori oke ma so asiri keta ati saamu re fun yin o ri pe gbogbo obi tan ma ba ti de mo ori anu gba mo de riran lowo gba loruko Jesu ti e o da be lu mari Jesu
1: oluwa wa amen amen amen fire fire fire no.

0: láyé tó wá ó padà sórí re ni ó dẹ̀ ní jábọ́ ayé ò ní mú ọ ọ̀tá ò ní mú ọ ó ní ṣubú ní ọ̀nà ògo tó rìn ó ní ṣubú mo láyé ò ní já ọbọ òkè ọ láyé wàá gùn ó mo ní wàá gùn wàá borí òkè sòrò ogun ò ní nípa lórí ẹ anú àfọ̀n láyé ẹ ìran ògo sẹmọ rárá ìran ògo sẹmọ rárá wàá rí ọlá lò wàá rí ògo lò ó yá gba ìyanu rẹ orí ìrádókè owó tayọ láyé ohun ayé gbà lọ́wọ́ ó yá gba padà lásẹ̀ tí bábá tọ́mọ àtẹ̀mí mọ́ jésù olúwa wá orúkọ mi ò yí padà apostelle àti wòlíì SMO Mustafa JP Baba Sebi Oba láti jọ Seed of Christ Golden Church Land of Reality tolujọ wa ni Gbaremu Idiobi Airport area ni ìlú Ibadan mo gbàdúrà lórúkọ Jesu o máa rí ànúgbà
1: amen
0: wà á dẹ̀ rógolo
1: amen
0: a ti mọ̀ pé Friday tó bá parí oṣù la máa ń pàdé nílùú fún àpẹ tó sùí àti ṣe ní 16 17 and 18 kò sí mọ́ ní oṣù ó dé oṣù tó ń bọ̀ tí ṣe october ìyẹn máa ní agbára sà ha lórúkọ Jesu o máa rí ànúgbà
1: amen
0: má gbàgbé mo ti sọ fún ọ pé ọjọ́ tí oṣù bá parí ó àánú ẹ̀ ti ti pàṣẹ o on the one òun ló máa wọ̀ sẹ́sẹ̀ kó tó nípa wàá pàdé ní church mo gbàdúrà wàá rìn wàá pàdé àánú wàá rìn wàá pàdé orí wàá rìn wàá pàdé àánú wàá rìn wàá pàdé orí mo sọ fún ọ pé gẹ́ẹ̀tì tangaran kalẹ̀ tangaran tuntun àbí pléètì tuntun tó ò bá ní tuntun lọ fọ ẹ tó wà nínú ilé fọ kó mọ tónítóní bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ kó gbẹ dáadáa fi iyọ̀ sínú ẹ̀ ká pàdé lórí facebook láàárọ̀ ìlàgùn mẹ́fà mo gbàdúrà àní tó bá láǹfààní àti gbọ́ mi lórúkọ ó ti rà ànúgbà ó ti rà ànúgbà ó ti rà ànúgbà ìwọ náà fẹ́ mọ̀ yẹ̀yẹ́ fẹ́ mọ̀ ọ́ ó fẹ́ jẹun pẹ̀lú àwọn ọlọ́lá ó fẹ́ jẹun pẹ̀lú àwọn ológun ènìyàn ó fẹ́ jẹun pẹ̀lú àwọn èèyàn gidi ó fẹ́ kúrò lẹ́ẹ̀lẹ́ ó fẹ́ kúrò láàrin ológun wẹrẹ àṣírí ni lórúkọ Jesu wàá rógolo mo ló máa rógolo mo ló máa rógolo in the name of Jesus ní ọ̀pọ̀lọpọ̀ Thursday gẹ́gẹ́ bí àná mo wà ní gàdo bẹ́ẹ̀ ni ní ọjọ́ Sunday láàárọ̀ màá wà ní gàdo náà tá a bá parí ní gàdo mo ń lọ sí headquarters torí pé gbogbo Sunday tó bá ti parí tó bá ti kọ́kọ́ parí oṣù kí ni wọ́n máa ń ṣe mo máa ń gbogbo tó bá ná mi nì pàápàá oṣù kẹsàn-án Sunday tó bá ti parí mo gbọ́dọ̀ wà ní headquarters torí pé àkànṣe ni ọjọ́ májẹ̀mú ni lórúkọ Jesu o máa rí ànúgbà wàá dẹ̀ ṣe rere lẹ́yìn Sunday o tó di ọdún mẹ́kò sí Sunday kan mọ́ ní September ìdí tó yẹ pé gbogbo èèyàn pátápátá tó bá wà ní program lónìí o máa gba ẹ̀jẹ̀ Jésù àti ara Jésù sì kíyèsí gbogbo ipa àti agbára àwọn àgbà tó afúnijẹ lóúnjẹjẹ lójú oorun àwọn oníbàálòpọ̀ ojú àlá agbára tí mo ń já ọ bọ́ lórúkọ Jésù o máa gbiná nípa ẹ̀jẹ̀ Jésù o ò ní rí mọ́ wàá dẹ̀ ṣe bí ọba mo ní wàá ṣe bí ọba mo ní wàá ṣe bí ọba sọ pé baba
1: baba
0: sọ pé baba kí láyé gbà lọ́wọ́ mi tó fẹ́ sọ mí dakú rẹ tẹ̀ tí ò fẹ́ jẹ́ màá ṣe mọ́ olúwa by fire by
1: fire
0: olúwa gbà fún mi
1: ó
0: yẹ gbàdúrà bẹ́ẹ̀
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀yin náà
0: máa yé ní ẹ̀rọ àdùnnú gáàsì. Obìnrin kan ló láàláì tó sì ó fi ránṣẹ́ mi ìfẹ́ ká lóhun ẹ̀ màá yànnà náà láàyè lẹ́yìn náà tí má ti yànnà náà màá sọ ìtumọ̀ tí ó ní torí ó bẹ̀bẹ̀ pé kí wòlíì tọ́mi sọ́nà àlá méjì ló lá màá sọ̀kan láàárọ̀ yìí màá sọ̀kan láàárọ̀ látorí àkókò wa bọ́ọ̀dọ̀ sí lálàá ó ní òun lálàá nígbà tó wà bí ọmọ ọdún méjìlá ó lóun rí pé àwọn onítàyè ni wọ́n ṣe sọjí kan ní chọ́ọ̀chì àwọn òun dẹ̀ lọ chọ́ọ̀chì sọjí yẹn onílẹ̀yìn ìsọjí náà òun wá lálà lójú àlá olúwa kó kọ́kọ́rọ́ lé o lọ́wọ́ kọ́kọ́rọ́ yẹn wá jẹ́ bunch of key Oluwa o kilo ti be ti kokoro. Oluwa fi ki yen sere, oluwa fi ki yen sere ni oju Allahun. Oni bo se fi sere, oluwa enikan ba de o ta gba ki yen lowo un, o ba taji. Ba to taji, ah Oluwa o pe iru Allah wolele. Oluwa so fun aburo baba o to gbe ni odo e. Allah to lare e iwo na fe kole. Oni ko so ju be lo. Olode olode perun mo. So leyin gba yen pato to dagba die so ibi to wa yi lo to wa lala iyen ni ma so lola a gbo ta la yen so fun kokoro e je kokoro asi yori e oniruuru ki o tumo si pe o ma ni ore ofe lati je yan laye o wa lara awon omo to lo ko ege bi omo ologo amemo gbagbe loju ala e o fi ki yen sere o ti fowuro sere mi ma ko di san to wa but ala e so pe o fi owuro sere so ebo tan fun o ti fi se theater lo o ti fi sere lo ebo yen ti ku lara e because won gba kuro lowo e ka ni pe ori eyan to sona ngba yen pe mo fi owuro re sere o mo fi owuro e se tete o mo je gbebun re lara re o bo ko re eyan to sona in terms of ni pe aha iwo na fe kole on wa ro pe to tumo si ni but nisisiyin lo wa mo pe ala yen ni tumo pataki so o ti faaro sere to ba dola ma tu keji ma balance e fun e so pe oluwa
1: oluwa
0: ani kila ye gba lowo mi
1: kila ye gba lowo mi
0: to fe so mi dara dara da
1: so fe so mi dara dara
0: so pe oluwa
1: oluwa
0: da para fun mi
1: da
0: para fun mi
1: da para fun mi
0: o ya dua
1: oluwa jesu
0: yes
1: oluwa jesu oluwa jesu
0: ye bu ka ja ba ki ka
1: oluwa
0: Jesu Oluwa wa ti aye ba ti gba nkan lowo eyan eyan gboro fi sere David ngba kogode awon ara Amaleki won de gba won gbogbo to ni won ko won ko nibi pe won ko yawo e won tun ko awon omo e ki wa to nikan awon omo odo e parapata awon osise won ko goduki awon bibe ni pe won de sunkun lataaro di asale o ti re won se ti yawo na fe ru abi tomo abi ti duki awon n te ti faye won kojo awon kan de lo san gan won de gba lowo won inu wahala yen ni won wa inu isoro yen ni won wa won wa ona wo la won gba lati gba pada olorun na pada lo ba a lo ba woli pe ki la se awon ara bi le gan se ta ba lo se a ma ba won ah won lo ma ba won okay ta ba ti e ba won ta ma ni agbara ti gba pada le ma gba pada e gba pada na gba pada o de lepa o de ba o de gba pada igbese meta ni o dide o lepa o ba o de gba pada igbese meta ni la se gbadua meta yi be ni to ro gboro gba to ba fe mo story yen lo si first samuel ni chapter 30 be last verse 1-9 ka si waju wa ri pe in to sele nbe gangan niyan ere die to fi gba ogun lo mo gba lowo eyan ogun lo wa ko ikogun o ko ni kogun ni to ba dake won ti gba kogun eniyan e n ba ti jagun to ba ti segun ohun lo ni kogun won ti ja loju ara won won de segun ko lo bo o le pa e o para gba para so iwo to lala yi iwo na para le gba pada ta ba ri so ti gba lowo re loju orun ati loju ala o le gba pada ka ti koda kan gbo ko re lowo da o le da pada to ba gba yawo won le o le gba pada to ba gba sere lo o le gba pada to ba gbo mo re o le gba pada o to ka ye gba lowo e loju orun aboju aye o le gba pada to ba le gba dua adua meta pere mu fe le fun e nawo e bayi so pe oluwa
1: oluwa
0: o ta ye gba lowo mi oluwa gba fun pada
1: oluwa
0: oya adua
1: oluwa jesu oluwa jesu oluwa jesu
0: Oluwa
1: Oluwa
0: ta ni gba lowo mi
1: eyan
0: angeli elepa e
1: eba
0: eba pada
1: e
0: dile lowo oya adua
1: Oluwa Jesu Oluwa Jesu eri mi lowo
0: lawa du
1: si
0: ori ada
1: yesu
0: pelu
1: ayabo
0: e ti kada
1: ayaju
0: mi temi da.
1: Ta
0: lo te n ba mi dugan. By fire. By fire. Oluwa gba fun mi. Oya adua.
1: Oruko Jesu. Oruko Jesu. Oruko Jesu. Temi mi mo.
0: Para yi. Adua o teri o. Oluwa wa
1: amen
0: oh loruko oluwa oya gba pada
1: amen
0: by fire by foot oya gba pada
1: amen
0: gba pada
1: amen
0: oya gba
1: amen
0: gba
1: amen
0: amen
1: amen
0: in the name of Jesus gbeyan mo lohun te wa ni ogopa woli n bo logupa lo ni mo ti so lana bo so n jeta gbogbo eyan mo lohun te wa ni agbegbe ogopa n to ba na o je o na o atowoda ogopa area ibe lati pade leyin onisa garage tabi aba garage leyin gangan ibe lati pade e gbo mi sa to ba wa nbe loni ori ofe ni woli ma mo ele huhu elo dani ta ma fu awon eyan be e ti mo pe ti woli ba rin o ma rin pelu ororo ati mantu eni kan ri mi gbo mo pa lase gbogbo agba to da oduro to gba eto e lowo e loruko Jesus agbara ye ko gbina oh my god mo agbara ye gbina mo no gbina
1: Obina,
0: in the name of Jesus. Oh, sebi oba. I want to je ifa. What the mweri ewa? Move ti oba timboiri. Ki wa papa koma bere po luwa. Eto temida. Ifa temida. Oluwa gba fun mi.
2: Olowo Olorun baba se bi oba gbogbo ana mo ni ba mo se fe se ma to do ni mo ni ah ijibo mi ni Olorun baba se bi oba re mi na lowo ore ni mo so gba ti mo we ni jeta mo na gbogbo baba se gbogbo mi na koja oruko mi ni Seun Adebumi lati Ikoyi Ikoyi mo ti sise lo kururu ni mo gbe so o lo ba igba ti mo gbo iwo lomi September 2026 o gbo ton ba de dite in working workshop ese kese na mo gbo ipe ni ah ba de pe ni abu ya abu mo si mo ni ah mo de kuma ni awon ti e fe send kokan si mi o nkan meta kan meta kan ta se an kan kini meta sha ni kini meta fa lo ki ma mo dupe o se gan ma thank you ma kan mi ti en dupe o ti ran ti mi pe olorun se mi pe at least wa ti wa lo nitori mi ti eni mi ni so ni na ko lo ku lo mi the next thing yo wo so no bi ko bi 11 Okonri, oya wole 300,000. Daddy, 300,000. Ese kese, mo ya yo, dame wami. Mo yon lom baba chibi oba. Mo man bo, ma yon sote estime ni ye. Ma bi bo konri, oya yon gude. O sote bo ni ya, an o lo pa yon. O lo ri 300,000. O da bi a la lo jubla. Baba man so de ribe. O bi beli, mo zoki si baba nama. Bo tuto baba nama so kumati yo. O she leze mi no ba yo. O ti sele baba o Olorun ma Olorun a se ni agbo o bi o Olorun ma gbe inga mo so fun ya o mu ni o bu Olorun baba se bi oba wa ni be o bo mo sa lo lati joy Olorun baba se oba n bo bi doni se n da lara baba e o dupe lowo Olorun Olorun a se se o dupe o
3: Eka aro o baba, mo tun ti leri o, mi omo yin mi o, lati bo so abiodun to n gbe wa kajaye ni tesiwaju, akajaye ilu Ibadan, omo ijo yin ni ekota ni mi ti n ba wa Ibadan, n ba wa Leko ti mo ti n sise, ma n lo si se bi oba aja, idi eri mi re o, o sele pe nijo ni osu karun odun yi, ti mo de si Ibadan, mo lo si odo awon nepa, mo lo sanwo bili nepa mi, sanwo to njo na mo ni ki n lo opportunity yen lati e fi bere bawo ni mo se le get prepaid meter nitori pe asiko ati fise sile mi o ti n sumole mi o de fe fise sile tan ki ma ni problem awon nepa so mo lo sodo oga nepa iwaju obinrin mi o mo ri tele o mo a n so fun won pe bayi baba wọ́n ní tí n bá fẹ́ gba single face 220,000 tí n bá fẹ́ gba face tó jẹ́ olójú mẹ́ta pé 320,000 then wọ́n ní màá ní NIN lọ́wọ́ màá ní a functional email address màá dẹ̀ ní phone number màá dẹ̀ mobile tí mo sanwó wọ́n béèrè ẹ̀ mo fi hàn wọ́n so mo wá ń sọ fún wọn pé yóò tó bí ọjọ́ mélòó wọ́n ní 15 working days mo bá dúpẹ́ lọ́wọ́ wọn mo kú ṣùgbọ́n inú mi ò dùn bàbá tori en to ti fe fi sele ti o ti mo odun to fe ri owo eto egba ma to ni kin daru owo beyen o galara bi mi o inu mi o dun ma so fun olorun se bi oba njo mo ni a mo fe kikini je sisi o sugbon owo ti won bere mi o ni lowo bayo iwo olorun se bi oba oya dide fona lowo mi lati ni yen mi o ti e dodo da won nepa mo tin ba be sanwo mo ma n so fa mo kan lo sanwo ni so ekokan tin ba wa le na ni mo ma attend the landlord association meeting o le je bi e kan losu meji tabi gan kan ta ba si de meeting na oro na na ni pe ba si gba prepaid kosi na kosi kankan so la ma n so gbogbo gba ta fi pari meeting so si alenu mo sha wa le inu osu kesan ina ni mo jade o to bi ago mọkànlá niyawo mi ba pe mi pe awọn nepa ti wa sadugbo mo ni mo ti sanwo mi o je won lowo mo de ti se photocopy mo ti le mo bi ta ma nle won ni ki se mo kan ma ja na temi o won ni won ti wa nu compound wa pe won ni won gbe prepaid wa mo ni prepaid o lo se je mo ba yi pada mo gun machine pada sile mo ba ngba n dele mo ti ra awon landlord ti won ti po rebete gbogbo won mo sa kunu compound mi o da n so pe mo sa n gbo ti n so pe chairman association o wa sa n so pe be ba ti iseru ko be o ye ke bu n gbona o n lo ye ki e ko kini iwa fun pe o n lo mo awon ti o to si ladugbo lati fun pe ese ti dele professor lagbaja se ti gbele Dr. Tamedu awon nepa wa n so pe rara o ko ri be o mewa nikan lawon ko wa sadugbo idi adugbo to ye pe bi ile 5000 wa won ko prepaid mewa wa sibe won ni won de ti schedule le tawon ma fi si lati headquarter won pe ko se change pe tawon ba ni kawon change e wahala ni fawon o de le fa kawon padanu ise awon pe ki se n tawon le towo bo loju wọn náà ti ṣẹdú ẹ láti wọn bá ṣí kọmpútà ńgbà máa rí kọmpútà àwọn orúkọ létọ́tò orúkọ lèmi ni nọmba 2 bàbá ó yà mí lẹ́nu láì lọ́bì láì lọ́kòkó wọn ṣàṣe ìnstọ́ọ̀lù prepaid meter lọ́fẹ̀ẹ́ ló fóònù yẹn gbogbo àwọn láńlọ́ọ̀dù sáà ń tara nípa ẹni tí ìwá pàdé ń gbogbo gbà tẹ́pẹ́ kan bí oṣù méjì mẹ́ta ni bóò ló ṣe ayé àwọn táwọn ti ń ṣèpàdé lórí kínní ọ̀gá àwọn ọ̀gá nepa gan tán ti rìtáyà tí wọ́n jẹ́ táwọn àjọjára láńlọ́ọ̀dù wọ́n wà níbẹ̀ wọn ò ní opportunity kínní ó ti wá jẹ́ pé ọkùnrin ni nǹkan kan bí mo ṣàṣe tó jẹ́ fàìní yẹn bàbá o bàbá ìpè yín ó fọhùn ó dájú o pé lọ́sẹ̀ náà lé oṣù náà ni mo sọ wípé wọ́n sẹ́ndì 200,000 sí mi tí mi ò máa yan ibi tó ti wá tí mo ní mo yọ owó ìdá mẹ́wàá tí mo jẹ san ọrẹ oṣù fa 6,000 bẹ́ẹ̀ tó jẹ́ 26 èyí tí mo tún rí bàbá òní o ọlọ́run ṣe bí ọba ó ṣiṣẹ́ ó wà láàyè mo dúpẹ́ o ẹ ṣe gan sa o ìrànlọ́wọ́ tí mo tún rí gbà rí o iṣẹ́ ọlọ́run a máa tàn síwájú o ẹ ṣe gan sa.
4: Orúkọ mi ni Mrs. Abogunle. Bàbá mo ti tún lẹ́rìí. Ọmọ kan ló wá bá mi lówó lò fẹ́ bá mi rà dáa. Ní kùtùkùtù òwúrọ̀ ọ̀dọ̀ ni kò ń gbogbo owó dání ní àárín ilé ta mi. Ó ní àti mi ló jí kàmì láàárọ̀ kùtùkùtù ló bá lọ. Nígbà ọjọ́ kẹjì ni mo bá kàn rí pé ṣọ́ọ̀bù yìí èmi ìtì ọ̀dọ́ sí tẹ́lẹ̀ ẹgbẹ́ mo rí pé ṣọ́ọ̀bù yẹn ń rìn. Ó ní ìlú bí mo ti ń ka gbàsá ń lo mí kánú yá. Níbo ló kúkú sí mi ò sí ẹwà ká máa ló mi ẹwà ló dà sí ilé. Mo mú kánú yá só mi mọ wọn tí mo dà á mọ mú. À ń sá gbogbo mo sáà ń bù sí i. Mo tún bù síta mo bù sínú kọ́tà pé àbí kọ́tà kan tó ń rìn mí. Mo bù sí i kò máa lọ́lẹ̀ só ló dàbí ìgbà tí èèyàn tún dáná sí mi bẹ́ẹ̀ tí ó lu gbogbo ẹ̀gbá lẹ̀ kankankan. Eré ti kọjá abẹ́ o. Bá lọ ẹnìkan bá wọlé bá sọ fún mi pé ibi ìṣe wá ń rìn báyìí. Kódà àgbà tó fẹ́ bá mi ra òtàdínmẹ́yìn mo ṣáàṣà ní mọ́jà yẹn fún pé ṣé mo dogun ẹ̀wà alẹ́ múyà. Ní ìdẹ̀ wàálẹ̀ bóyá omi ẹ̀wà náà ni mo ṣáàfi sọ bẹ́ẹ̀ fún mi yẹn ló fi lọ mo wá sá. Ìbálòpọ̀ mi ìlú ìlú ńlá lọ gbó mi tí mo ń gbé sínú ìlú àtòlóró bá bù sínú. Mo bá fi wọ́n gbogbo nínú ṣọ́ọ̀bù yẹn ibi tí mo ti ń kàgbà. Mo fi wọ́n gbogbo ẹ̀ lóyún ìbámu lọlẹ̀. Níbi òbí ọjọ́ kẹta ìyá ọmọ yẹn bá wá sọ́dọ̀ mi ló bá ní àṣẹ lágbájá wọ́dọ̀ mi ń jẹta. Mo ló wà ó ló sọ pé mo ní bi o wa sodo mi ah olomo yen ki so mo daada o mama omi to nba so pe mi yen so daada o ni mi bi le fo mi ki so mo daada ise buruku lo ma nso mi ma rojo fun ya pe bayi mi ya ma nso tori omo bi ma ni ama buruku ma lo mo yen ki omo yen o ma du ki so mo daada omo ni eyen mi ah mi je ta to wa bi yen pe se bi mo ri ah pele mi na ri o ni nso pe se bi mo ri ah pele mi na ri sugbon mi mo pe omo buruku ni ah omo mo ki so mo daada o olorun so ati ba mi segun ogun to fe okuta to fe dales fun mi olorun ba mi segun o gba mi lowo omo buruku ibiri eri mi reyi o baba oluwa ma na lowo ojo mi ti o
0: ah boluwa tin be ti emi e wa ni waju oluwa eni ti emi do wa ni testimony in the name of Jesus to po oluwa mi fun mi ni eri ki ayo gbo ohun mi in the name of Jesus wa de se bi oba Jesus oluwa wa
1: amen
0: lagbara olorun on the 28th lagbara olorun ama wa ladun laago meje laaro kutukutu a wa ni ado to ba ti di role laago merin a wa ni church wa ni Elisha lagbara olorun to ba di on the 29 laaro a wa ni osogbo ni church wa to wa ni dada estate lagbara olorun to ba di role a wa ni ejigbo ni ago meta la wa le ejigbo titi di ago marun gbo eyan olorun te wa ni ejigbo e ja pade ka jo gbadura adura lo ngba agbara o ki gba mo so tele saye o ma ri anuba
1: amen
0: o ma ri anuba
1: amen
0: o ma ri anuba in the name of Jesus o se bi oba aye re ma dide aye re ma dide aye e ma dide aye e ma dide aye e ma dide o ma dide in the name of Jesus gbe yan mo lohun to lohun lo fun ise iranse yi ah mo gbadura iru boko to riri o pade boko yen o nu olowo abami to ba pade ri ni iseyi emi so fun o ma ba pade wa wo se lanu
1: amen
0: wa fowo ba o se
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo to lowo to nlo laaro yi mo gbadura ki ibuko olo ati anu e ko wonu aye re
1: amen
0: o ra anu gba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: alagbara olorun isoru wa ni igando loni lagbara olorun isoru alagbara o de ma je concert awon akore yes asale ru ni la ma npe ni asale gbadun be ni elerudu life se ah gbogbo eyan omo lowo te wa ni eko lasu igado road hotel bus stop so ko se bi oba lo lo o ma ni agbara sa gbadura ore ofe lati je eyan ko wonu aye e wa de se bi oba
1: amen
0: pa card number sele 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oniloma Gbejade ni First Bank loruko Jesu wari anugba so pe mara anugba so pe mara anugba awata jo fe lo Jerusalem aku mura irin ajo ogoni mo gbadura loruko Jesu ti Nazareti eni to da aye ati orun mo so fun pe o ma ri anugba Bolo mara anugba.
1: Amen.
0: Bolo mara anugba.
1: Amen.
0: Bolo mara anugba.
1: Amen.
0: Ogo rajade.
1: Amen.
0: Ah, awon kan ni won fe register, won pe mi lana pa won fe register. Ah, ko ba mo. Won ti close kini yen. Ko ba mo. O di pade to di next year. Loruko Jesus ogo rajade wa.
1: Amen.
0: Gbo eyan lojo bi oni, oni wedding anniversary. Mo bless ojo re ati igbeyawo re. Ki ore ofe Olorun ati anu re, iboko re. Iru eto oriri ko wonu aye.
1: Amen.
0: O mara anugba.
1: Amen.
0: Wa de se bi happy birthday and happy wedding anniversary loruko Jesus ogo rajade celebrate kan lo wa nbi Miriam Lawa happy birthday to you mo gbadura anu atojure yo baye re gbe ogo aye oni bori e mo bless apere bagbo e mo ri bonu bo ejeje mo ran agbara sinu aye re o ya gbagbara gbagbara wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: mo gbagbe to ba wa ni ogunpa area loni a ma pade laago mere ni ogunpa lagbara olohun ni eyin Onisa garage abi aba garage be lati pade lagba olowa ti ba na wa nbe loruko Jesu ogo ra jade wa de se bi oba
1: amen
0: senekan fi da loju bayi.

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá fi ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán-kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látòdo Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

0: tí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
2: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
1: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
3: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
2: ìpín kan jẹ́ ₦525. O ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
1: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
2: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpin. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ẹ̀yin náà ẹ parí ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mẹni tó ń sọ̀rọ̀ yìí Peter Obi ló fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀.
1: Tọ́ nígun ti Peter Obi ó tún sọ̀rọ̀ kan náà níbi àkórí ìròyìn eléyìí tó ń sọ wípé èmi ò lọ́wọ́ ń bẹ̀ o, kò sí ọwọ́ mi ń bẹ̀, ọwọ́ mi rèé lókè funfun nẹ́nẹ́ ni o. Ọlọ́run ò mọ nǹkan kan nípa ìgbìmọ̀ tí a pè ní OK Movement, olùpolongo ìgbìmọ̀ OK Movement. Ọlọ́run ò mọ nǹkan kan tí ń jẹ́bẹ̀ o. Peter Obi òun náà ló jáde síta bọmbọ láti ní òun ò lọ́wọ́ nínú àwọn tí wọ́n pera wọn ní OK Movement.
0: Òṣèlú gbìnàyá, òṣèlú ti dé 2027 là ń wò lọ́ọ̀kan bó ti ẹ̀jẹ̀ pó jìnà díẹ̀. Àyàfi Ọlọ́run nìkan ọba Àlékè Ọlá ló lè mọ bó ṣe máa já sí. Ẹnìkan wá sọ pé Tinubu ó mọ ohun tí ó máa ṣẹlẹ̀ nínú àsìkò ìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọdún 2027. Ta ni ẹni náà tó sọ̀kò ọ̀rọ̀ yìí? Ṣùgbọ́n tá a ti mọ ohun tó wà nínú ìròyìn Galadima ni. Ó wà ní ìwé ìròyìn Daily Post fún ti òní tí ṣe ọjọ́ 25 oṣù kẹsàn-án September 2026. Ti fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú kò mú òkun. Bẹ́ẹ̀ náà ni studio manager Desmond Tudiji Adégbòyega òun náà ń wo àkọọ́lẹ̀ inú ìwé wípé agolo ń bá ṣiṣẹ́ lórí ìpolówó ọjà o. Ẹ ka ti yín kí n ka ti èmi, ka ti ẹ kí n ka ti èmi, mídò tèmi ládé.
1: Wọ́n ní orúkọ Arẹ́gbẹ́sọlá àti Abdullahi náà ni kò mọ̀ sí nínú orúkọ àwọn tó wà nínú ìgbìmọ̀ olùpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú ADC. Eyín ni olùpolongo ìbò sí ipò ààrẹ tẹgbẹ́ òṣèlú ADC. Bó ló a ṣe jẹ́? Wọ́n ní kò sí orúkọ Arẹ́gbẹ́sọlá ńbẹ̀, bẹ́ẹ̀ sì ni kò sí orúkọ Abdullahi ńbẹ̀. Wọ́n ní El-Rufai wà ńbẹ̀ o, ṣùgbọ́n Mọ́gàlú wọ́n pé ó ní ṣùgbọ́n òun kọ́ òun ò nífẹ̀ẹ́ sí. Ẹ ṣáà mọ ṣe nǹkan yín bó bá ṣe tọ́ jẹ́ rẹ́mi bí mo ṣe wà ẹ́ àwo gédé ń gbé ni ẹ fi mí lẹ̀. Ìwé ìròyìn The Nation ojú ìwé karùn-ún ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà.
0: Òṣèlú gbòde ọdún 2027 ó ti kù sáátà. Ẹ wá gbọ́ kókó ọ̀rọ̀ tó jáde láti ibùjókòó iléeṣẹ́ ààrẹ Lábújá the Presidency. Àkúfọ̀ ògò tó lè gúnyàn lẹ́sẹ̀ iná ni ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar. Wọ́n ní ọbẹ̀ ṣóṣóró tó lè gba ẹ̀jẹ̀ lára èèyàn iná ni Atiku jẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú All Progressive Congress APC ló là mọ́lẹ̀ bẹ́ẹ̀. Daily Post ó gbé jàjà ni. Ẹ̀yìn náà ẹ̀rà kan kẹ́ẹ̀ka.
1: Ìwé ìròyìn The Nation náà gbé. Ṣùgbọ́n lápá tèmi ń bí ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè yìí Goodluck Jonathan ó ti sọ nǹkan kan o. Ó ní wípé ẹyẹ máa yíbò, ẹyẹ máa ṣe màgòmágó ìbò lórúkọ òṣèlú, ẹyẹ máa dàbòrú, ẹyẹ máa dojú ìbò bolẹ̀ ẹ̀yin olóṣèlú. Ó ní eléyìí ò dáa tó. Ó ní ẹyẹ máa forúkọ òṣèlú, máa fi yí ìbò tàbí máa fi ṣe màgòmágó ìbò. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn ọ̀hún.
0: Mo tún wà nínú ìwé ìròyìn Daily Post tí tèmi ládé tó ṣẹ̀ṣẹ̀ dárúkọ yẹn. Ṣe rí ìbò gbogbogbò ọdún 2027 tó ń súnmọ́ wa díẹ̀díẹ̀ tí àwa náà ta sì ń súnmọ́? Kò sí ìbẹ̀rùbojo kankan o, kẹyà tètè gbọ́. Ta ló sọ̀rọ̀ yìí? Wíkẹ́ ó mẹ́nu ba àwọn olùdíje mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣeéṣe kí wọ́n gbégbá orókè nínú ìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀. Ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ti fún tẹ̀dọ̀ nígbà tá a bá ṣetán.
1: Tọ́ ìròyìn eléyìí náà ló ń sọ wípé àfẹnukò àdéhùn eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ní ẹ̀ka ìwakùsà. Wọ́n ní eléyìí wáyé láti lè jẹ́ kí àǹfààní iṣẹ́ kó pọ̀ lọ́pọ̀ yanturu. Gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè yìí bó ṣe ń ṣẹ́jú sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà nílẹ̀ òkèrè pé máa bọ̀ wálé. Ẹ wá dókòwò lẹ̀ gbogbo àwọn ìmọ̀ àtinúdá yín eléyìí tẹ̀ ń lò nílẹ̀ òkèrè tí fi ń gòkè àgbà. emo kobo lorilede Nigeria iwe iroyin the punch ati iwe iroyin the nation loko awon iroyin yi jo
0: eje ka lo si eka ipolowo oja tori ni radio abi television igbohun safefe agogo la ma nwo ko to di pe ipolowo oja yo jade despite to di chi abracadabra mana kocha palaroba
1: bera
0: eku ise
2: babe, why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
6: Superstar Quiz Show!
7: Join us as we celebrate the 37th Adult Harvest Anniversary of Sion Magna Okiayo Parish. Theme, Jehovah Suri, the Lord is my rock. We start with Holy Week on September 21st to 26th, Monday 28th by 10 p.m. It's Revival. Theme, My God, in Him I Trust. Tuesday 29th by 12 noon. It's Youth Program. On Wednesday 30th by 9 a.m. It's Service for the Needy. Thursday 1st of October 2026. It's Free Medical by 10 a.m. and New Moon Service by 10 p.m. Friday 2nd October by 10 p.m. It's Tawada Praise. Pelu awon olori emi lolokan-odokan. Zion Choir, Remlegun Amos, Tope Olaje Ngbese, Kemi Rehoboth, Iyana Oluwa Praise, Segun Jibout, Mr. Alujo, Stephen Praise, and Aje Wole Edin. Ojo Sunday, Ojo Kerin Oshu Kewa, alada gbogbo pe pada si Olorun. Pelu Harvest Thanksgiving, Basa Sales, and Widows Program. It's Sion Magna Okiayo 37th Adult Harvest Anniversary at Celestia Bus Stop, Ajib, Iyaganku GRA Ibadan. Venerable Superior Evangelist O Kayode, Shepherd, Prophetess Elizabeth, Kayode, Mama Okiayo Lolubalejo Agba. Jesus duro de hon.
8: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole nlo lowo lowo boyo sese pari ile iwe grammar abi o fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management de igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofanilapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye nwari fun lawujo
9: e fori ti lo anari ro ti lo lo skg paracetamol
10: skg paracetamol
11: ni o ma gbara riro efori tabi ibalaye lati di e lowo daadanu pelu skg paracetamol ki are ji pepe pada skg paracetamol

0: so ati wa pada si ori tabili ti fun tedo iroyin bayi won ni ta ba pe ri olukoso ohun ara ni fi je ta ba rele eko yi agbodo bere ogun ta ba pe ri akoni ka teri ba ni waju akoni ta ba pe ri eyan la ka fi da lale lo tona e se kabiyesi o kabiyesi iroyin ti fun tedo yi oda lori kabiyesi nigbati baba wa oludasile ekeri olubadan tile badan ati eni to se idasile ile ise to pe kakakiri West Midlands Communications Limited to se pe awon loni ile ise radio 13 soro yi Splash 105.5 FM ile funfun bala o felele ni badan ati aburo re lagelu oke gajoke 96.7 fm ati ile eko giga fasiti aladani tamosi West Midlands Open University oba Murtala Adebayo Akande MFR ki baba ko ma je baba awon na lo nki kabiyesi olubadan tile badan Alaye Luwa Oba Rashidi Adewolo Ladoja Arusha Maru ti Shekini Kabiyesi o Lori ojo bi baba Kabiyesi Olubadan tile Ibadan eyi ti se elekeji le ni 80 ru e 82nd birthday ati ajodun odun kini ti kabiyesi olubadan tile badan oba rashidi adewolo ladoja arusa maru ti shekini to ti dori ite baba nla baba re kabiyesi o oba akande to je okan pataki lara ibimo loba loba ni ile badan ti won si n sise po pelu olubadan tile badan ti awon onigeesi n pe ni olubadan council of obas won wa se apejuwe oba kabiyesi olubadan tile badan rashidi adewolu ladoja gege bi eni ti o je olopolo pipe eda eni to ni akole iyebiye ati eni to gbon sasa to si tun wa je akose mose onise okowo oloselo to gbokun to gbarawo ati bi kabiyesi olubadan ibadan bo se nsin ile ibadan tokan tokan tara tara temi temi ki on gbogbo ko le ba ku mu bi dodo efon won ni se ti fokan si kabiyesi olubadan le ibadan ina ni ka ma so ni abi isipaye ati koriya re lori ohun gbogbo to nlo ni badan o wa se ladua an soro nipa baba wa oludasile ekeni olubadan le badan ati oludasile West Midlands Communications Limited ti won ni ile ise splash that in soro yi ati aburo wa lagelu 96.7 fm oke gajoke to ki wa se yen nikan o won wa se ladua wi pe olubadan ladoja Rashidi Adewolo kabiyesi yo ma ni anfani lati wa ni ilera to peye o emi baba yo gun lori ite baba nla re ko je bo ti je to ba se pe sese si radio sodo wa ni e gbo ba se bere ah baba wa ekeri olubadan le badan oludasile splash ati lagelu ati oludasile ile ise to pe ka lori sirisi West Midlands Communications Limited awon na lo ki baba arusa maru ti shekini oba rashidi adewolo ladoja baba o kabiyesi o
1: to je kemi lo si akata re Bola Ahmed Tinubu lana ohun na lo ti so fun ajo isokan orilede agbaye wipe o kere tan awon ipo kongbe kongbe ipo alagbara meji ototo ohun na ni awon bere fun ile adulawo ninu igbimo eleyi tó ń rí sí ètò ààbò ní àjọ náà ó ní ẹjẹ́ ká wò ó ní ẹkùn ilẹ̀ adúláwọ̀ ńkọ́ náà ni kò lè wà nípò ìyàsọ́tọ̀ tàbí ìdádúró kúrò nínú àjọ ọ̀hún ó ní bẹ́ẹ̀ sì ni wọ́n ń ka ilẹ̀ adúláwọ̀ mọ́ ìkan lára ọmọ ẹgbẹ́ ọ̀hún ó ní ká bátabá tún ní ká wò ilẹ̀ adúláwọ̀ yìí òun náà ni àwọn ìkọlù ló ń bá fínra jù ààrẹ tinubu nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ṣe igbákejì rẹ̀ kashim shettima tí ó kà síta níbi àpérò ẹlẹ́ẹ̀kọkànléníọgọ́rin ti àjọ ìṣọ̀kan àgbáyé tó wáyé ní ìlú new york òun náà ló ti pè fún àwọn ipò yìí o wípé ó ṣe pàtàkì kí ilẹ̀ adúláwọ̀ kó ní àwọn ipò àgbà méjì yìí gẹ́gẹ́ bí ọmọ àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé ọ̀hún o ó ní lẹ́yìn eléyìí ńkọ́ náà tún ni ilẹ̀ adúláwọ̀ nílò agbára eléyìí tí yóò fi máa kojú àwọn ìpèníjà ètò ààbò rẹ̀ ó ní orílẹ̀-èdè nàìjíríà ńkọ́ náà ni ó tún wà àtúntò ní ẹ̀ka ti ètò ìṣúná eléyìí tó fi jẹ́ wípé ìtura yóò mọ débá ìfinamọ́ gbèsè rẹ̀ ó ní kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan o ó ní àti àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń dìdelẹ̀ bákan náà ló sì tún sọ̀rọ̀ nípa ètò ìṣúná o lórí ti àyípadà eléyìí tó ń débá ojú ọjọ́ àti ti ìmọ̀ ẹ̀rọ ó ní gbogbo eléyìí ńkọ́ ilẹ̀ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ náà ni wọ́n ń wá ìdàgbàsókè láì ṣe wípé ìdààmú tàbí àyípadà tó ń débá ojú ọjọ́ ó ń ṣe ìpalára fún wọn ní ìtẹ̀síwájú ààrẹ tinubu náà ló tún wá pè fún àjọṣepọ̀ ńlá láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé láti fi gbógun ti ìgbésùnmọ̀mí o àti àwọn ìwà ọ̀daràn míì pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára àti bí àwọn kan fi máa ń fi ẹ̀yìn gbé owó lọ sí àwọn orílẹ̀-èdè míì àwọn ìwà ọ̀daràn ní ẹ̀ka ti ètò ìṣúná ó ní ẹtú jẹ́ ká wò ní agbọ́nmi ti ètò ààbò ó ní tá a bá ní ká dáadáa àwọn ọmọ iléeṣẹ́ ọmọ ológun nìkan lóòótọ́ wọ́n ń gbìyànjú wọ́n ní àṣeyọrí eléyìí tí àkọọ́lẹ̀ rẹ̀ dúró dáadáa ó ní ṣùgbọ́n eléyìí nìkan kọ́ kò lè fi ẹsẹ̀ àlàáfíà múlẹ̀ láì ṣe wípé àwójútùú sí iṣẹ́ òun òsì láì ṣe wípé àwa ojútùú sí àwọn ohun tó ń ṣe ìdíwọ́ fún ìdájọ́ òdodo àti ìyára ẹni sọ́tọ̀ tàbí àìní àǹfààní ní ẹ̀ka ti ètò ọrọ̀ ajé bákan náà ló tún pè fún àwọn ìlànà tó gbọ́ngbọ́n láti máa fi wójútùú sí àwọn ìkọlù rògbòdìyàn pàápàá jùlọ ní orílẹ̀-èdè sudan àti àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ wípé ogun náà ló ti sọ wọ́n di ohun míì tá a lè máa sọ ó tún ṣe ìkìlọ̀ wípé mímọ lo àwọn ìpolongo eléyìí tó lè máa mú wàhálà lọ́wọ́ náà ni kí wọ́n wọwọ́ rẹ̀ bọlẹ̀ àtẹ̀lẹ́yìí tí ó mọ jẹ́ kí ìkọlù kó wáyé lórí àwọn aráàlú o ààrẹ tinubu náà ló tún sọ̀rọ̀ síwájú wípé tàbá sì ń sọ̀rọ̀ nípa àtúntò yìí ńkọ́ ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ìgbìmọ̀ tó ń rí sí ètò ọ̀rọ̀ ààbò ní àjọ ìṣọ̀kan àgbáyé ọ̀hún o ó ní àtúntò yìí náà sì ló gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú igun náà ó nítorí wípé tàbá ní ká máa ṣe àmúlò ìlànà ìpín agbára láti ọdún 1945 ní ọdún 2026 èyí ni wípé àti ìbèrè fún àyípadà eléyìí tá à ń fẹ́ lórílẹ̀-èdè àgbáyé ìwé ìròyìn the nation ojú ìwé kìíní àti ìkẹrin ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà.
0: kò ṣe àti ìmìlàdé àlòkò ọlọ́run ọba òní jẹ́ kó bàjẹ́ nígbà kọ̀ọ̀kan tá a bá ti débi iṣẹ́ ṣíṣe náà ni a ṣe a sì dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yìn tẹ́ wà lórí ìkànnì gbogbo àgbáyé tá a mọ̀ sí facebook ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ẹ̀yìn tẹ́ wà ní tiktok tẹ́ ń gbádùn wà àtẹ̀yìn tẹ́ gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ akíyín lùyìn ló ń tẹ̀ a sì mọ rírì yín púpọ̀ jù ní pápápá kó tó di pé a máa lọ sí ẹ̀ka ìpolówó ọjà jẹ́ ń sáré ju eléyìí àbí kí n máa lọ sẹ́ka ìpolówó ọjà náà ókè wọ́n ní kí n ṣe pápápá ẹ máa gbọ́ o ohun tí àwọn ẹ̀mí ń gbé wá lórí tábìlì ti fún tẹ̀dọ̀ wọ́n ní wò ó kó oríyè wò ó kó oríṣẹ́ ìyanu bá jésù kristi pàdé kó o sì di ọmọ ọlọ́pẹ́ èmi kọ́ ni mo sọ eléyìí mr mido ohun tó ṣẹlẹ̀ gan leléyìí tẹ́ fẹ́ gbọ́ olùṣọ́àgùtàn pastor david ìbíyẹ̀ omi ti inú iléeṣẹ́ ìránṣẹ́ ìjọ salvation ministries iná ni a ti gbọ́ pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run pẹ̀lú ìmísí ọlọ́run wọ́n ti ṣetán wọ́n ti pinnu lati siwaju eto isoji alagbara ti gbogbo eyan ni gbagbe nile Ibadan nibi yohun te ti le ma gbo wa laroko Ibadan ni gboro ni tosi ni leto eleyi tun sara oto fun gbogbo awon eyan lokunrin lobirin lodo lodo mode ati agbalagba atarugbo ti won ba reti ise iyanu iyebiye ninu aye kaluku won labe idari eto imisi olorun lati owo Salvation Ministries oluso agutan David Ibiye Omi ti Salvation Ministry won wa n pe gbogbo eyan pe e ma bo wa si Liberty Stadium ni Ibadan e ma tele mi ka lo mo ti fe se tan se enikan wa lori akete aisan bi abi tani ile aye re olojutu to won wa na bayo Jesu Kristi olugbala akirisore nduro de won ni papa Liberty Liberty Stadium ni lu Ibadan loni ti se ojo ke dogbon osu kesan 2026 ni dede ago marun role Liberty Stadium esa mo bi ti Liberty wa ni Ibadan won wa ro gbogbo ti kere ti kere awon ara ilu tin be ni Ibadan ti itosi atona giji pe anfani nla iye biye nibi ti Jesu Kristi ti o ti dara nla nla lati tun ile aye awon eyan se lode le yi o iranse Olorun alaye Pastor David Ibiye Omi ti Salvation Ministries o ti wa fowo soya pe pelu ogo Olorun isoji itoni yo lagbara po ko si ni se gbagbe nitori ayipada rere to ba sele si gbogbo awon eyan to ba wa sibe ndede ago marun role lojo toni ni papa Liberty ni lu Ibadan Liberty Stadium na ni anso o wa ro gbogbo awon eyan wi pe anfani ti Jesu gbedele leyi o awa na si mo pe nu osu baba balawa gbogbo alubaye ko jina saye wa ki Jesu ko ma fon ise rere si wa lara ki gbogbo gbese ko yi pada si ekunrere owo ninu akanti wa kinu wa ma dun ka ma nawo hospital o ti ri be na eje ka lo si eka ipolo oja mido mido ati domiremi temilade
2: Your Nescafe is not just a drink, it's your

0: Tamoxifen, ogbon tarigi ogun iba fun gbogbo ojo ori, Genit Pharmaceuticals Limited lo nsa lagbata e. Ti ko ba si yi pada leyin ojo meta, jowo lo ri dokita re ko si ka iwe pelebe inu re.
1: Ẹ̀yin ará ìlú Ọ̀yọ́ o, Ìbàdàn àti agbègbè rẹ̀, àwa ti gbáradì fún ìsọjí ńlá yìí.
2: Babawa David B.M. ń bọ̀ wá sí ìlú Ìbàdàn, a ń retí yín o.
3: No matter the level you are, your level will change.
4: Ìsọjí ta ó ṣe ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ní pápá ìṣeré Liberty ní aago márùn-ún ìrọ̀lẹ́. A pe ọkùnrin, a pe obìnrin, a pe ọmọdé àti àgbàlagbà. Ẹ wá gba ìwòsàn yín, ẹ wá gba ìgbàlà yín, ẹ wá gba ìdáǹde yín. Jésù ń dúró dòyìn bẹ́ẹ̀.
5: She came with this walking
6: egg. Are you seeing it?
5: But right now,
6: are you seeing it? Are you seeing it?
7: Did they see the two I hold? What it be? Give her a microphone. What it be?
8: Thank you. White thank you.
6: Are you giving Jesus a shout?
9: Ìlú Ìbàdàn ti ṣe tán.
10: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
11: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: fún ìtura tó péye ní kíákíá.
1: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
1: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sokutu o, kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
2: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Flash FM 105.5.
5: Tọ ìkàbọ̀ padà tí fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹyin ti wá lójú òpó Facebook yín, àríyìn ojú òpó Facebook wa, àríyìn ẹ̀ṣẹ̀un gan, ojú mi rèé, ojú yín rèé, ẹ̀ṣẹ̀un ẹ̀kọ́ àdúrótì. Tọ́ ẹ jẹ́ ká lọ sí àkàtà ẹni tí ṣe olùdíje dupò àti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Allied People's Movement APM láti lọ rèé sójú ẹkùn àárín gbùngbùn ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó wọn ló ti rọ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì tilẹ̀ Ìbàdàn wípé kí wọ́n kópa ipa tó jọjú, ipa tó nítumọ̀ nínú ètò òṣèlú. Ó nítorí wípé ìkópa wọn ń kọ́ náà ló ṣe pàtàkì láti mú àyípadà àdébá ìṣèjọba àti láti mú àgbéga àdébá orílẹ̀-èdè Nàìjíríà. Àjàdí náà ni ó sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2026 lásìkò tí wọ́n pè é gẹ́gẹ́ bí àlejò pàtàkì láti wá sọ̀rọ̀ ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ méjì eléyìí tí wọ́n fi ṣe ètò kan lẹ́yìn tí wọ́n ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ní abẹ́ àkóso ọ̀nàrẹ́bù odidi ọmọ eléyìí tó wáyé ní gbọ̀ngàn ńlá ti yunifásitì ìtilẹ̀ Ìbàdàn tí a mọ̀ sí International Conference Center University of Ìbàdàn. Wọ́n ní àpérò ọ̀hún náà ló sì dá lórí ìṣòfin eléyìí tí wọ́n ṣe ní àdáyanrí fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ní àpérò náà òun náà ni àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aṣojú àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìtilẹ̀ Ìbàdàn náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí wọ́n ti pe àkòrí àpérò náà ní ojúnà àti sìnlú mímú àyípadà ọ̀tún bá ìròrí àwọn adarí rere ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olórí ní ẹ̀ka ti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn náà sì ni wọ́n pè láti wá bá àwọn akẹ́kọ̀ọ́ yìí sọ̀rọ̀ nípa ojúṣe gẹ́gẹ́ bí aṣojú nípa ojúṣe gẹ́gẹ́ bí ẹni tó ń dipò mú láwùjọ àti ojúṣe àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ìkópa wọn lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Nígbà tó wá ń bá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sọ̀rọ̀ Àjàdí náà ni wọ́n ní ó sọ pàtàkì ìkópa àwọn ọ̀dọ́ eléyìí tó sì ń rọ̀ wọ́n wípé wọn ò gbọ́dọ̀ ta kété sí òṣèlú o, tí ó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n fẹ́ àyípadà ọ̀tún ní orílẹ̀-èdè yìí. Ó tún sọ̀rọ̀ síwájú, ó ní pé nígbà tí wọ́n bá kópa ní inú òṣèlú náà ni yóò pèsè àǹfààní fún wọn eléyìí tí yóò sì mọ jẹ́ ìjígìrì fún àwọn tó wà ní ipò ìṣèjọba tí yóò tún jẹ́ ìkópa sí mímú jíjẹ́ kí àwọn èèyàn kí wọ́n ní ẹ̀tọ́ sí mùdùmúdùn ìjọba àwa ara wa kò tán síbẹ̀ o. Wọ́n ní Àjàdí tún sọ̀rọ̀ síwájú wípé ìkópa àwọn ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú òṣèlú láti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà ni kò gbọ́dọ̀ jẹ́ wípé mo darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú láti di ipò òṣèlú mú ni. Ó ní ṣùgbọ́n kí wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní fún àwọn ọ̀dọ́ láti ní àgbọ́yé àti ìmọ̀ yékéyéké nípa ìṣèjọba kí àwọn náà ń kọ́ kí wọ́n sì tún mú ọgbọ́n tiwọn ìmọ̀ tiwọn kí wọ́n tún fi kún àti láti lè jẹ́ kí wọ́n gbáradì fún àwọn ojúṣe eléyìí tó lè ṣe àǹfààní fún àwùjọ wa. Lákòótán Àjàdí sọ̀rọ̀ síwájú, ó ní ìṣèjọba rere òun náà ni ojúṣe gbogbo èèyàn. Ó ní kò sí lè wáyé láì ṣe wípé wọ́n kópa nínú òṣèlú. Ó ní nígbà tí àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ rere, nígbà tí àwọn èèyàn tí wọ́n bá ní ohun rere láti ṣe fún orílẹ̀-èdè tí wọ́n bá lọ́wọ́ nínú òṣèlú, oni won ni eto ati anfani lati kopa ninu idagbasoke orilede ati lati je ki awon ilana otun eleyi ta nfe ki o ma jeyo ati lati le sise to lati firi daju wipe tolori telemu ni orilede ye na lo nje mudumudun isejoba awa arawa ajadi ogun toyinbo eni to ndije dupo ilegbe ma sofin agba ile ye lekun arin gbogbo ipinle oyo ohun na loro awon akeko be o ni university tile ibadan
6: ogun agbongbo kan ninu egbe oselo Nigerian Democratic Congress ti atunda pe ni NDC Buba Galadima o ti so wipe aya fi olorun ati are Bola Ahmed Tinubu lo mo ohun ti o sele ninu ibo are ti gbogbogbo odun 2027 Galadima owoye oro yi lana ti se ojobo lasiko ti o farahan ninu eto iforowero nipa oselu ti Channels Television ti won pe akori re lede gesi ni Politics Today eto oselu ti akoko yi nibi ti o ti sipaye ohun ti nbe lokan re papa julo awon igbaradi lotun losi ti egbe oselu alatako ti won se sile fun ti eto idibo gbogbogbo odun 2027 to nbo lona die die ati bi nkan se ma ri ati erongba eyi ti eni to je oludije fun ipo are labe egbe oselu ADC ti aweye ati eni ti o se igba keji re an soro nipa Peter Obi ati Rabiu Musa Konkonso Peter Obi ni oludije fun ipo are fun egbe oselo ti aso yi nigbati Rabiu Musa Konkonso ti o si je igba keji re nigbati won takoto ibere si wipe nje okan yin bale wipe ibo gbogbogbo are odun 2027 se yo jagere abi koni jagere Galadima o wa fi ro okan re han wipe ta ba wo bi agbo oselu se ri lasiko ta wa ye o han gbangba wipe ko si wahala kankan fun egbe oselu alatako sugbon oyin oro kan to lagbara oni ti eyan ba nse po pelu awon ta mo inu atokan won o le ma ba yen leru die die o Galadima o tun fesu kan wi pe awon omo egbe oselu alatako ina ni o dabi eni pe won dogbon mule aye le pelu ikolu lotun ati losi to nsele gebi apere irun ton se ni enugu Peter Obi ni pile Benue ati awon to ndipo gomina labe egbe oselu ADC oni awon kan won yi lo ngbe awon ni okan soke sugbon olorun yo gba koso
5: eje ka sare de ojude oja anbo ailo
7: wow mommy today's golden morning is milky
8: mine too
9: mother of the year well done but please let's be managing the milk small now
8: it's so meal this is golden morn 3-in-1 it comes with milk already inside
7: milk already inside since when
10: get golden morn 3-in-1 it already has milk inside for your creamy nutritious enjoyment no need for milk just add water stir and enjoy golden morn make every day golden
11: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
12: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
11: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: àbùkù lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
1: Ìyẹn nínú oṣù ẹ̀bà yìí. Ká ṣe tẹ́tí mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni ká ṣe ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Books?
5: Check.
4: Uniform?
5: Check.
4: School bag?
5: Check.
4: And Bornvita?
5: Double check.
4: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
6: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: tó ìka àkọsílẹ̀ nínú eré yìí. O tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ite meji omi orombo lemoni, sugar eduko ati iyo.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
5: Jọna, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
6: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
7: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
6: ìpín kan jẹ́ ₦525, ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
5: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
6: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
8: Ṣe àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
9: Jìyà mi, kó dì mọ̀ mi tò ní mọ́ni mílíkì púpọ̀ nínú.
10: Àti tèmi náà.
11: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
12: Èmi máa kọ́ o. Iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
11: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fomi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn di wúrà.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
15: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
16: Growing moments are filled with chances to be active and learn.
17: Did you see, Mom? I made such a big jump.
18: Great job, my boy. You get better with each game.
16: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
17: I feel so strong.
16: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
19: Flash FM 105.5.
20: Kekú lè gbà ókó sọ fún Tókó.
21: Ààyè.
20: Flash FM 105.5.
21: Ààyè.
20: Sọ fún Tókó yẹ kó sọ́mà.

ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ tí ń pẹ̀ kan ní splash 105.5 FM ilé fún Bọ́lá Ìgbé Fẹ́rẹ́lẹ̀ nílùú Ìbàdàn ilé bàbá Àkàndé gẹ́gẹ́ ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní desmond tùdíjì àgbáwo tọ́tọ́tọ́ àgbáwo tún fasẹ́mu pẹ̀lú ìrànlọ́wọ́ alfred túndí ọláwọ alẹ́sẹ̀ksì lólóòótọ́ ètò já wọn sí o adéronkè adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa vinga ti gangan ẹyin tèmi ẹni òun náà ni ọjọ́ ẹtì o ò gẹ́gẹ́ bí yorùbá ṣe mọ̀ pé ẹtì o mà kó ní wọ̀rọ̀ ayé wa ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹni kọkùjẹ ẹni gúngẹ àárẹ̀ ẹni máa yan fónà ó yá lóní kọ́mọkọ́mọ́ lóní wéréwéré lóní kí á mọ́ sá lóní wàrà ń sísà ẹ jẹ́ mú látàgbọ́n káàṣẹ ká tó mọ̀ lọ sínú ìròyìn nísànsàn láàárọ̀ tòní tó dẹ̀ jẹ́ wípé ẹyin tèmi ẹ mọ̀ wípé passport friday èní ni o òbítíbitì owó òtún jáde ìyẹn nìkan ni ọmọlúàbí lóòrọ̀ tòní lórí ètò ìjà wọn sí bẹ́ẹ̀ ni *347*1004*1# tàbí www.cashier.ng ẹ ti mọ̀ bá ti ṣe sí pẹ́ẹ́lì ẹ̀ KASHE cashier ẹ̀ òun náà ni ẹ̀bẹ́ ti ṣe tẹ̀ sínú bẹ́ẹ̀ bá fẹ́ ta ìyẹn láti jẹ lóòrọ̀ ti tòní bẹ́ẹ̀ ẹ tètè lọ activate ẹ o 3-1 ticket wa 3-4-30 òun náà là ń pè é ní 30 ẹ mọ̀ pé tẹ́ bá ti ta bí ẹ̀mẹta ẹ̀ra tíkẹ́ẹ̀tì ẹ̀ kú 500 náà lẹ́yìn ta tíkẹ́ẹ̀tì kan nìyẹn ó wá ara tíkẹ́ẹ̀tì mẹ́ta 15 ṣe ẹni mẹ́ta tó rà yẹn 3x10 30 ni bí ọ̀nà 30 ní kọ̀ǹpútọ̀ ti mọ ṣòpò ti ra tíkẹ́ẹ̀tì ìyẹn ò ní friday nìkan la máa activate yìí 3-1 tíkẹ́ẹ̀tì wà yàn bá a bá fẹ́ ṣe yí kó tó bí ọ̀nà 30 nọ́mbà rí o ti mọ sáré kiri ojú kọ̀ǹpútà wá fi rí ẹwú ẹni títí ẹ̀ ń sáré kiri lọ́nà mẹ́wàá àti sáré kiri lọ́nà méjì àbí mẹ́ta àbọ̀ náà kan péré ṣe o pé yàtọ̀ síra wọn ó jìnà síra wọn ẹ o ọ̀nà tó tún yára jùlọ fún yín láti tètè jẹ nìyẹn lọ́jọ́ ẹtì friday torí owó ńlá ibẹ̀ ńlẹ̀ 100 bay 50 bay 150 bay bá a ṣe tó lẹ́nu ìyẹn fún cashport friday láàárọ̀ tòní lórí ètò ìjà wọn sí *347*1004*1# tàbí www.cashier.ng ẹn tọ́jú orí ẹ̀ bá wà wà lábẹ́ ọdún 18 kó mọ̀ kọ́ lu káàṣẹ o kò ní túlé kàn dààmú kò ní náà gàmú ṣòro lójú òpó kan ní bandera facebook wa splash 105.5 ìbàdàn lè wà lápapẹ̀ bákan náà lórí tiktok fẹ́yìn ti wa splash fm 105.5 ìbàdàn òun náà ni ẹ wá lè fi prediction yín lójú òpó méjèèjì lè fi ṣọwọ́ ìfigagbága nàìjíríà àti madagascar ìfigagbága wọn àkọ́kọ́ ẹ wọ́n ti tẹsẹ̀ bomi àti lọ kópa nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ìyẹn lọ́dún tó ń bọ̀ pamoja 2027 qualifiers òun náà láti wọnú ẹ̀ báyìí ẹ láǹfààní láti fi prediction yín ṣọwọ́ ìyẹn ìfigagbága nàìjíríà àti madagascar amẹ́jẹ́ ń kó ń bẹ́ẹ̀ kí n mú láti inú ìròyìn láàárọ̀ tó ń dúró ẹ̀ péré ìdárayá bọ́ọ̀lù àfìgbà lórí tábìlì òun náà ni màá ti kó torí wípé ẹni tí ṣe alága àjọ tó ń ṣeré ìdárayá bọ́ọ̀lù àfìgbà lórí tábìlì nípínlẹ̀ ọ̀yọ́ tó tún wá jẹ́ ààrẹ àjọ tó ń ṣeré ìdárayá bọ́ọ̀lù àfìgbà lórí tábìlì lórílẹ̀‐èdè nàìjíríà adéṣọ́jì tayo òun náà ló ti kọ́ hall gbọ̀ngàn ibi tẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì tí ó ti mọ̀ wáyé ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì ti fà lé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti fà lé wọn lọ́wọ́ ṣíṣíde iṣẹ́ àkànṣe ọ̀hún òun náà ló wáyé ní ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ní pápáṣẹ ilé kan sàlámì adámásùgbà nílùú ìbàdàn ó rẹ̀ pé adéṣọ́jì tayo ó ṣàpèjúwe rẹ o gẹ́gẹ́ bí legacy project fún ọjọ́ iwájú àwọn tó ń gbá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì lórílẹ̀‐èdè nàìjíríà ìwọ tó mọ sọ́kẹ́ gbá ìwọ tó yẹ pò lè kọ́wọ́ ẹ̀kan sẹ́yìn kó rọra mọ́ fọwọ́ kan gbá ó sì mọ bí tẹ́bútẹ́ níṣe mọ́ lọ láyé ìgbà náà àǹfààní rèé fún ọ láti lọ ṣòkèsì ara rẹ o tó dẹ̀ jẹ́ wípé ó lóun kọ́lẹ̀ fún àwọn ọ̀dọ́ àti àwọn tálẹ́ǹtì tuntun míì tí ó mọ dìde bọ̀ ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ ó lélẹ́yìí kì í ṣe pé ẹ̀hún kọ̀ọ̀kọ́ ìyẹn lórúkọ ara tòun o ṣùgbọ́n láti fìtàn balẹ̀ láti ní lẹ́gẹ̀ẹ́sì re kéèyàn fi nǹkan rè lẹ̀ kí nǹkan rí ó gbẹ̀yìn èèyàn òun náà òun lòun ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé
gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀. Oríta bá wo ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí wípé wọ́n lábí ọdún mẹ́wàá sẹ́yìn àbí ogún ọdún sẹ́yìn, àwọn eléré abúlé àfìgbà lórí tábìlì tí ọbẹ̀ wọn ta sánsán. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pèsè wọn o. Haruna Kọ́dùn ni, Wáyíde Ẹkùn ni, onípínlẹ̀ Ọ̀yọ́ òun náà ti ṣàwárí wọn. Ó ní ẹ wá wò ó, irú àwọn kan báyìí a fẹ́ kó máa tẹ̀síwájú lòun fi kọ́rù gbọ̀ngàn yìí eré ìdárayá bọ́lá àfigigbá lórí tábìlì tóun sì fà á. Ìyẹn lè jọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́, ẹni tí ń ṣe alákòóso fún ìdàgbàsókè ọ̀rọ̀ ọdún àti eré ìdárayá nípínlẹ̀ Ọ̀yọ́, arábìnrin Wàsílà Tadégòkè náà. Ó fi ìdùnnú rẹ̀ hàn, ó sì dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lórúkọ ìjọba gómìnà Ṣèyí Mákindé pé ìgbésẹ̀ eléyìí tí ọ̀gbẹ́ni Adéṣọjí Táyọ̀ tó gbé yìí inú àwọn dùn sí o. Àwọn sì tún rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tún ṣeré bẹ́ẹ̀ ìyẹn sí ìpínlẹ̀ yìí, ẹni tí wọ́n ṣe ọ̀gá àgbà àjọ tó ń ṣeré ìdárayá nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn Yọsẹ̀ Sport Council, arábìnrin Ọlábísí Adégòkè. Àwọn náà wá ń kalẹ̀ o, tí wọ́n sì kí Adéṣọjí Táyọ̀ tán kí ipò ṣeun ṣeun, ó sì kú oríire bẹ́ẹ̀ sì rèé. Arábìnrin Ọlábísí Adégòkè tún wá tẹ̀pẹ̀lẹ̀ mọ́ mímọ̀ ní àwọn olùkọ́ni tó dáńtọ́ tí ó mọ̀ kọ́ àwọn eléré ìdárayá yìí bọ́ ṣe ń gbá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì tí àwọn náà tí wọ́n fi lè mọ̀ lò dáadáa. Ó dẹ́ jẹ́ kúrò lápá abẹ̀ yẹn kí n lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkú gbà á, ìyẹn volleyball. Torí wípé ìdíje African Nations Volleyball Championship eléyìí ó wáyé ìyẹn nílùú Tunis lórílẹ̀-èdè Tunisia, orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò ṣe dáadáa nù díje yìí o. Ipò kẹjọ òun náà ni wọ́n bá jáde o nínú ìdíje yìí. Orí ìfigagbága láàrin tó máa ṣe ipò kejì àti ipò kẹjọ ó wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana. Àmì ẹ̀yẹ mẹ́ta sódò orílẹ̀-èdè Ghana fi na orílẹ̀-èdè Nàìjíríà o. Eléyìí ò sì ṣẹ̀yìn lẹ́yìn kò ṣe lẹ́yìn tí orílẹ̀-èdè Rwanda tó ti fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà náà síwájú. Nínú ìfigagbága bíi márùn-ún eléyìí tí wọ́n gba Elmenta Sport Palace, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfigagbága ti wáyé. Orílẹ̀-èdè Nàìjíríà jáwé olúborí nínú méjì, wọ́n dẹ̀ fìdí rẹmi ìyẹn nínú mẹ́ta. Bẹ́ẹ̀sì rèé, Nàìjíríà wọ inú ìdíje ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orílẹ̀-èdè mẹ́tàlá eléyìí tí wọ́n mọ láǹfààní láti kópa já tíkẹ́ẹ̀tì ò lọ kópa nínú ìdíje ìfẹ́ àgbáyé bọ́ọ̀lù aládìkúkú gba ti tàwọn ọkùnrin tó máa wáyé lórílẹ̀-èdè Poland lọ́dún 2027. Eléyìí tí ó sì wá dúró gẹ́gẹ́ bí tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje Olympics lọ́dún 2028, ìyẹn LA 2028 Olympic Games. Òun náà ìfigagbága òun ló dúró fún gba Nàìjíríà yanjú sí ìpele kẹta sí àṣekágbá kọ́tà final. Inú kálukú ti ń dùn lẹ́yìn tán ṣe dáadáa nípele ìsọ̀rí àṣé wọ́n máa lọ sẹ́rí mọ́, wọ́n máa lọ sọ orí mọ́. Nàìjíríà wọn ò délé o. Bẹ́ẹ̀ orílẹ̀-èdè Tunisia tó gbàlejò ìdíje yìí wọ́n fìyà jẹ orílẹ̀-èdè Morocco àmì ẹ̀rí mẹ́ta sí ọ̀kan nípele tó kángun sí àṣekágbá semi final. Nígbà tí orílẹ̀-èdè Cameroon táwọn náà tán na orílẹ̀-èdè Algeria. Bẹ́ẹ̀ àwọn méjèèjì tí wọ́n wá ti wọ àṣekágbá ìyẹn orílẹ̀-èdè Cameroon àti orílẹ̀-èdè Tunisia yìí tán ti wọ àṣekágbá ìdíje African Men's Volleyball Championship yìí, àwọn méjèèjì ni wọ́n lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà EBA, àwọn méjèèjì ni wọ́n lọ ṣojú ilẹ̀ Adúláwọ̀ nínú ìdíje World Championship orílẹ̀-èdè Poland lọ́dún tó ń bọ̀. Tẹ́wárí ẹ̀ ń bá wá ṣe ipò kẹta ìyẹn third place eléyìí tó bá máa wáyé láàrin Morocco àti Algeria ẹni tó bá jáwé olúborí inú wọn ni ó darapọ̀ mọ́ wọn tí ó fi dá àwọn mẹ́ta tán lọ ṣojú ilẹ̀ Adúláwọ̀. Ṣẹ́wárí ẹni tó bá wá gba ìdíje gangan láàrin Tunisia àti orílẹ̀-èdè Cameroon òun náà ni tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje Olympics yóò máa já mọ́ lọ́wọ́ lọ́dún 2028 ìyẹn ní LA. Ẹ jẹ́ kó lápá abẹ̀ yẹn kí n lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Orí wípé nínú líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ìfigagbága ó láǹfààní láti jẹ jáde o, ìyẹn ní àná tó dẹ̀ jẹ́ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers United wọ́n ń jó di mímọ̀ ó pọ̀ fáwọn ọmọ fìnídìí o. Ìyẹn lákòókò yìí toríkun kàlífààtì wọ́n sunkún ìyẹn nílùú Port Harcourt àmì ayò márùn sí odò òun náà ìyẹn Rivers United ló láǹfààní ìyẹn láti nà wọ́n. Kì í sì ṣe ìfigagbága yìí nìkan, ìfigagbága tí Rivers United tí wọ́n ti kó falátakò gidigidi ni unbeaten ni wọ́n sì ń gbá ń sáà yìí. Wọ́n jáwé olúborí inú mẹ́ta fìdí rẹmi nínú àbí wọ́n jáwé olúborí inú mẹ́ta wọ́n ta omi nínú ẹyọ kan lára àwọn tí wọ́n ṣe dáadáa fún wọn ìfigagbága wọn ìyẹn lọ́jọ́ Thursday. Òun náà láti rí Chijioke Mbaoma Wàsíù Fàlólú Ekene Awazie tó fi mọ́ Salma Abubakar àwọn tán ṣe dáadáa fún wọn ojú ikọ̀kùn kàlífààtì ń tiyan
ìfigagbọ́ga bíi mẹ́ta ilé ìtàn ti gbágbẹ́yìn ẹ̀wọ̀n tí láǹfààní láti ṣe dáadáa ìyẹn níbẹ̀ tó rẹ̀ pé lẹ́yìn ìgbàtàn ọkùnrin kalifat tán láwọn ìfigagbọ́ga bíi mẹ́rin tán ti gbáǹsà ta wà yìí góò mẹ́tàlá òun náà ti ní wọ́n dẹ̀ ti kàn sí ìdẹ́yọ̀ kan péré pẹ̀lú bí eléyìí bó ti ṣe wá rí. Ikọ̀ ẹgbẹ́ Agbábọ́ọ̀lù Rivers United ipò kejì òun náà ti wá bára wọn lórí àkàbà tábìlì líìgì orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìfigagbọ́ga mẹ́rin pẹ̀lú àmì mẹ́wàá. Àwọn ìfigagbọ́ga wa ń bẹ nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí. Sporting Lagos wọn kojú Barawa FC nílùú Èkó. Warri Wolves ó gbàlejò Shooting Stars ìlú Ìbàdàn lọ́jọ́ Sunday làwọn ìfigagbọ́ga yóò wáyé. Aago mẹ́rin gbogbo ìfigagbọ́ga tó kù sí mo fẹ́ kalẹ̀. Kun Kàlífà tó kojú Kwara United. Nasarawa United wọn gbàlejò Niger Tornadoes. Plateau United ó lọ ká Ranchers Bees mọ́ta bàbá wọn. Enyimba International wọ́n tún lọ Kano kọ́lọ́mọ jẹun fi òpó kí wọ́n tún fi kan eyín fáàrí wọn ni. Wọ́n ti ká wọn lẹ́yìn takata fúnná ní efu tètè. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba lákòókò yóò ti ní kán kú ọba kẹ́lómi ò bọ́ ọba ọlọ́run ló lẹ̀ mí èrò. Kano Pillars ó gbàlejò Enyimba International. Ìkòròdú City Atẹ́nugun Rangers ni ìyẹn lọ́jọ́ Sunday. Abia Warriors àwọn àti Better Insurance. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Katsina United àwọn àti Dorma United ni. Nígbà tí Plateau United tí ó gbàlejò Inter Lagos bí kò ṣe lọ nìyẹn o nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ókè olùkọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Better Insurance Kennedy Boboye òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ lórí wípé ṣé ẹ rí i táwọn ò bá nífẹ̀ẹ́ kọtan náà fúnra wọn olùkọ́ ni òun mọ tóun sọ ó láwọn agbọ́ iwájú tó mú yányán tó dáńtọ́ kò sí nínú líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Boboye ló sọ̀rọ̀ yìí lásìkò tí Better Insurance ó fìyà jẹ Ìkòròdú City pẹ̀lú àmì ẹ̀yọ̀ méjì sẹ́yọ kan ìyẹn ní ọjọ́rùú Wednesday. Olùkọ́ ni òun ló jẹ́ odi mímọ́ pé nínú kátàkárà líìgì orílẹ̀-èdè Nàìjíríà kálẹ̀ mọ́ wá agbọ́wọ́ iwájú eléyìí tó bá dáńtọ́ ká mọ̀ lè rí oníta bá ráwọn àǹfààní góò àwọn góò tó yẹ wípé ọ̀pọ̀lọpọ̀ agbọ́ iwájú mọ́ ń rí tó yẹ kó ṣàmúlò àǹfààní rẹ̀ wọn ò sábà ṣàmúlò àǹfààní ó níṣẹ́ ráwọn kan yìí òun gangan lòun tẹ̀ wá ń ṣiṣẹ́ lé lórí jù nínú kan ìgbà ìgbọ́ olùbẹ́dọ̀ insurance tóun wà òun ti mọ́ sọ fáwọn gbọ́wọ́ iwájú òun pé ẹni láti dáńtọ́ ẹsẹ̀ yín gbọ́dọ̀ mọ kila lalalalalala ó gbọ́dọ̀ mọ wù yín láti mọ mi àwọn ni onírúfẹ́ àwọn ìgbaradì báyìí òun náà lòun ń ṣe o nínú kan ìgbà ìgbọ́ olùbẹ́dọ̀ insurance káwọn agbábọ́ọ̀lù òun kí wọ́n lè mọ̀ wípé góò ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀yẹ fún agbọ́ iwájú kándẹ̀ lè la agbọ́ iwájú eléyìí tó dáńtọ́ nínú líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Ókè ikọ̀ Flamingos ikọ̀ jẹ̀wẹ́wẹ́ obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún lórílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n parí ìfigagbága ìpele ìsọ̀rí wọn nínú ìdíje WAFU bíi under 17 wọ́n parí ẹ̀ dáadáa o lẹ́yìn ìgbà tí wọ́n fìdí orílẹ̀-èdè Cote d'Ivoire wọ́n fìdí yan janlẹ̀ àmì ayò méjì sódò òun náà làwọn ọmọ olùkọ́ni Akeem Busari ni wọ́n fi fìyàjò orílẹ̀-èdè Cote d'Ivoire tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìfigagbága mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí wọ́n gba nípele ìsọ̀rí WAFU bíi under 17 gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n ti jáwé olúborí. Ẹ jẹun wa gbéra pa kí n lọ sínú ikọ̀ àgbọ̀jẹ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà olùkọ́ ni Eric Chair kó tó di wípé Maduka Okoyede ìyẹn láàárọ̀ àárọ̀ yìí òun náà ni Promise Efogie ẹni tí ṣe media officer agbẹnusọ fún ètò ìròyìn nínú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ló ti já mọ̀ wípé Maduka Okoye Mr. Cardi B ọkọ̀ kàdí já sọ̀rọ̀ ẹ̀ di Cardi B ipò ti dé kúbá agbáradì ìyẹn láàárọ̀ tòun ni mo ṣe ń báyìí mo ń bọ̀ wá sórí ìjà wọn sí báyìí bẹ́ẹ̀ mìíràn sì fẹ́ láǹdì báyìí bí igun tẹ̀ mìíràn sì fẹ́ láǹdì sórí ìjà wọn sí báyìí náà ni Maduka Okoye Mr. Cardi B nípa àwọn náà ti láǹdì ìyẹn sílùú yó. Ṣùgbọ́n àwọn ìròyìn míì tún tẹ̀ wá lọ́wọ́ látọwọ́ ọnú wípé kọ́lọ̀ mọ́ jẹ́ Maduka padà pẹ̀rí iṣẹ́ àmọ́ kàkà tí Maduka fi wá pẹ̀rí iṣẹ́ ìtẹ́ Richard báwọn oníròyìn sọ lánàá òun mo fẹ́ sọ fún iṣẹ́ àwọn pòrìn ló ṣẹ́ẹ̀dẹ̀ àmátànà lẹ̀ Richard ti sọ̀rọ̀ yìí nípàdé oníròyìn eléètò wáyé nílùú Uyo lánàá ṣáájú ìfigagbága àwọn eléètò máa wáyé ìyẹn lẹ́nì ní press conference òun náà ló ti jẹ́ òdì mímọ́ ẹ dákun Maduka tẹ́ẹ̀rì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ òun mọ̀ pé ìròyìn kan ti kọ́kọ́ jẹ jáde pé wọ́n ní onífarapàn kankan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ àwọn náà ni wọ́n kàn sí òun pé ẹ dákun Maduka Okoye láwọn ẹ̀fẹ́ǹtì kan tí ó lọ fún wa ó láwọn iṣẹ́ kan tí ó ṣe fún wa ẹ bá wa gbà á láyè ẹ jí ó lọ ẹni tí ẹ̀rí chẹ́ ní tóun sọ ó ní tóun lè sanpa Maduka jí ó sì ń bí tí ò tí ì dénú ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀
ló tọrọ àyè lọ́wọ́ tòun pé club related activities bọ́ ṣe sọ́nù pípọ̀ òun sì gbà ò bí ròyìn bó ṣe sọ́nù àmọ́ ìwọ tó bá mọ tóun wá kí lórí íńtánẹ́ẹ̀tì bàbá Ọbásanjọ́ lórí ẹ̀rọ ayélujára bàbá Ọbásanjọ́ bàbá Àyàbọ̀ òun ló ti rí wípé bí ọwọ́ ọjọ́ Àlàmísì Thursday tí Kadi bí ṣe rán ìwé èṣù ìyẹn fún àwọn ikọ̀ tó ń ta ìṣara lóge òun lẹ́rìí wípé akẹ́fin Mádùkà òkò yẹn bẹ̀ yẹn tó ṣe kó Kadi go ìwọ ló mọ̀ Americ chẹ́ ni pẹ̀lú agbábọ́ọ̀lù rẹ̀ náà tọrọ àyè yẹn Udinese náà tọrọ àyè lọ́wọ́ òun wípé Mádùkà òkò yẹn ni wá ṣùgbọ́n láàárọ̀ yìí Mádùkà òkò yẹn ó ti wà ń bùbà gbáradì ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí òkè olùkọ́ ni orílẹ̀-èdè Madagascar Corent Martins òun ló ti jẹ́ kó di mímọ́ ipò dóun lójú tàdá ọwọ́ tóun fi sun àyà ẹ mọ̀ pẹ́ran lèèyàn fi sábà wọ́n sọ kìí ṣe eegun tégun bá sì sun lọ́wọ́ náà àbí tó sun láyà ọlọ́run ló lé ẹ̀mí èrò ó nígbà tí ó bá fi di ọjọ́ ẹtì Friday nígbà táwọn bá ń kojú Nàìjíríà lónìí pápá ṣeré Godzilla pabio nílùú Uyo olórílẹ̀-èdè Nàìjíríà àwọn fẹ́ ṣọ́ọ̀kì wọn o kí ṣọ́ọ̀kì ó ṣe bíi ti orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí wípé kí ni àwọn tún lè ṣe ń táwọn ṣe lọ́dún 2019 nínú ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ nípele ìsọ̀rí ẹni Alexandria orílẹ̀-èdè Egypt rántí ìgbà náà orílẹ̀-èdè Madagascar ní Nàìjíríà àmì ayò méjì sódò ni di bẹ̀rẹ̀ òun náà ìfigagbága tó gbẹ̀yìn ní sọ̀rí òun wọn na Nàìjíríà lọ́dún náà lọ́n ó ní jíjà yẹn gangan làwọn ń gbé lọ sí ìfigagbága ò ní o ẹ gbà wípé Nàìjíríà wà ń lé àwọn fẹ́ rí dájú nípa àwọn mú nǹkan kan kúrò ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n olùkọ́ ni Eric Chẹ́ òun ti wá jẹ́ kó di mímọ́ ó ti ké sáwọn agbábọ́ọ̀lù establish ara yín ìfigagbága àkọ́kọ́ rè ẹ mọ̀ jẹ́ kẹni tí ó kókó dẹ́rù báyìí torí pé kíni ọ̀rọ̀ wá sí fàdùà báyìí torí pé kíni àmọ́ bíi tí Nàìjíríà lè gbà ṣàṣemọ́ṣe àbẹ̀tí ṣìṣeṣìṣe ti lè mú wọn àtìpà tó ti jẹ́ pé ó ti degun ẹja sí alọ́rùn ká tó lọ AFCON a lè mọ́ qualify fún world cup orílẹ̀-èdè bíi Lesotho sí Zimbabwe wọ́n ti ń wéwà ń wekúwe a ti ń tò tòkòtò sí àlá ibẹ̀ láti mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà ń fàdùà o ẹ kéde ìdàrúyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà olùkọ́ ní Eric Chẹ́ lòun ti wá jíjà àwọn ọmọ òun pé jíjà ó yá àti ìgbà tó bá ti kọ́kọ́ blow tán ti blow pé ó yá àwọn ti dẹrín síra yín báyìí tí rẹfi orílẹ̀-èdè chad yẹn ti dẹrín síra yín báyìí òun náà ìṣẹ̀ ti mọ̀ mú nǹkan lẹ̀ ìfigagbága ò ní must jáwé olúborí àmọ́ tí mo fẹ́ bíyìn rè lójú ọ̀pọ̀ kan níbàdàn rẹ̀ facebook wa splash 1055 ìbàdàn ẹ lè fẹ́ ló ń gbà yín ṣọwọ́ pẹ̀lú bí ó ṣe sí victor osimhen lè ṣó ṣù ọ̀fẹ́ yín pé nàìjíríà òun ó ṣù ọ̀fẹ́ mi ò ó nàìjíríà òun torí pé mo mọ̀ pé awọ àwọn tó wà lọ́wọ́ wájú wa ó kájú ìlú kò sì lè ya wọ́n lù tí ó dùn fún super eagles nírọ̀lẹ́ òní aago márùn-ún ní ìfigagbága wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀sì rèé Moses Daddy Simon ìyẹn agbọ́wọ̀ ẹgbẹ́ ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tó bá play lónìí tó bá wà nù ìfigagbága fún orílẹ̀-èdè Nàìjíríà yóò gba ìfigagbága 100 rẹ̀ ìyẹn 100 cap ó máa ní o fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yìn gbọ̀n bá kojú Madagascar ìyẹn lẹ́nu nílùú Uyo bẹ́ẹ̀ Ahmed Musa Vincent Enyama Joseph Yobo àti Alexander Iwobi àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìkan ni wọ́n ti ní 100 appearance. Fún orílẹ̀-èdè náà ní 100 appearances ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n mo sì Simon kóde ṣe kóde lẹ́ẹ̀karùn-ún tó bá gba ìfigagbága rẹ̀ ìyẹn lónìí bẹ́ẹ̀ ìfigagbága rẹ̀ àkọ́kọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn senior debut ọjọ́ 25 oṣù kẹta ọdún 2015 nígbà tó wà lẹ́ni ọdún 19 lábẹ́ olùkọ́ni fìdíhẹ́ ńgbà náà Daniel Dibula Mokachi òun náà ni mo sì Simon ló ti kọ́kọ́ pè wá ìyẹn sínú ọkọ̀ àgbọ̀jẹ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà.

0: dẹ̀ jẹ́ pé ọdún 2019 ọ̀hún ọdún 2015 ilé ìtumọ̀ simon tí ó ti gbá bọ́ọ̀lù rẹ̀ àkọ́kọ́ fọ́lẹ́dẹ̀ nàìjíríà nígbà tán kọjú orílẹ̀-èdè uganda góò méjìlá òun náà ló ní ogún orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àjọ nfl bọ́ ṣe fi léde bẹ́ẹ̀ sì rèé nínú 99 games tó gbá fọ́lẹ́dẹ̀ nàìjíríà ó jáwé olúborí 49 games ó ta omi nínú ọgbọ̀n ó dẹ̀ fìdí rẹmi nínú ogún orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ sì rèé 64 competitive matches tó gbá 35 friendly games tó fi mọ́ ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ mẹ́tàléní ogún bẹ́ẹ̀ world cup qualifier méjìléní ogún òun náà ló gbá fọ́lẹ́dẹ̀ nàìjíríà kò gbá àfikàbọ̀gà kankan nídìí ìfẹ̀yẹ àgbáyé torí wípé lọ́dún 2018 tó yẹ kan lọ world cup moses simon ó nífarapa kò tẹ̀lé nàìjíríà lọ ó dẹ̀ ti ṣẹ́ lábẹ́ olùkọ́ni bíi sunday olise general ni ó ṣe pàṣẹrò finidi george austin eguavoen ó fi dórí eric chair bẹ́ẹ̀ góòrí àkọ́kọ́ tómi fọ́lẹ́dẹ̀ nàìjíríà ìlú port harcourt ló ti wáyé ní september 8 ọdún 2015 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o wọ́n ti kọ́ ti ẹjẹ́ àtúnwọ̀n pé speaker la máa ń gbé sí kí a lè tètè gbọ́ kán lè mọ gbọ́ wa kán lè mọ gbọ́ wa ok ọdún 2019 ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n láǹfààní ẹ̀lú ẹ̀ káàárọ̀ ṣe ta káàṣẹ lọ́sẹ̀ yìí ẹ̀lú ṣe ta káàṣẹ lọ́sẹ̀ orúkọ yín àti mi tí mo ti ń pè yín yá wa ẹ̀lú ṣe ṣá ok ẹ ti jẹ́ ₦50,000 lórí káàṣẹ láàárọ̀ yìí àwọn kọ́sọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkáǹtì details yín 50k òun náà lẹ́jẹ̀ ẹ ṣeun gan ni bàbá mi ẹ ṣeun ok ẹ jẹ́ a lọ sójú ọjà náà ṣùgbọ́n mo sì simon tó bá bẹ̀rẹ̀ fìkàbọ̀gà lónìí 100 appearances fún orílẹ̀-èdè nàìjíríà ilé tó túmọ̀ sí wípé òun náà ó fẹ́ wọnú ìwé òun bẹ́ẹ̀ ẹni tí ṣe akọ̀wé àgbà fìdí ẹ fún àjọ nff òun náà ló ti jẹ́ odi mímọ̀ ìyẹn emmanuel pẹ́mẹ̀ ló jẹ́ odi mímọ̀ wípé patriot ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà tọkàntọkàn òun ni mo sì simon àwọn dẹ̀ celebrate ẹ̀ ó dáa ẹjẹ́ adágbó kò lè pojú owó sì ń bẹ̀lẹ̀ lójú òpó káàṣẹ láàárọ̀ tòun 100k ń bẹ tí màá tún pín ìyẹn fún èèyàn kan láàárọ̀ yìí bá a bá padà dìjà wọn sí ń tẹ̀síwájú 347-1004 àwọn náà ṣe ẹ bọ́ sójú òpó yẹn ẹ̀ta kẹ ẹ lè jẹ ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
6: Yeah, she don't watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do a mini how again. For this Porsche, she get the super fast Airtel 5G smart connect with data when you they finish, which if you connect to all her device them, and when light off, the battery fill lasts for 6 hours. Life just they go for her, no shaking. Go carry your Airtel 5G smart connect today. Go to Airtel shop where they near you or call 0911-000-0080 for free today. Airtel.
7: Jigo
8: arábìnrin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ ní tèmi o òróró power oil ni mò ń rà pàápàá jùlọ wọn ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
9: Àpò pélébé òróró 90ml power oil tuntun ₦300 péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.
10: Power oil.
11: Hello, soup
7: Superstars. Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
10: Winner, oh, winner,
11: Victor,
10: winner.
11: Victor.
12: Which one you don't win again?
10: Baba, now bet where you want to. Bonus points, loyalty offers, VIP perks. And they collect points, they convert that to cash. Hey, ole me.
12: Ah, ole you. I beg, show me.
10: Enjoy Betway rewards, play, end points, and win big.
13: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
14: Tunde, oh, take pari ti yini.
15: Bami, ti yo durara be ti anti shade man po fun.
14: Aba, miliki ti mo ma lo ni gbogbo igba na ni kilo de to fi yato.
16: Nitori pe o lo miliki to ni ora wara to pe ni egbon mi. Olandia Full Cream Ever. Asere mi niye o. O ku fun ora wara to sara lore. O si ni adun to dara pupo. Ti e ba fi npo ti yin, e o ma ri yato ninu adun re.
14: Olandia Full Cream Ever. Mo ro pe woju miliki ti mo ma ra lo ni.
16: Rara o ko won rara. Iye kan na ni pelu o miliki mi. Ra apo miliki 120 gram apo kan iwon meta ni
17: Olandia Full Cream Ever 120 gram ra wara to ku adun to yato ni iye to to.

0: padà kó tó di pààlọ̀ láàárọ̀ tó mo ti change my mind ìyá sáré 100 kan sí kó tó di pààlọ̀ kọ́nà jẹ́ kẹni kọ́nà jẹ́ ń gbé pápápá olúwa ṣe akínọlá kó tó wọlé ok ẹjẹ́ ń jó elé ìmọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man united òun náà lọ̀rọ̀ mọ̀ ti lu fótó síta wípé wọ́n yẹ owó tí wọ́n yáwò £1.1 billion náà rò pọ̀ ti yá ní gbèsè tó wà lọ́rùn wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tún wá rí wípé £90 million kan tún ti lọ yá o lábẹ́ Sir Jim Ratcliffe òun náà ni ìrìnjò dímọ̀ pé wọ́n tún ti lọ yá owó ọ̀hún tó dẹ̀ jẹ́ wípé wọn láǹfààní ìyẹn láti rí ṣojú òpó yóò tọmọ dẹ̀fẹ́ ká fẹ́nìkan 100 sí o lápá bíi àmọ́ £1.1 billion òun náà lówó tán ni kògbá bọ́ọ̀lù man united òun náà ni wọ́n ní wọ́n jẹ 30th june náà ti kọ́bá wípé wọ́n ti jẹ owó wọ́n jẹ gbèsè ó dáa kò ní jùlọ lórí ètò ìjà òun láàárọ̀ ti tò ní olúwa ṣe wọn máa kínlá òun náà ló ti gborí wọlé ibi tí ẹ bá ọ̀rọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà
1: ni ngbọ̀labadé
0: kò yé mi náà mo fẹ́ ní kí àwa
1: ṣàlàyé
0: tí ẹ bá ń sí ẹyin o tẹ mọ ní pé ètò ọrọ̀ ajé tẹ bá ń ṣàlàyé mọ ní wípé economic reform lọ lọwọ kíní ìwálẹ ó wálẹ bí ṣùgbọn èmi tó jẹ wípé ojoojúmọ mò ń jáde ńlé mò ń ra magi mò ń ra gúgúrú mò ń rẹpà mò ń wọ mọtò wà tí economic reform yìí ò bá lapa lára mi ní day to day activities mi gẹgẹ bí ọmọ nàìjíríà ìhìn lè mọ pé nǹkan kan ṣẹlẹ.
1: aláwọ̀kọ tí ọkọ sọ tí àwọn èèyàn wa máa ń ṣe àṣìṣe lé lórí ni inflation ṣùgbọ́n tí yorùbá sọ wọ́n pé inflation rate àwọn èèyàn wa máa ń yọ rate yẹn kúrò ńbẹ bí inflation ṣe ń sáré bí ohun kan tí ń gbówó lérí bó ṣe ń sáré sí òun ni wọ́n ń pè ní inflation rate táwọn bá tó pó wálẹ̀ wọ́n sọ wípé bóyá ó ń sáré ní ó ń sáré bí Usain Bolt tó ń sáré gidi gan but ó wá slow down kò wá sáré díẹ̀ kò wá sáré mọ́ ẹni wọ́n ń pè ní inflation rate pé ọ̀nà tí nǹkan gbà fi ń wọ́n bó ṣe ń yá sí tó wá ti wá yá báwọn ni ó ń lo òkè tó wá ti lọlẹ̀ díẹ̀ ni wọ́n tó pọ̀ wálẹ̀ díẹ̀
0: tó bá wá wálẹ̀ díẹ̀ àwọn ìwà mọ̀ la tó bá lo òkè nìkan la mọ̀
1: kìí ṣe wípé nǹkan tó wà nù ọjà kó owó rẹ̀ wálẹ̀ kìí ṣe bẹ́ẹ̀
0: ẹyin ẹ ti rí báwọn ẹyin ti wá
1: kìí ṣe pé n tó wà lọjà kìí pé owó ọjà wá wálẹ̀
0: sẹ́ni báwa tá ẹsẹ̀ kọ́nọ́mì sẹ́ gbé kò yọba ṣe àlàyé ìyàtọ̀ àwọn èyí tó kò ó náà lolúwa ṣe wọn kẹ ló ṣe fún wa lórí ẹkọ náà ẹ jẹ́ fi ẹkọ́nọ́mì kù wàhálà lẹ̀ fún àwọn ẹkọ́nọ́mì tí kan bọ́ba yìí fà
1: ẹ
0: o eléyìí ṣe rí pé kò yé mi náà ti ṣàlàyé báyìí wọ́n ṣàlàyé ẹlẹ́kùnkẹ́kẹ́ fẹ̀yìn aráalé ní orí economic satellite láàárọ̀ tòní mo ti ga lọ torí mi ò fọ ẹ mọ̀ yìí kò ń bẹ ire o

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá bí ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Never.

0: HFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Superstars, are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
7: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pépé?

0: so ko won a fi Nigeria le ko won lo gba fun Togo yiro on ti gba fun Togo ko lo meni Nigeria lo won gba ballu fun tohun o ibi to mo pe eyin on ti ni iretinu ibi ti agbekele pe eyin o ti laluya ni national yan pe eyan fe ni nkan kan mu abe eyan fe ni akole gidi ni national team o pe nko won gba ballu fun Nigeria ju ko won gba fun Togo lo gba mi dada iya Fabregas logun pa omo to jo meta iya Fabregas o na wa lori era ilijara o wa lori TikTok iyan top striker tan yan yan nu yawo ola sewu e bariba o tun si ae ola sewu abana ba Fabregas I chief niye are gbogbo itesiwaju orisun aje oni baje iya Fabregas eba Gift Urban lati igba to ti wa soro yi ole togo ole de togo na npe lotun pe lo si pe wa gba ballu fun a sugbon bo ti aje gbe be na won bi si to ije gbe o dagba ibe na lo ti gba gbogbo ifika keke ko to ri pote ko leti lo soki okun sugbon lowo yi eyin igba ti akoko pe won ni ko ti le kopa o fun di ka bi mi sugbon lowo yi ajo FIFA ti clear re o ajo FIFA ti clear re tan patapata bayi igbe Gift Urban o ti le gba ballu o ti le soju olede Nigeria bayi o ti le soju olede Nigeria lowo kan bi nkan se ri niyan lori ti Gift Urban olede Turkey lowo bayi to den si dada lapa abe yen agbowo waju ni atamota se ni o ya lati be ẹyin tẹ n bẹrẹ kaṣe yẹn *347*1004*#. A ní pẹ́ yí kótó ẹ̀ torí pé àwọn nǹkan tá a fẹ́ tẹ̀ mọ́lẹ̀ sí lọ́sàn án ipò a máa sọ̀rọ̀ lọ́pàá ìfigagbága orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè madagascar a dẹ̀ máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè england tó máa wáyé lálẹ́ ọ̀la. Ok, aago 5 nírọ̀lẹ́ yìí 5 p.m. ní nàìjíríà àti madagascar ó máa pàdé aago 5 ni ìyẹn nílùú uyo ó dolóde saudi arabia o lólóde saudi arabia agbábọ́ọ̀lù kan tó ti fẹ̀yìntì báyìí ó ti kúrò nínú ikọ̀ anastri tá a bá ń sọ nípa alvaro gonzalez ọmọ bí olóde spain ni ó ti jẹ́ òdi mímọ̀ yìí pé cristiano ronaldo ó wu ìwà kẹ́ńgbà tó dé lóun kọ anastri tó ì jẹ́ pé ọya gbogbo àwọn lẹ́nu ǹjẹ́ kí ni tọ́sẹ̀lẹ̀ oníṣẹ́ rí gbà wọ́n gbé cristiano ronaldo àsìkò yìí gbogbo àwọn tán wà nù kọ anastri gan lọ́yà lẹ́nu pé a. sọ́wọ́ tẹ́ máa san fún lọ́sọ̀ọ̀sẹ̀ rèé àwa kan mọ̀ ń bẹ́ ń bí tẹ́ ẹ jẹ́ wá lówó oṣù mẹ́fà owó ọ̀yà oṣù mẹ́fà ẹ sì lọ gbé ronaldo etí ìwà ò sì dí ojú ìwà ọ̀fọ̀ àríyé tẹ́ ẹ níyọ́ ẹ̀mọ̀ san fún lọ́dún àríyé tọ́ máa jẹ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àmọ̀yé tọ́ jẹ́ lóṣù àwa kan sì wá nù kọ́ yìí tẹ́ ẹ sì jẹ́ wá lówó ọ̀yà oṣù bíi mẹ́fà 6 month salary. Ok, wọ́n ní ronaldo sá wọlé nígbà ronaldo wọlé ọ̀rọ̀ yìí ni wọ́n lọ ta sí ronaldo létí pé kí lẹ wí wọ́n jẹ yín lówó irọ́ ni ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ kínní ọ̀dà oṣù mélòó ni kínní oṣù kẹfà ó lẹ sí à ń gbé gbèsè ayé yín ni àwọn bonuses làwọn náà àtàwọn tàn án ní lọ kí àwọn wá ń wí fún yín àwọn làwọn ọ̀sán náà ni kí lẹ wá ń jẹ à ń jẹun. Ọ̀dà wọ́n ní cristiano ronaldo ló wá pẹ àpàdé ìpàdé àwọn alákòóso ikọ̀ anastri pé ẹ̀yìn ẹ̀ wá o ẹ̀yìn lóòótọ́ ẹ̀ jẹ́ òun lówó òun ṣẹ̀ṣẹ̀ wọnú ọkọ̀ yìí ni o ẹ̀ jẹ́ òun lówó ń tòun ṣùgbọ́n bó o ní ó ṣe rí kò ní dùn ún gbọ́ náà ẹ jẹ́ àwọn gan lọ́wọ́ oṣù mẹ́fà ẹ sì ń gbìyànjú àti máa sanwó tèmi déédéé nù kò lọ bẹ́ẹ̀ yẹn náà o ṣe mọ tí ọ̀sẹ̀lẹ̀ ẹ kọ́kọ́ fi owó tèmi yẹn ẹ sì ní sùúrù pẹ̀lú rẹ náà mo ti tọwọ́ bọ̀ wíwá de mo ti tọwọ́ bọ̀ náà ó ti sú ọ̀pá sanwó ẹ sanwó fún mi ẹ kọ́kọ́ yanjú àwọn tẹ́ ẹ jẹ́ lówó oṣù mẹ́fà ẹ sẹ́tù gbogbo àwọn tẹ́ ẹ jẹ́ lówó oṣù mẹ́fà tẹ́ bá ti á yanjú wọn tán èmi sì máa ní sùúrù fún wọn. ẹ wá sanwó tèmi. Wọ́n ní Álvaro González lọ sọ bẹ́ẹ̀ o. Ó ní Ronaldo ló padà sọ fún wọn pé ẹ̀yẹn ju owó àwọn tẹ́ ẹ jẹ wọ́n lówó oṣù mẹ́fà. Kílẹ̀ wọ́n ní wọ́n máa jẹ́. Ikọ̀ yí ọ̀rẹ́ lè géètì. Ẹ̀yẹn tẹ́ ẹ jẹ lówó wọn ò ní fi ti dùnú gbá bọ́ọ̀lù. Yọ́ yọ́lẹ̀ tí ò báyìí tí ìyọ́lẹ̀ báyìí yọ́ padà yọ́lẹ̀. Ẹ̀yẹn ju owó wọn tẹ́ ẹ bá ti àyẹ̀ju owó wọn tán. Ẹ padà sórí owó tọ̀dọ̀ tèmi. Ó ní jẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí náà lọ́fàá o tí àwọn alákòóso ikọ̀ àná sì fi wò gbọ́dà. Torí tí Ronaldo bá ti ń bínú báyìí ara orókun ara òra di ẹni. Tọ́ba ilé dá sí bínú mọ́ wọn lọ́wọ́ ó ti dèṣù. Bó o sì fẹ́ rí bínú rẹ̀ tọ́lọ́ sọ fún wọn pé ẹ má rí pípọ́n ojú òun o. Lédè kúkúrú ni a bá sáré san gbogbo owó àwọn tí a jẹ owó oṣù mẹ́fà wọn sanwó kálukú. Ọwọ́ dàbí ìgbà téèyàn bá dá àjọ tó gba àjọ. Ó ní ìyàlẹ́nu tó bá ń yà wọ́n tó ń yà wọ́n lẹ́nu pé ń bo wọ́n ti rówó ti hàn san fáwọn. Ó ń torí kìí sa gbábọ́ọ̀lù kan kìí se méjì kìí se mẹ́ta kìí se mẹ́rin. Owó yìí sọ́wọ́ yìí wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni. Àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ pawó yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ pawó yìí ni. Ó ní ju gbogbo ẹ̀ lọ. Àwọn kùtì ẹ̀kú ti gbójú pé àwọn sá tiẹ̀ ti rówó gbà. Álvaro González lọ sọ bẹ́ẹ̀ o. Ó ń lára ìwà dáadáa tí Cristiano Ronaldo tó wù nígbà tí wọ́n jọ wà nínú ikọ̀ àná sùn nìyẹn. Ìyẹn tiẹ̀ ti kúrò mẹ́ta ó ti fẹ̀yìntì. Ó yá láti ibẹ̀ Cristiano Ronaldo. Ó ní nígbà bíléèrè nígbà odò léde Portugal. Ìgbà wo ló ṣeé ṣe kẹ́ fẹ̀yìntì torí ẹ lẹ́ẹ̀tì ṣe tán. Ó ní wẹ́ ìdìnẹ́ títí 10 years sá 10 years to this time. Làwọn oníròyìn bá bú ẹ̀rín òun náà bá bú ẹ̀rín wọ́n jọ bú ẹ̀rín kàkàkà 10 years ó ní ìbẹ́yìn ilẹ̀ ń béèrè pé gbà wo lòun ó fi bọ́ọ̀lẹ̀. Tágbára àwọn bá sì wà tẹ́mi òun ọ̀bọ tóun sì ń lè gbápá gbẹ́sẹ̀ tóun lè sáré tóun rí sá ìgbà tí òun ọ̀bá tó lè gbà mọ́ tóun rí para àwọn kọ́ òun ò sì wá mọ̀ gbà tí ó jẹ́ ó lè jẹ́ in the next 10 years to come. Ó ní ìdí tóun fi sọ fún ẹyin nù pé bóyá ẹ já mọ̀ wò ó títí 10 years sá. Ó ní ibi ọ̀rọ̀ dé dúró nù o ẹ má gbàgbé wípé olóhùn ti bá ààrẹ àjọ tó ń sọkárí bọ́ọ̀lù aláfẹ́sẹ̀gbá lórílẹ̀‐èdè portugal ìyẹn portuguese football federation òun ti bá sọ̀rọ̀ pọ̀ bákan náà olùkọ́ni tuntun george jesus eléyìí tó jẹ́ olùkọ́ni tuntun wọn ó ní wọ́n sì ti ń pé kóun kan mọ́ jẹun lọ́kọ̀ sáwẹ̀ pé àti pé o òun tún fẹ́ẹ́ ṣe nǹkan kan pé àwọn agbábọ́ọ̀lù tọ́jọ́ ọ̀dọ́ òun ọ̀fẹ́ fi wọ́n lẹ̀ bẹ́yẹn ó ní àwọn ẹ̀kọ́ kan tó yẹ wọ́n kọ́ lára àwọn gbogbo ẹ̀ ló ń rò papọ̀ wípé níwọ̀n bá àgbà tí olùkọ́ni sì ń fẹ́ràn àwọn ààrẹ àjọ tó ìkárí bọ́ọ̀lù aláfẹ́sẹ̀gbá lórílẹ̀‐èdè portugal ìyẹn pff àwọn náà sì ń fẹ́ràn àwọn kí ló wọ́n wàá kú òfun a jẹ́ pé ó sì ní nǹkan kan tí wọ́n ń jogún lára àwọn nìyẹn. Ẹja sáré lójú ọjà ká padà dé bá a bá dé mọlá yànnà náà madagascar nigeria bákan náà spain england ẹ má gbàgbé kai havertz gbogbo wa lájọ wò lánàá ó ti ní farapa irú farapa wo ló ní ẹja lójú ọjà ká dé ẹ kúrò kalẹ̀.
1: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún paraquat, diaquat àti atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀‐èdè Nàìjíríà? Bí kò bá dá yín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, diaquat àti atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ Crop Life Nigeria ló mú ìkéde pàtàkì yìí wá fún yín.
2: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon.

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Splash FM 105.5.
6: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Wọ́n ní big man ló máa ń lo ohun tó ń lò yẹn, wọ́n ti ń sọ lórí ẹ̀rọ ayélujára àgbà ni. Wọ́n ní big man ló ń lo àwọn nǹkan tó ń lò yẹn, ìyẹn ẹrù ńlá, ẹrù tó jowó ẹ̀ lọ. Nàìjíríà Madagascar tó bá di ní ìrọ̀lẹ́ yìí, kí ni káwọn èèyàn ń retí Nàìjíríà Madagascar?
7: Lápọ̀dọ̀ tèmi rò pé ọ̀rọ̀ tó lùkọ́ ní sọ, òun náà ni kókó, pé ká má fọwọ́ ẹ̀ mú pàápàá jùlọ
6: sí púṣùfà kankan mọ́.
7: Igun ibi táwa tiẹ̀ wà, igun tó léwu ni.
6: Ó léwu.
7: Ẹnìkan dundun ni ó jáde ń bẹ̀.
6: Tanzania
7: ti ní tíkẹ́ẹ̀tì. So náà àwa mẹ́ta tó kù.
6: Àwa mẹ́ta tó kù.
7: Ẹnìkan ní lọ.
6: Kò sí ń tọ́ kan ta. Àjọ wa mẹ́ta tó tọ́.
7: Tanzania ìbá àrúpò. Níbi tó wà yóò lọ host country ni. So ní group yòókù wọn lè máa mú méjì méjì bọ̀ lọ́dọ̀ tiwa Ẹyọ kan péré ni. So eléyìí tó túmọ̀ sí pé ọwọ́ rẹ kò sí nínú òdìdí. So táwa ń sọ̀rọ̀ nípa àǹfààní aláìlẹ́gbẹ́. Àǹfààní aláìlẹ́gbẹ́ ni wọ́n kọ́kọ́ fún wa pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ figagbága wa nílé, ká kọ́kọ́ mú àmì mẹ́ta, ká kọ́kọ́ fi hàn ṣẹ́wọ́. So ọ̀nà tí mẹ́ta bá fẹ́ gbà wá kò ṣe dandan kí goal máa jẹ́ pọ̀ rẹ́rẹ́rẹ́. 3 points pàtàkì jù ní figagbága àkọ́kọ́. Wọ́n ní gbàgbé ìgbà tá a pàdé Kenya wa àti Madagascar, àjìyà lọ́wọ́ wọn ni àmì ayò yìí méjì sódò ní 2019 ní Cameroon.
6: So wọ́n náà ti jìyà mẹ́ta sẹ́yìn
7: o. Wọ́n ti jìyà dáadáa mẹ́ta sẹ́yìn. Bọ̀ ìta àpàdé Kenya lè mí sọ̀rọ̀ pé wọ́n tá ọ̀mẹ̀ kan nínú márùn-ún. Àborí mẹ́ta, wọ́n borí ẹyọ kan. Bẹ́ẹ̀yọ kan tí wọ́n borí yẹn.
6: Bí fíìmù ló ṣe rí.
7: Ẹyọ kan tí wọ́n borí yẹn, iná ìlà pàdé Kenya. Ilé tó túmọ̀ sí pé wọ́n ní liver pọ́n wọn, àwọn náà àwọn dá láti lè kojú wa. Àwa ni káwá jẹ́ yí wọn pé ètò ìṣẹ̀lẹ̀ ń dúró nìyẹn, ó ṣèèsì ni. So lápọ̀dọ̀ tèmi orílẹ̀ Nàìjíríà pé pẹ̀lú olùkọ́ni tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí, kì í ṣe olùkọ́ni tí máa ń fi ojú rínà alátakò. So ilé tó túmọ̀ sí pé èmi rí wa gẹ́gẹ́ bíi pé gbogbo tí ìbá ti kó gbà nírọ̀lẹ́ tòní orílẹ̀ Nàìjíríà ò yàn yọ.
6: Fitọ́ sí mẹ́wàá ṣé kò ní yọ ọ́ lẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ wọkọ̀ kọlífáyà bí ò sì wá náà rè nígbẹ̀yìn gbẹ̀yìn ọ̀rọ̀ gbọ́dẹ̀ gbẹ̀yìn yọ ṣé kò lè ṣẹlẹ̀ pẹ̀lú ilé.
8: Tábàwò
6: onífarapa ni o.
8: Bẹ́ẹ̀ni tábàwò irú agbábọ́ọ̀lù bá ìfúndùn gan àwọn tí ò tó náà nínú ikọ̀ yìí wọn gbọ́dọ̀ kúrò nínú ikọ̀ yìí bá ká má míì sí wọn.
6: Ká má sọ̀rọ̀
8: so ká tó wá sọ yìí pé irú Victor Osimhen mo rò pé tán bá sọ pé atamátàsí àkọ́kọ́ ilé ìta ni nínú ikọ̀ ti Super Eagles nìyẹn. So kò sí bí wọ́n ṣe ní míì sẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ náà kò ọlọ́run ní járe tí Nàìjíríà bá pàdánù Victor Osimhen ò kí ń ṣe excuse
6: kankan
8: kò ń ṣe excuse kankan
6: against Madagascar.
8: Àwọn tó wà nílẹ̀ yìí náà wọ́n tó gbangba sùn lọ́yẹ̀ tán máa na irú Madagascar ní àmì ayò mẹ́fà márùn-ún mẹ́rin owó tó bẹ̀ ṣùgbọ́n fútbọ̀ ìgbà míì ojú téèyàn fi wò kọ́ni yóò bá wa. So 3 points yẹn ṣe kókó. Nǹkan tẹ̀mí kan fẹ́ sọ nípa àfigagbága ẹ ni pé bẹ̀rẹ̀ láti orí àwọn NFF. Ipa pé wọ́n tún lé ká, ó gbọ́dọ̀ máa hàn láti ìsin lọ. Wípé pé tún lé ká àti yarí pé ókè o, nǹkan ò ṣe yẹ kó lọ bó ṣe yẹ kó lọ la ṣe dá iná àjọ ìlú báyìí.
6: Ṣùgbọ́n báyìí ẹ̀ wọ̀ tí kò tí ì sí
8: ìgbìmọ̀ kankan.
6: Just only one person ló wà lẹ́nẹ́fẹ́ office báyìí, that is Dr. Ipeme.
8: Bẹ́ẹ̀ni.
6: Tó jẹ́ acting secretary general.
8: Bẹ́ẹ̀ni. Tẹ bá wo reason tí wọ́n ṣe túlé káàó náà ni pé gbogbo àwọn nǹkan tó yẹ kí pápá jùlọ ẹ̀kọ́ Super Eagles, èmi ni ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ò yẹ ká pàdánù táwọn pàdánù. Mo rò pé lára nǹkan tó wú ọ̀rọ̀ ilẹ̀ náà nìyẹn. Ṣùgbọ́n bá a ṣe ń sọ yí pé kò tí ì sí ìgbìmọ̀ kankan yìí, àwọn kan ṣáwà ní in charge. So ohun tẹ̀mí fẹ́ sọ ni pé a gbọ́dọ̀ máa rí ipa yẹn lọ báyìí. Task ni láti orí àjọ NFF tó fi dé rí àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan. Irú àwọn figagbága kan wà tó jẹ́ pé a nílò láti pàdánù mọ́.
6: When we are talking about one by one, I mean, one on one, agbábọ́ọ̀lù Nàìjíríà àti Madagascar,
8: ìrùpọ̀ yẹ ká ìrùpọ̀ wọn. Kò ṣe ní bá bá yànnà náà yẹn lọ jùjújù.
6: Wọ́n
8: kò wọ́n súnmọ́ra wọn. Ṣùgbọ́n team tó bá pè nǹkan ní team, ìyẹn lèèyàn lè sọ wípé okay. Ẹ̀dí àwọn
6: ṣùgbọ́n náà ojú ìfìdù àlọ́.
8: Ṣùgbọ́n náà ta bá ń sọ wípé team náà ta bá wo olùkọ́ni náà báyìí, ó ti lọ bí ọdún méjì. Báyìí nínú nǹkan ti Super Eagles. Tabá dẹ̀ wo àti máa ṣe bọ rẹ̀ pẹ̀lú ikọ̀ yìí mi rò wípé
6: ikọ̀ yìí improve
8: sí. Tabá wo àwọn ìfigagbága gan tá a pàdánù bóyá sọwọ́ orílẹ̀-èdè Portugal kankan tá a pàdánù recently mi rò pé ó wọ̀ sí. So lápọ̀ ọ̀dọ̀ ti tèmi, mi ò rí orílẹ̀-èdè Madagascar bí pé yẹ kí wọ́n ta ọ̀mì. Ni
6: bẹ́ẹ̀ni.
8: So ká tiẹ̀ wá sọ pé NFF túká náà pé kò tiẹ̀ wá sí nkankan ikọ̀ igan pẹ̀lú olùkọ́ni ó yẹ wọ́n lè yanjú Madagascar
6: yìí.
8: Ó yẹ kán dọ́nà rìn pẹ̀lú Madagascar
6: yìí. Wọ́n jẹ rárá, wọ́n jẹ tó mélòó.
8: Kò sí tó ní wọ́n mọ̀ jẹ́bẹ̀ àmì ayò méjì sódò.
6: Ó kéré
8: tán
6: tó bọ́yá kò sọjà
8: lé. Ká tiẹ̀ wá sọ pé sàún go.
6: Tí ò sọjà.
8: Tí ò sọjà ó yẹ wọ́n jẹ méjì. Bí nǹkan mi ò bá
6: síbẹ̀. Wàṣíù
9: Abdele Wàṣí.
6: Ká ní kò sọ́jà léni rárá.
9: Abdele Wàṣí.
6: Ẹ ò ti sọ bẹ́ẹ̀.
9: Bí ò bá sọ́jà lónìí rárá, tọ́lọ́run bá jẹ́ kọ́jọ́ òòyà láti abala àkọ́kọ́, kò yẹ kó mọ́tò mẹ́rin.
6: Tọ́jà bá tètè
9: yá. Kálá bá tètè rán jára.
6: Ká ní ọ̀sọ́jà rárá.
9: Tí ò bá sọ́jà rárá pé nǹkan fẹ́
6: tọ́jú bojú ọjọ́
9: jẹ́. Mẹ́ta ó pè lábalẹ̀ lẹ́ẹ̀kejì gan.
6: Coach Olúkòso ní sọ̀rọ̀ yẹn tó báyìí ti sọ confirm ni coach Olúkòso ọ̀yára iná. Olede Spain àti England.
9: Yóò le.
6: Friendly match ni.
9: Tába tẹ̀ ń sọ̀rọ̀ nípa ikọ̀ méjèèjì mérò pé tá máa sọ̀rọ̀ ìfigagbága ilé ìfigagbága aláìlẹ́gbẹ́ ni lójú tèmi fò torí pé táwọn sọ̀rọ̀ ránkì lọ́wọ́lọ́wọ́ báyìí sí England wà nípò kẹta nígbà tí Spain wà nípò àkọ́kọ́ lè tó túmọ̀ sí pé number one àti number three ẹ rí pé nǹkan tó sún mára wọn gidi ni. So lápọ̀rọ̀ tèmi o orílẹ̀-èdè Spain world champion ni nígbà tí orílẹ̀-èdè England jẹ́ top place finish ní inú ìdíje náà. So bọ̀ ìmẹ́rí iṣẹ́ tó pọ̀ lọ́dọ̀ orílẹ̀-èdè England torí pé ikọ̀ tí wọ́n fẹ́ bá gbá ìpínlẹ̀ kan ni wọ́n sẹ̀tọ̀ sọ̀rọ̀ gan ta ni pé àwọn ò lè control game bí orílẹ̀-èdè Spain ṣe mọ́ control nígbà tí Anthony Gordon náà tó ń tọ́ka sí nǹkan kan náà. So ilé tó túmọ̀ sí pé ikọ̀ tán fẹ́ bá gbá ẹ̀yìn tó olùkọ́ ni yẹn sọ ó ti mọ ikọ̀ táwọn fẹ́ bá gbá àwọn ọkọ̀ tán dẹ̀ fẹ́ bá gbá náà ti mọ irú ìsọwọ́ gbá bọ́ọ̀lù mọ́ tí ẹ̀ bá dẹ̀ fẹ́ máa bá ọ̀gá gbá bọ́ọ̀lù nípa tí máa gbá àfi kéèyàn change ìsọwọ́ gbá bọ́ọ̀lù tọ̀dọ̀ tiẹ̀.
6: Ọ̀gá ni
9: fún gbogbo ayé kìí ṣe fún England.
6: Bí a ṣe kúkú tó bó ṣe wá
9: world champion ni àbí àwọn akọ́là pé bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. So ọ̀gá náà jẹ́.
6: England
9: ló wà nílé ní Wembley. Bó ṣe wà nílé òun tẹ́mi rò pé ó ṣe é ṣe ni pé ṣé tó bá sọ̀rọ̀ pé olùkọ́ni Thomas Tuchel olùkọ́ni tó lè fi nǹkan ṣe ẹni tí bá ń gbá rústa tí wọ́n ń gbá náà ni. Àtàwáwò dáadáa ó ti ṣe rú ẹ̀ náà rí tàwáwò ní club side against Man City. So nígbà tó wà nù kọ Chelsea kò bá play possession football ó dẹ̀ play direct football tẹ̀ ó sì mú result jáde. So mérò pé direct football táwọn ń gbá yẹn náà ni kán still lórí kán dúró lé lórí pé n táwa máa ṣe lélẹ̀ kán náà ṣe nǹkan máa ṣe bọ̀ lápọ̀dọ̀ tèmi ìmírí England pé wọ́n ní nǹkan tán lè fi ṣe orílẹ̀-èdè Spain.
6: Kí ni kán retí
9: náà? Ìmírí England pé yóò yanyọ yóò borí bẹ́ẹ̀ ni.
6: Àwọn síkírù.
8: Lápọ̀dọ̀ tèmi lé ní mo rò pé orílẹ̀-èdè Spain tá a bá ń sọ ikọ̀ tó sẹ́tù jù lọ́wọ́ ti o ni nkankan to fe prove anybody fun anybody ninu ko mejeji yi orilede Spain even though throughout the world gan orilede Spain o ni nkankan ti won fe prove ju pe bi match ba se wa kan concentrate pelu e lo ile gesi awon ni won ni lo ise
6: gidi awon under pay
8: yo be awon no ni lo ise gidi wi pe ah ifi gagbage le baba n padanu ninu DJ ife eye agbaye ti o ba to wa lowo ele agbodo proof ara wa so mo ro pe ile gesi won lo ni ise se won de ni nkan ton le fi gbara won le lowo orilede Spain ye ta ba n so nipa isowo gba ball awon mejeji dandan ko ni kan gba ball ti aye a fi ma jaye kan gba oluko ni kan gba Pep Guardiola abi won gba won Wenger kan fi Guardiola assist isowo gba ball ile gesi won le yo kuro dadi eniyan won le yo kuro mo ro pe nkan ton need won ni o na ni winning mentality o ni won nilo egi se gbo eyan o le dabi eyan o kan le ma se be ni so lapo do ti temi ile gesi ni nkan ton le fi na orilede Spain ju ki won focus pe awon na fe ma gbe bo won fe gbe bo le a fe se gba fe sawo
6: nte ma se
8: nte ma se o ni ke se and then nkan ti mo kan tun wo ni pe asiko ti o luko ni soro yi mi ro pe iru asiko yi lo ye ko so to so
6: no ti so against Argentina ni
8: o ti so against Argentina
6: no so wo
8: lati gba yen
6: be o se le ma so be godon wa kin leyin
8: wi pe
6: lo agbe o ti lo agbe o ti ti an se
8: be o ti taste
6: e se re o
8: en to luko ni so to ni o
6: mi godon wa se so
8: o wa ba ke pe en to luko ni awon so ni o
6: ti won lose o Argentina
8: be ni
6: oni to mo suje so
8: o
6: DNA ti a ko le gba nte ni ba won gba ni mo fi gba nta fe gba okan yi wo ni
8: be ni
6: so o wa ni godon wa se mo le
8: ja mo se wo oro jade
6: o nta luko ni wi lo to bo se ri niyan o ka gbaju mo nta mo se kini ka re ti Spain
8: lapo do ti temi o se se ko ri le de Spain eh kon na o mo le eh barabara wi pe awon fe come back lati nu DJ ife ya agbaye
6: agbesan
8: o se se come on, pada balance. Oh, ti e lesson kankan ton fe gba lara orilede Spain. Spain o ko ba
9: Spain ko lo Spain ko lo
8: Spain ko lo ko ba.
6: E gbe a gbe a kan ra mo.
9: I'm the world champion.
6: E ja so re pin owo. Mo so fun yin. O ya papapa. James Mbeben Williams. 50,000 lati bere, a bo sori 100,000 naira. Latori 100,000 abo sori 150.
10: Hello. The person you are calling is on another call at the moment.
6: Bankoti. Bantun pe. Latori 150 abo sori 250. Atori 250 abo si half a million 500,000 naira. E bariba. From 50 to 100, 100 to 150. Yeah. Hello. Hello.
11: Hello da.
6: Hello e ka san oruko yin atarugo te wa.
11: Akinbala Tafik ni sọ̀rọ̀ láti Igbóọra.
6: Igbóọra, ìgbà wọlé tí ń pè káṣẹ.
11: Mo ti pẹ́rẹ́ mi fi ń tiẹ̀.
6: Ṣé ẹ ti jẹrí?
11: Wọ́n sọ ìka, mo ní jẹrí o.
6: Congratulations yín lẹ jẹ 50,000 naira lọ́sàn-án yìí, 50,000 naira. Wọ́n máa pè yín láìpẹ́ yín, wọ́n á bèrè àkáǹdìtèsì yín láti sanwó yín bẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ já lọ sórí 100K, 100,000 naira. 100,000 naira ta lo ma gba owo eleyi 070 lo bere 0812 lo pari re 100,000 naira oko na ti lowo kan hello
11: hello
6: hello e ka so
11: e ba so
6: ya oruko yin atarugo je wa isa
11: gani gbola ni lati ma sa
6: gani ugbola han
11: láti lásàrò ní ẹ̀yìn.
6: Ok, ìgbà wọlé tí ń pè káṣẹ.
11: Ah, ẹ̀mẹ́jì mi ti pè rẹ̀, mo pè rẹ̀ ní Jẹta.
6: Ṣé Jẹta gan lẹ bẹ̀rẹ̀ ni?
11: Jẹta gan gan náà mi bẹ̀. Ilẹ̀ pè rẹ̀ lánàá náà.
6: Ẹ tún pè rẹ̀ lánàá. Lónìí ńkọ́.
11: Bẹ́ẹ̀ni, mi pè rẹ̀ á lónìí.
6: Ìjẹta náà lẹ bẹ̀rẹ̀, ẹ sì tún pè rẹ̀ lánàá. Ẹnìmọ̀ pa máa sọ pé gbogbo tíkẹ́ẹ̀tì látọjọ́ Monday tí ó fi di Friday ló máa wà eligible. Mélòó lẹ plé njẹta? Ẹyọ kankan náà lẹ́yìn ara ń plé ti yín ẹsẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ ni àbẹ́ ti ń gbọ́ tipẹ́. Kí ló wá dé tó gbé ẹsẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ njẹta ni?
11: Kòtò kọ́kọ́ mi bá jẹ̀dá
6: ni. Ẹni? Okay, but before you say I did learn, you know, Rama Ben was very, very. Oh, congratulations, Mr. Gani. Eje 100,000 naira lost one. Alhamdulillah. Congratulations. Wọn ma pe yin laipe n wo bere candidates yin lati send owo yin sibe. Bo se je nu. Eje lo sori 150,000 naira, 150,000. 150k. 150k. 150k. 150k.
12: So blue customer you're calling is on another call.
6: Wala. Another call ke. Ba n tun pe.
12: So blue customer you're calling is on another call.
6: Ko so ara. Ni suru fun. Ja lo se 250. A wa pada wa sori ti e. So possible ko wa lori call kan. Ta ba wa pada deun a ni gbo nana o. Ta ba tun lo pe ti tun lo nso pe kini kan wa another call kan. A delete e ni 250,000 naira. 081 1012. Hello. Hello. Hello. Epo Epo mbe pata pata. Ah. Kilo de. Ha. O sell a one Friday. Day. I sale. You know, I hear you worry. Ah. Ah. I delete you.
13: Hello.
6: E kuro mbi ariwo wa se.
13: Mo ti kuro mbi ariwo wa.
6: Ariwo yi ti poju se ka court e.
13: Yes sir.
6: Se ka court e.
13: E ma court e sir.
6: A court e o. For the last time, te ba kuro mbi a court e.
13: Mo ti kuro mbi.
6: Court e.
13: Mo ti kuro mbi.
6: Oh yeah, I tun draw here see. Boya Ghana ni ntan so ni. Ah, gbon ten we e ma disturb awon to wa nle, e ku nbe. Pe le kan si. O yo le gbo. Pe le kan si. Tore mi o ma dandan, nigba ti e gbe de eyan ma bi speaker.
13: Hello sir.
6: Se won so yin ma bi speaker yen ni.
13: Mo ti kuro nbe.
6: Ah, gbon ten wi dada. E ku nbe pa. E jade ku nu. Se nu wa lu ni.
13: Mo ti kuro nbe patapata, mo ti kuro
6: nbe. An gbo a tun gborin.
13: Network ni e. Mo ti kuro nbe sir, mo gbo yin.
6: Oruko yin.
13: Oruko de video ni Kaberu.
6: Lati bo.
13: Apada Ambare.
6: To igba le tin play cash e.
13: Ah, o ti pe sa o.
6: Se ti jeri.
13: Mo ni je 25,000 ri.
6: Ada ko buru. 250,000 naira le je losan yi. Congratulations.
13: Olorun seun.
6: Won pe yin.
13: Yes,
6: ba n gbe ku o nbe jare ariwo n ti po bowo kan semi laanu ni o ma se pe n ti o je ri owo yen de po ta pada sori 150 yen pada pada sori 150 yen pada pada sori re pada boya hello
14: hello
6: e ga san oruko yen ta dubo te wa isa
14: ah Emi kami ni Emi Sela Oju Adetayo.
6: Igba o le tin play cash e.
14: Ah, ati gba te ti
6: je. Se ti jeri.
14: Mi jeri sa.
6: Congratulations yin le je 150,000 naira losan yin, 150k. Won ma pe yin. Bo se je nu, ja pa gbe ede sori 500,000 naira. Global Grace ti de. O ti de. 070 leleyi. 070 leleyi 1335 lo pari e 1335 500k egbe o hello e ka san sir
14: e ka san
6: oruko yin atadugbo te wa isa
14: ola funi le soro
6: latadugbo wo sir
14: soka
6: so kan le bada igba le tin play cash e san
14: top fly
6: igba wo le tin play cash e igba wo le tin play cash e
14: o ti pe o ti
6: pe se ti jeri
14: mo ti je le kan ri 2000 naira
6: oda congratulations eyin le je half a million losan 500,000 naira Yes. 500,000.
11: Oh, let it be. It is that.
6: Any kilo de? Kilo lo de?
11: Abi, Davi ne kama win?
6: Any kini?
11: Oh, let it be.
6: Oh, let it be. Oti de. 500K. 500,000. One mark, but you like buy one inviting you. But say jamo. Hey jamo lo. Photo say Global Grace. Your guy ro in si ala. Akpa de lo jo Monday nkani. Titi gba e. Eku kale.

0: awon eyan to ba tin gba baun to ba tin dun lo ni fere to ndun lo ni fere
1: be ni
0: won ti ma wi pe gbanko gbi iroyin o na lati mu wa se ti gbo yin o
1: be ni
0: won ti ma wi pe ko so meji to fe gbo awon sele kan eleyi to ti kasi ara
1: be ni
0: awon sele kan eleyi to se be to kani laya awon sele kan eleyi to gbanko to re gbi o na la won se tan lati gbo un se wa ri awon ro ita so nipa re yi
1: yes o
0: ah ke se ja won laya o
1: ke se ja won laya
0: ah fe fi ja laya bo ti wuwo ma
1: ikilo ni
0: ah fe ke kan gbo ke mo wi pe isele isele looto gbogbo awon bi teyin na bawo wi pe o ye ke se atunse si boye ti rin lona ti oto e ti n gbe awon igbese kan
1: eleyi
0: to le mu ki ofin ile de wa nigeria ko wa koroju si yin e le tete pe ra yin pada nbe pe eleyi oda be ba ti wa n gbo awon oroyin kele to je wi pe o gba ko ore
1: bi
0: e wa ri awon sele to sele nbe
1: bi
0: ka ma fi yajo mo kekeke bi ka ma se ko to ko tona pe lo mo obirin
1: o buru ju
0: be na ba ti fe mo rin lawon bebe re
1: e tete pe ra yin wa le
0: tete mo pe ra yin pada pe o
1: esuleleyi mo gba laye
0: in ti awon oroyin gba nko gbi wa funu o ta fi n se be eja yin laja tan ni ikan ni omo luabi splash 105.5 iyan ni ile fufu bala o fele le nilu ti badan ni awa dupe fo olorun to fun wa ni anfani alailegbe o
1: alhamdulillah
0: lati pade eyin ti wa loni jima ojo eti friday e ti lo jima eti de e ti gbadura so olorun oba adura wo je itewogba lase lowo eledumare gbogbo eyin te ti wa pada si shop yin abe yin wa n shop e lanfani ati lo jima e ko tin to buruju be ba tewo so olorun lori eto yin na ba tin ka si leti ta wa tari adura bode o ki olorun dakunjo ibukun re anu re ore re ayo re o na ni ko fi ma ba wa gbe o se wa ri awon oro kan le to je pe gba nkan gbe ni ma ba de eleyi ti ma mu ni tomi loju tere gbere ti ma mu ni ka wole ri fese
1: jele
0: oba to ni we ko da un ko jo o awa o fe
1: eyi
0: o fe awon o fe o di gborere
1: o di
0: koku danu awo mari lase lowo eledumare awon akori eleyi ti iroyan ba gberu be lati koko bere
1: be ni
0: ogba bo ba doju ogbagadi gan e ma ni anfani to porepete lati mo fe ti yin ko yawo iroyin loro ba lejo na
1: semetemi
0: yes ke iya adini yin na ni o aminat adetun badmos on loruko timi mo tan aye eleyi to se be nko mama o se dada
1: to emi na ki wa mo ni e kaabo si iroyin gbanko gbe temilade aloko ohun lemi nje o e mo ba wa kalo
0: o de a to ba ni pe e ja bere si ni mu awon akori eleyi ti iroyin ohun to gberu o
1: e o
0: o ge fila
1: e we gele
0: o we gele
1: o ro so
0: awo bere si ni eye ile lori re bayi o ko to di wi pe a wa lo ri mu kitipo re gan iyen bi akoko re ba ti to ni o won ni awon ajo eleyi to gbogun ti lilo ton ti gbigbe egbogi oloro e ta mo se ajo ti ndlea o na ni ani won ti lo re tu won kan bi won ti gbe ndaran ro awon wo ni
1: awon
0: na mo ile de wa nigeria kan atawon mo ile de mexico won wa ko ra won jo won fi ranse si ra won o ngbe won gba egbogi oloro eleyi te ti fofide lo ile de wa nigeria pe kegun re omo tun se mo bo gan lakara won se tu epo gbanko gbi mo ni e gbo lọsàn tó ní.
1: tó àkórí ìròyìn eléyìí òun náà ló gbé mi lọ sí ìpínlẹ̀ jigawa o kẹlẹ́dùmarè kó máa ṣọ́ wa ni
0: o
1: wọ́n ní àwọn obìnrin mẹ́rin kan náà ni wọ́n mọ̀ bómi lọ lásìkò tí ọkọ̀ orí omi wọn tó yí dandé lórí omi ibo níbo ló ti wáyé gangan àmọ́ ìpínlẹ̀ jigawa ni o lágbègbè ibo bó ló ṣe wáyé obìnrin mẹ́rin ni wọ́n pè wọ́n wọn ni ọkọ orí omi wọn oyí dandé wọn momi yóò wọn bomi lọ
0: ìwé
1: ìròyìn the punch ló gbé ẹkúnrẹrẹ ìròyìn náà.
0: kò sí ní tó burú jù bẹ́ẹ̀ náà bá kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe lé ewé lágbo agbami o
1: kò
0: sí ní tó burú jù níbẹ̀
1: ọlọmọ sọyàn ni o
0: omi
1: ojú omi lọ ni o.
0: sinmi púùlù yàtọ̀ sí alágbàdo omi òkun ó yàtọ̀ sí tọ́sà
1: ó yàtọ̀
0: ọlọ́run ó ṣàánú wa
1: yàtọ̀ sódò abúlé wa o
0: yàtọ̀ sódò
1: ọ̀sìn
0: o yàtọ̀ sódò ọ̀sùn o lágbà ọ̀pọ̀ ó dáa tó bá níbẹ̀ ẹja lọ sínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní wọn ni arákùnrin kan ẹni ogún ọdún ó mọ̀ ti dágbére fáyé pé ó dìgbò ṣe o nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé àwọn ọ̀dọ́ wọn ṣe bẹ́ẹ̀ dojú oró kọra wọn wọn bára wọn falà káàdí yẹn ní agbègbè kan eléyìí ti bẹ ní ìpínlẹ̀ jigawa ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ ibo ló ṣe wáyé gan gbáńkọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́mọ̀ ni ẹ gbọ́ bakoko re ba ti to ni
1: iroyin eleyi ipinle oyo wa nbi na lo ti wayo nibi ti odomokunrin kan omo odun 17 ti won ti he lapa o ti won fura gege bi afurasi won ni owo ba lori esun wipe o seun ko to pelu omo kekere kan omo lenje lenje kan odun melo lo omo ohun gan bo lo se je si omokunrin ye ipinle oyo wa nbi ni sele yi ti wayo iwe iroyin the punch ohun na lo si gbe ekunrere
0: o da to ba bẹ jawe ìwé ìròyìn punch eléyìí ti ń bẹ lórí tábìlì wa fún tòní wọn ní iléeṣẹ ọlọpàá eléyìí ti ń bẹ lórílẹèdè wa nàìjíríà náà ni àmọ ti náwó gá àwọn mẹta kan ǹjẹ bò ní tiwọn wọn níbẹ láàbì ni àwọn mẹtẹẹta yìí jìbìtì owó ni àmọ lu jìbìtì owó ọhún òun náà ló tó 100,000 kan owó olè òkèrè dọlà sísè $100,000 òun náà ni ẹ ṣe kálùkà sọ rẹ bó o lọ́wọ́ palaba àwọn ṣe wá ṣẹ́gi àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá jẹ́ àfúrásí lórí ọ̀rọ̀ owó yìí kí ni tí ń tà kí ni tí ń rà kí ni tí ń ṣe tí ń fi gbé ẹni ẹlẹ́ni ní àkàbọ̀ owó ẹ̀yìn ọmọ gba lásán tòní o bákòókò rẹ̀ bá ti tòní o.
1: bákan náà ní ìpínlẹ̀ bauchi wọn ní ọwọ́ ba àwọn méjì kan wọn ní wọn fura sí wọn ò pé wọn lọwọ nínú ṣíṣekú pa ọmọ tó ọmọ kékeré jòjò lókan wọn tún fi ẹsùn òǹfò lókè wọn tún fi kan èèyàn kan òǹfò lókè ó ti yé gbogbo wa
0: bẹẹ
1: wọn ní àwọn méjì òun náà lọwọ ti bàbá yìí o kí ni iṣẹ ohun tí wọn ṣe bó ni wọn ṣe lọwọ nínú ṣíṣekú pa ọmọ kékeré jòjò lóye nígbà tásìkò bá tó ẹ gbọ́ nínú ìròyìn gbàǹkọ̀gbì.
0: àdúrà láàmú ọmọ gbà lórílẹ̀‐èdè wa nàìjíríà kó bá tó ni wá
1: kó
0: bá ni dá sí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè wa nàìjíríà ni o ṣe wá rí àwọn ẹ̀kọ̀ọ̀kan eléyìí tí wọ́n pera wọn ní bàdìbàdì báńdíìtì eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ dojú oró ọkọ̀ ara ẹni kò mọ̀ sí nǹkan tó burú bó ba tó ni wá bá jí lónìí tó sì ní gbogbo yín pátápátá tẹ́ ẹ fira yín pé ikọ̀ agbésùmọ̀mí gbogbo yín pátápátá tẹ́ ẹ fira yín pé ikọ̀ akọ̀nọ́nà tó ní agbára óyá ẹ dé ní àná lórílẹ̀‐èdè wa nàìjíríà kékeré báyìí ni fọlọ́run láti ṣe ẹ jẹ́ tún wá lọ rèé wo wàhálà burúkú kan eléyìí tí àwọn ikọ̀ báńdíìtì tún dálẹ̀ o ìyẹn ní ìpínlẹ̀ plateau kí ni tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n ní àwọn èèyàn méjì kan léyìí tó jẹ́ pé ikọ̀ elétò ààbò fìjìláńtẹ́ ni wọ́n àwọn ń dúró kí ètò ààbò lè dúró lákàkà ọ̀dọ́ tiwọn ní abúlé kan eléyìí tí wọ́n pè ní abúlé yelwa èyí ti ń bẹ níjọba àbílẹ̀ barakiladi wọ́n ní àwọn karaba ní ẹ̀dá yìí sì kọlù wọn wọ́n sì gbẹ̀mí lẹ́nu méjì nínú wọn bó o níṣẹ̀lẹ̀ ohun gan ṣe wá wáyé àwọn oṣojú mi kò rò ó kí ni gbólóhùn tó bòde lẹ́nu wọn gbáǹkọ̀gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ lọ́sàn-án tòní.
1: tó bákan náà ìròyìn eléyìí náà ló ń sọ pé ní ìpínlẹ̀ plateau wọ́n ní wọ́n máa ṣekú pa darandaran kan o wọ́n ní kódà àwọn ẹran àwọn màálùú eléyìí tó tóbi 142 òun náà ni wọ́n tún fi ẹ̀mí wọn ṣòfò bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ plateau òun náà nìṣẹ̀lẹ̀ eléyìí náà ti wáyé o wọ́n ní darandaran kan tó jẹ́ ìyá fúlàní náà ni wọ́n rán lọ sí ọ̀run ọ̀sán gangan ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ó dé ẹjẹ́ lọ tààràtàrà sínú ìwé ìròyìn daily post eléyìí tó tún jáde fún tòní o wọ́n ní arákùnrin kan eléyìí tó jẹ́ pé ọlọ́kadà ni ọkọ̀ akóyọyọ mọ̀ tí lọ rèé kọlù ó sì gbẹ̀mí lẹ́nu rẹ o nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ èkó ní bọ́gán níṣẹ̀lẹ̀ ohun ti wáyé nípínlẹ̀ èkó bó o ló ṣe wáyé gan gbáǹkọ̀gbì tó mọ̀ lágbára ni ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
1: wọ́n ní látara rògbòdìyàn kan tó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ àjọ ààbò ara ẹni láàbò ìlú tá a mọ̀ sí civil defence ni o àti àwọn ọlọ́jà ní ọjà kan ní ìpínlẹ̀ plateau o wọ́n ní wọ́n ti rán èèyàn kan lọ sí ọ̀run ọ̀sán gangan o lásìkò tí wàhálà ọ̀hún tó ń wáyé kí ló lè fa ìjà kí ló lè fa lọ́bọ̀lọ́bọ̀ láàrin ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ọlọ́jà lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí tó jẹ́ pé àjọ nílò ìfọwọ́sowọ́pọ̀ ara wa ni gbáǹkọ̀gbì ìròyìn ni o ẹ sì gbọ́ ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó dẹ ẹkún omi mọ̀ ṣọṣẹ́ o omi tí ò lápá omi tí ò lẹ́sẹ̀ e omi mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ wọ́ dúkìá lọ o omi ṣe bẹ́ẹ̀ ó boko jẹ́ ní àwọn agbègbè kan eléyìí ti bẹ ní ìpínlẹ̀ ẹ̀bọ̀nyì bó o níṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gan ṣe wáyé gbáǹkọ̀gbì tó gbomi lójú ẹni ni ẹ gbọ́ o lọ́sàn-án tòní.
1: wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan àti ìṣekúpani kan tó wáyé ní ọdún 2023 ní ìpínlẹ̀ anambra wọ́n níṣẹ́ ẹ mọ̀ wípé àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí náà ni wọ́n ti ń tọpinpin wọn láti gbà òun o wọ́n ní èèyàn kan eléyìí tí wọ́n wá fura sí wípé lọ́wọ́ ń bẹ̀ láti ọdún 2023 wọ́n ní ọwọ́ ti bá báyìí o ní ìpínlẹ̀ anambra ni ọwọ́ bá ẹni tí wọ́n fura sí nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àti ìjínigbé kan tó wáyé ní ìpínlẹ̀ anambra ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún.
0: àwọn àjọ eléyìí tó gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí èyí tá a mọ̀ sí the economic and financial crime commission
1: EFCC
0: wọ́n ní lánàá tẹ̀mìtẹ̀mì àwọn géńdé ọlọ́run mẹ́ta yẹn bá gba wọn pàkọ́ ó di ilé ẹjọ́ kẹlẹ́ tí ń jókòó níkẹjà nílùú èkó ǹjẹ́ bó ni tàwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jẹ́ wọ́n níbẹ̀ lábí ni bẹ́ẹ̀ tí wò wọ́n èyí tí ẹ wò kánná ń bó bí kọ́ńdọ́ńgò inú dẹ́ngẹ̀ yìí bẹ́ẹ̀ báyìí ráyè dọ́dọ̀ wọn wọ́n fà yín lórí wọ́n fọ̀dà kún wọ́n gbàtọ̀wọ́ yín lẹ̀ kárùkà

0: tọmọ ti alátakùkù kan pa ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ó ràn lọ sí ọ̀run ọ̀sán gangan ni o. Agbègbè wo ni ìṣẹ̀lẹ̀ lè ti wáyé bó ló ṣe wáyé gangan. Wọ́n ní ọkọ̀ ńlá àjàgbé ọlọ́kọ̀ ejò náà ló tẹ ọkùnrin náà pa o tó jẹ́ wípé awa kòkò ni ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Mọ̀ṣẹ́ ó dáa tó bá níbẹ̀ wájá tún lọ sí agbègbè Badagry ńbẹ̀ ìpínlẹ̀ Èkó òun náà lọ́wà o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá òun náà ní àmọ̀ ti mú àgádágbodo ńlá ó di wọ̀ nílé iṣẹ́ kan eléyìí tí ẹni wọ́n ń pọn omi mímu wáìnì. Wọ́n ní ṣùgbọ́n omi mímu wáìnì tí wọ́n ń pọn yìí ayédèrú gbáà náà lọ bá dé. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pọn mímu nílẹ̀ yìí ẹ ṣàánú
0: ẹ
1: níbẹ̀rù ọlọ́run
0: ẹ
1: má gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tán nítorí pé ẹ̀ ń wá owó bìrìbìrì ẹ̀ ń wówó òjijì ẹ̀rọ tọlọ́mọ gbogbo tẹ́ ẹ bá ń ṣe o. Bó o gan ni ẹ ṣe ká wọn ìyẹn ní Badagry níbi tí wọn ti ń láǹfààní àti ṣe omi wáìnì tó jẹ́ pé ayédèrú ló bá dé ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní o gbáǹkan gbèròyìn gbà ni ṣe.
2: Your Nescafe is not just a drink, it's your

0: kọ́ lọ́n kó ṣàánú wa ni.
1: Ẹ̀wọ̀
0: ẹjẹ́ ò mọ̀ ká gbáǹkan gbìn lọ́n ti wá jàre torí pé iṣẹ́ tá a yàn láàyò lélẹ́yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kọba tó ni wá kó ṣàánú wa kọ́ mọ̀jà kó ọwọ́ lọ́wọ́ ni o. Wọ́n ní àwọn àjọ eléyìí tó ń gbógun ti lílo tó ti gbígbé egbògi olóró. Èyí tá a mọ̀ sí àjọ ti NDLEA. Òun náà ni ẹ mọ̀ ti náwó gán àwọn kàràǹbà ní ẹ̀dá kan ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà méjì àti ọmọ ilẹ̀ Mexico kan wọn dín mẹ́ta. Ǹjẹ́ bò ni tiwọn wọ́n níbẹ̀ láàbí ni o. Wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọ́n ṣe ń gbé tí wọ́n fi ń ṣọwọ́. Òun náà ni wọ́n gbà á tí wọ́n ń gbé wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀nà wo ni wọ́n gbà ṣe kinní ọ̀hún, kíni wọ́n gbé, kíni tí wọ́n gbà, kíni tí wọ́n gbé wọ orílẹ̀-èdè wa Nàìjíríà? Wọ́n ní ẹ ṣeun. Àwọn èròjà kan eléyìí tó jẹ́ pé kò sí ń tá a lè fi wí o ju egbògi olóró lọ. Òun náà ni wọ́n ń kó wọlé yìí, léyìí tó sì jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà kó wọlé, wọ́n ti ní yàrá àyẹ̀wò kan eléyìí tó jẹ́ pé ń bẹ nílẹ̀ yìí o, ibẹ̀ gan ni wọ́n gbà kó kinní ọ̀hún wọlé sí. Wọ́n níbẹ̀ bá fẹ́ mọ̀, ọwọ́ pálábá wọn ó mọ̀ ségi o. Ìyẹn ní agbègbè kan eléyìí tó pè ní Ezeama, èyí ti ń bẹ, ìyẹn ní Obiegu, níjọba àbílẹ̀ ti Obiegu nípínlẹ̀ Enugu lọ́hùn-ún. Àwọn méjì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, òun náà láti Chukwu Obumene Christopher, ẹni tí ẹ tún ní ó ní ìlẹ́jì gẹ́gẹ́ tí a mọ̀ pé o, ǹjẹ́ kí ni ìnagijẹ náà? Brown ni, ẹni ọdún márùndínní àádọ́ta 45 years old man, àti ẹnì kejì rẹ̀ eléyìí tí ẹ porúkọ tiẹ̀ ní Chukwu Monday. Wọ́n ló tún ní ìnagijẹ kan tí a mọ̀ pé o, ǹjẹ́ kí ni ìnagijẹ ọ̀hún? Ni George ni, ẹni ọdún mélòó wá lòun? Wọ́n ní ẹni ọgọ́ta ọ̀sundún 60 years òun lòun ṣe. Bóò ni ẹ ti wá ràn méjèèjì mú? Wọ́n ní ẹ ṣeun o. Ọ̀rọ̀ wọn ti ń dé tìgbọ̀ iléeṣẹ́ eléyìí tó gbógun ti lílo tó ti gbígbé egbògi olóró pé à yàrá àyẹ̀wò tẹ ń wò tí ń rí yìí wọ́n fi bojú ni. Yàrá àyẹ̀wò gan òun náà ní fún wọn ní àǹfààní láti mọ gbé egbògi olóró wọlé ìrìnsò orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní kẹ̀sìn mọ wá wò ó, wọ́n ti mú ẹ̀sùn wọn wá sí etígbọ̀ tàwọn, ìyẹn ní àjọ ti NDLEA. Ó ti ń tó bí oṣù bíi díẹ̀ sẹ́yìn. Wọ́n lẹ́yìn tí àwọn tó gbọ́rọ̀ nípa wọn, wọ́n bá gbéra pa gbé mọ́jà fojú lásán wò wọ́n lóòótọ́ o. Ẹja lọ rèé yẹ̀ wọ́n wò ká mọ kí ni ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn gan. Wọ́n nígbà tí wọ́n ó dí àkàtà wọn báyìí, ìrẹ́kọ̀ yìí tèmítẹ́mí. Wọ́n bá wọn ń bẹ̀ ni o. Léyìí tẹ ni àwọn kẹ́míkà oró kan, eléyìí tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá láǹfààní àti fi sórí ahọ́n tàbó wá láǹfààní àti yìn sọ́nà ọ̀fun tọ́ o lè dákú lọ́rọ̀ gbọ̀ndàn. Kọ́ mọ tó bí wákàtí bí ogún bí ọgbọ̀n kó tó dìde lẹ̀, kọ́ mọ lọ bí ọjọ́ mẹ́rin márùn-ún kó tó dìde lẹ̀. Àgàgà bó báyìí lọ́rọ̀ yí sínú kọ́tà ni o. Wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ pé ṣe ẹ wá rí àwọn méjèèjì kọ́ nìkan ni ẹ ń dáṣẹ́ ọ̀hún ṣe. Ọmọ orílẹ̀-èdè Mexico kan ń bẹ léyìí tí ẹ porúkọ tiẹ̀ ní Rodriguez Villanueva, léyìí tí ẹ ní ohun tiẹ̀ ọ̀dọ́ rẹ̀ lọ ní Mexico. Ibẹ̀ gangan lójú ọjà, ibẹ̀ gangan ni ẹ ti ń kó kinní ọ̀hún kẹ̀tíkẹ̀tí tí ẹ sì ń kó wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ṣe rí àti Christopher ni àti Monday ni wọ́n ti kó wọn lọ o. Ìrìn sílé ẹjọ́ gíga kan eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ léyìí tí onídàájọ́ Mabel Taye Segun Bello tó ń ṣe ìdájọ́ ń bẹ̀. Wọ́n ní ṣe rí àwọn méjèèjì wọ́n ti kó wọn lọ sílé ẹjọ́. Ẹ̀sùn márùn-ún ni ẹ̀sìn wọ́lẹ̀ sí orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀sùn àkọ́kọ́ wọ́n lẹ̀dí àpò pọ̀ ni o. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì àwọn ni wọ́n ṣètò bí egbògi olóró ọ̀hún ṣe ń wọlé sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé owó burúkú burúkú tí ẹ rí ń bẹ, owó ọ̀hún ni wọ́n fi ń fàyàwọ́ tí wọ́n fi ń fẹ̀yìn gbé egbògi olóró wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní kódà wọ́n tún lọ rèé ní àwọn èròjà kẹ́míkà kan lọ́wọ́ lọ́nà tí ò bófin mu. Ìwé ìròyìn Guardian ló gbé lónìí, gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Jigawa o, wọ́n ní pé àwọn èrò mẹ́jọ òun náà ni wọ́n wà nínú ọkọ̀ orí omi o. Eléyìí tó ń lọ sí ọjà kan o, ó tó di wípé ọkọ̀ orí omi ọ̀hún ó yí dọ̀ndé ní odò kan tí wọ́n ń pè ní Dùdúrò ní ìjọba ìbílẹ̀ Dùsè ní ìpínlẹ̀ Jigawa. Gẹ́gẹ́ bí ẹni tí ṣe agbẹnusọ fún àjọ ààbò ara ẹni làbòlú ní ìpínlẹ̀ Jigawa ASC Badrudeen Tijani, òun náà ló sọ̀rọ̀ òun ní ẹ̀kúnrẹ́rẹ́ o, wípé ìjàm̀bá yìí ìṣẹ̀lẹ̀ abanilọ́kànjẹ́ ọ̀hún náà ló wáyé o lórí odò Dùdúrò yìí. Eléyìí tó jẹ́ wípé kò ju bíi kìlómítà mẹ́ta lọ sí abúlé kan tí wọ́n ń pè ní Kwadige tó jẹ́ pé òun náà wà ní ìjọba ìbílẹ̀ Dùsè yìí. Tijani ó sọ̀rọ̀ síwájú, ó ní wípé ọkọ̀ orí omi ọ̀hún ló kó èrò mẹ́jọ láti abúlé Kwadige. eléyìí tí wọ́n sì ń lọ sí ọjà kan tá a mọ̀ sí chai chai sabuwa ní ìpínlẹ̀ jigawa náà ni o
0: kó
1: tó di wípé oyi dọ̀ǹde wọ́n ló ń gbìyànjú láti la orí omi ọ̀hún kọjá kí wọ́n sì bọ́ kọ́sọ́ síbi ọjà eléyìí tí wọ́n ń lọ náà sì ni ọkọ̀ orí omi náà ló dojú délẹ̀ o tí àwọn èrò mẹ́rin tí wọ́n jẹ́ obìnrin nínú àwọn èrò mẹ́jọ tó wà lórí ọkọ̀ ọ̀hún tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn ọkùnrin yìí tún sọ̀rọ̀ síwájú wípé lára àwọn ìwádìí kan eléyìí tí wọ́n ṣe ṣáájú pé kí ló lè fà á kì í ṣe wípé ọkọ̀ orí omi náà ó kérú àkúnjù tàbí bóyá ọkọ̀ orí omi ọ̀hún náà ló yọnu tàbó yọwọ́ lásìkò tí wọ́n ń lọ lọ́wọ́ wọ́n ní wípé ìjì alágbára kan afẹ́fẹ́ eléyìí tó fẹ́ bẹ́ẹ̀ sì ni ṣùgbọ́n ní pé ìránṣẹ́ kéèdì kan lọ́wọ́ ni àṣìlé ní káfẹ́fẹ́ ọmọ fẹ́ o wọ́n ní ṣùgbọ́n o eléyìí ní agbára gidi gan ìjì ló jẹ́ o tó fi jẹ́ wípé ọkọ̀ orí omi ọ̀hún oyi dọ̀ǹde ó ní mẹ́rin nínú àwọn èrò orí ọkọ̀ náà bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé obìnrin ni gbogbo wọn obìnrin ni gbogbo àwọn èrò tó wà nínú ọkọ̀ náà wọ́n ní wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí wọ́n sì dóòlà àwọn mẹ́rin eléyìí tó kù olúwẹ̀rí ó mú mẹ́rin lọ ó jọ̀wọ́ mẹ́rin kó là ń lẹ́dùmarè kó ṣàánú wa ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó dá aṣá máa kàwàsákì ọ̀nà kẹ́sító level lórí ìròyìn gbáǹkọ́ gbè ìyẹn fún tọ̀sán tòní o alfred kọ̀gbọ́n táwínú kò sí wàhálà ẹja máa lọ́ọ́ díà wọ́n ní arákùnrin kan ẹni ogún ọdún eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní umar abdullahi òun náà ló mọ̀ ti pàdánù ẹ̀mí rẹ̀ o nínú ìjà àjàkú akátá kan eléyìí tó wáyé láàrin àwọn ọ̀dọ́ kan èyí tí ń gbé ní abúlé rahamanu eléyìí ti ń bẹ ní agbègbè ti àwùjára lọ́hùn-ún níjọba àbílẹ̀ jàhún nípínlẹ̀ jigawa ni o badrudeen tijani ẹni tí í ṣe agbẹnusọ ìní fún iléeṣẹ́ abẹ́ni ààbò òlú eléyìí ti ń bẹ nípínlẹ̀ jigawa ló mọ̀ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde fún àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí ọ́fíìsì làwọn wá o náà bá gbọ́ táwọn èèyàn yíya dé àwọn ọ̀dọ́ ni o léyìí tí wọ́n ń pariwo bí ẹ mọ́ bọ o ìjà ti bẹ́ẹ̀lẹ̀ níbùdó àwọn Fulani eléyìí ti ń bẹ lábúlé rahmanu ìjà àjàkú àtikátábó wọn ní bẹ́ẹ̀ ni o pápápá nígbà táwọn ó fi débẹ̀ báyìí òkú umar abdullahi òun náà ni àwọn bá nínú àgbàrá ẹ̀jẹ̀ nílẹ̀ ilẹ̀ ń bẹ̀ ó dáa bó ló ṣe wá ṣẹlẹ̀ gan wọn ní ẹṣẹ̀ bẹ́ẹ̀ lábí ni o kì í ṣe umar abdullahi nìkan òun náà ló dágbére fáyè wọn ní arákùnrin kan eléyìí tó jẹ́ pé ẹni ọdún mọ́kàndínlógún súlẹ̀ àdàmú ló kọ tiẹ̀ ń jẹ́ wọn níṣẹ́ rí súlẹ̀ àdàmú ń tiẹ̀ ó fara ṣeṣe o nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó wáyé lágbègbè wọn wọn nígbà tí ẹkún àwọn méjèèjì ó di kọ̀lúkọ̀lú ilé ìwòsàn ǹjẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn umar abdullahi dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí súlẹ̀ àdàmú ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọn níṣẹ́ ìwárí àwọn èèyàn méjì kan eléyìí tó jẹ́ pé afurasí ni ẹ jẹ́ báyìí o náà ni ọwọ́ ti bà báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà oníṣẹ́ ìrìn àwọn méjèèjì tọwọ́ ti bá wọn ti kó wọn lọ o sí iléeṣẹ́ abẹ́nilà àbòlú lẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí alágbára gan kí wọ́n lè mọ kí ni tó ṣokùnfà ìjà àjàkú akátá eléyìí tó bẹ́lẹ̀ níbùdó àwọn Fulani tó fi ń dológun wọ́n ń gbẹ̀mí lẹ́nu ara wọn. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: ó yà jẹ́ ká wá sílé ká wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti fi ìròyìn kan síta o ó ní wípé ọwọ́ ti ba ọ̀dọ́mọkùnrin kan ọmọ ọdún 17 òun náà ni wọn porúkọ rẹ ní usman dauda lórí ẹ̀sùn wípé ó ṣe ohun kò tọ́ pẹ̀lú ọmọ léńjeléńje ọmọbìnrin kan ọmọ ọdún 3 ní ìlú saki gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ọláyinka ayanlade ó ṣe lálàyé o wípé ọlọ́run fún àwọn ọlọ́pàá ṣe lásìkò tí wọ́n rí ìpè pàjáwìrì kan gbà eléyìí tó sì bani lọ́kàn jẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ẹkùn ti saki ní nǹkan bíi 6:00 ìrọ̀lẹ́ lọ́jọ́ tá à ń wí yìí lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ ọmọ kékeré ọmọ ọdún 3 yìí o ayanlade ṣàlàyé síwájú wípé wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wá ọmọ náà lábẹ́lé àwọn ará àdúgbò àwọn ará agbègbè wọ́n ti ń lọ ojúlé sójúlé ẹjọ́ à ń wọ́ ọmọ o à ń wá gbà o à ń wá wo o wọ́n ní ṣùgbọ́n gbà tó yá wọ́n máa rí ọmọ náà ní ipò alágbára eléyìí tí ọmọ ọ̀hún wà tó sì gbomijé lójú ẹ̀ ni wọ́n ní lára ìwádìí kan eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe òun náà ni wọ́n ti wá rí wípé ńṣe ni ọmọkùnrin yìí usman dauda yìí ló mú ọmọ náà nípá tó sì mú wọ inú yàrá rẹ̀ lọ tó bá ọmọ yìí ṣe ohun kò tọ́ ọmọ ọdún 3 omo odun meta keledumare ko saanu wa o won ni pe ni kankan o na ni awon olopa won tun sabewo se ibi ti won ti ba omo ohun tori ibe gbogbo e na ni won ko le won ni eleyi na ni owo se fi ba omodekunrin eleyi ti won fura si ohun won ni awon sawari awon kankan eleyi ti won le lo gege bi eri nje mi so nipa isele na o agbenuso fun le ise olopa ipinle oyo o tun wa je ko di mimo wipe kiakia na ni won si bere iwade eleyi ti won si gbe omo ohun won gbe lo si ile iwosan kan eleyi to wa ni ilu saki nibi to wa titi di asiko yi to tin gba iwosan nipa ti ara ati nipa ti irori omo odun meta
2: hey olohun gba wa o mo se
0: o da to ba ni be ja lo taratara si badagri eleyi ti nbe ni ipinle eko won ni awon ise olope eleyi ti nbe ni ipinle eko o na ni omo ti sawari ibudo kan o eleyi ti nbe ni badagri eleyi ti eni ibudo ohun aye deru omi mu o na ni won pa nbe bo lo se wa je won ni be labi ni won ni jeje mo wi pe kokoro nla agadagodo gbagada o na ni ati fi ti ile ise ohun pa nitori pe ile ise ohun ko loko ko gbo nte o si bere si ni pon mimu eleyi to je pe aye deru lo ba de o pon si gboro aye fun awon eyan lati ma mu won ni ko da ba ti soro yi won ti nawo gan arakunrin kan o eni odun meji din ni 50 won ni arakunrin ti nawo gan ohun anaebo emeka ilari iloko ti je leyi ti eni o ti ran won lowo o lori awon ise iwadi kan eleyi ti won se nigba ti won o tesiwaju ninu awon oro leyi ti e gbe kale lati akate ti ni se agbenuso fun le ise olopa yen ni ipinle eko abimbola adebisi o se lalaye pe ngba ti won o debi ti en tin pa aburo yi bayi egbe eyin eyan wa won ni awon mimu oti mimu awon oti tole eleyi ti eni won po nbe won bere si ni pon lona ti o bofin mu awon eleyi ti won po hun ayederu na lo si bade won ni otan be oti wani na nbe nbe leyi ti won se ni aburo ati awon oti kele to je pe ima mu ni ta biran biran biran biran biran sin oba to ni wa ko mo saanu wa ni o ninu oro eleyi ti abi bola adebisi to gbe kale o se lalaye pe ngba won o de be bayi awon eroja kan ti en lo ti fi po po ni obagudu ni ati ba won be pe se bi ati ma se re ti fi da taye fi mu won ni amorogun ni po po ni po po ni po po o ni wa mu aro ati awon korondodo to fi ma awon igo ti en ro kini ohun si won wa bere si ni ro won ro won ro be na ni won de pa lenu awon te mo mu kan laye o olo mo laanu wa o
1: saanu wa ni o
0: o wa pa awon eyan po nle ewosan bo ni o se ni ri be iru awon igbese bayi na lo nsokunfa re o
1: elomi o
0: gege bi ade bisi mo ti e ti tun mu ina nko olohun ko saanu wa ni o gege bi ade bisi se wi o onise ri eni tan ti mu bayi eni odun meji din ni 50 eleyi ti poruko ti eni anaebo emeka ilori o na lo ti wa lakata le ise olopa bayi o le to si se ran lowo fun won bi won ti mu awon eyan re to ku eleyi ti won pon ofe ki oti si igboro aye
1: kola ile di mare ko saanu wa
0: a ja lo polowo
3: your Nescafe is not just a drink it's your

0: bẹ́ẹ̀ni o gbàǹkan gbèròyìn tẹ̀síwájú nìkan ọmọlúàbí /105.5 FM ẹ̀yin ti wá lójú òpó Facebook o àrọ́wọ́ yín àríyín tẹ̀ gara tán tẹ̀ dúró síbẹ̀ Sherifat Funke Azeez Ọ̀pẹyẹmí Alẹ́ṣinlọ́yẹ Sherifat lẹ́ẹ̀kan sí Adébísí Sakariyawo ẹ ṣeun gan gbogbo ẹyin tí àti ìrìyìn tí àti ìrójú yín
1: tí àti
0: ìrọ́wọ́ yín
1: Ali Sodiq kí ọlá wálé rè o olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá rè
0: é
1: Adébísí Sakariyawo ọmọtọ́ṣọ ọmọ ẹ̀ṣọ́ Abiodun Olúwadélé Adúpẹ́ Emmanuel Adékunlé Abiona Mọ̀mọ́ títí dínà wà
0: mbí
1: ọ̀túnba Kípẹ̀lú Charles Ọláìdé àwọn tí ń ṣe lálàyé pé powerful combination ni lọ́sàn-án yìí
0: bẹ́ẹ̀ níbi ṣe máa wáyé náà
1: lọ́jọ́ Ẹtì Friday oh my god ẹ máa kó jẹ rush lọ́rùn balẹ́jọ́ nu.
0: Yes ke ó dá ẹjẹ́ kí a lè ṣó níbẹ̀ o ẹjẹ́ ká lọ sí ìpínlẹ̀ Bauchi níbi tí iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ẹ̀ tó ti ń sọ ọ̀rọ̀ kan sí ìgboro ayé kí ló wí o ó ní wípé ọwọ́ òun ti ba àwọn méjì kan tí wọ́n fura sí nínú ìṣẹ̀lẹ̀ alágbára méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó mú ẹ̀mí ọmọ kékeré kan jòjòló ọmọ oṣù mẹ́rin lọ àti ṣíṣekú pa ìyá àgbàlagbà kan ẹni ọgọ́ta ọdún eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń fò lókè níyà wípé àjẹ́ ni ìyá wọn wọ́n ní nínú ẹjọ́ yìí ẹ̀yìn onítà alákọ̀ọ́kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe lálàyé o wípé arábìnrin kan ẹni ogún ọdún òun náà ló mú ẹjọ́ náà wá sí iléeṣẹ́ tọlọ́pàá eléyìí tó wà ní ẹkùn Azare ní nǹkan bíi aago mẹ́wàá alẹ́ eléyìí tán ló gbé ọmọ náà lọ́wọ́ jọ̀lọ̀jọ̀lọ̀ báyìí náà ló ń pariwo tó ń sunkún ló ń womi ẹkún mu wọ́n ní arábìnrin ọ̀hún náà ni ọmọ rẹ̀ ọ̀hún náà ni wọ́n porúkọ rẹ̀ ní Fatima Muhammad eléyìí tó jọ wípé kò sí ẹ̀mí lára ọmọ náà mọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní iye ọmọ yìí náà ló ń sọ fún wọn wípé ẹ wá gbóhun ni òun fi ọmọ yìí sílẹ̀ lẹ́nbi tó ti ń sùn ni òun sì sáré lọ rèé ṣerun níwo nìwọ náà ń ṣe lálẹ́ láago mẹ́wàá ó ní kán gbà òun kán gbà òun ọmọ yìí ò mí mọ̀ kò lè gbá pámọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní ó ní pé ìgbà tóun ó kúrò níbi tóun ti lọ rèé ṣerun tóun padà sílé lòun rí pé ọmọ òun ò mí mọ́ o ó ní ẹni tóun sì fura sí òun náà ni ọkọ òun ẹni ọdún 37 Mohammed Garba Lada òun náà ni wọ́n porúkọ rẹ̀ ó nítorí pé òun rí tó ń jáde bọ̀ láti inú yàrá wọ́n ní ọmọ náà wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ eléyìí tó wà ní Azare níbi tí àwọn dókítà wọ́n ṣàyẹ̀wò ọmọ náà ibẹ̀ náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ eléyìí ó ti pàdánù ẹ̀mí rẹ̀ ó ti kú ó ti dágbére fáyè wọ́n ní ṣùgbọ́n o ikú tó pa ọmọ ọ̀hún bí ìgbà tó jẹ́ pé wọ́n fún ọmọ náà lọ́rùn pa ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ sílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ó wá ní wípé ní kíákíá náà ni wọ́n sì sọ irin sí ọkọ rẹ̀ lọ́wọ́ eléyìí tí wọ́n jù sẹ́yìn káńtà bẹ́ẹ̀ ni wípé ó dáa o ohun tó rí lọ́bẹ̀ tẹ ìgarò ọwọ́ ó wàá sọ gbogbo ẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní nínú ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì iléeṣẹ́ ọlọ́pàá ní pé arákùnrin kan ẹni ọdún 25 Haruna Amadu òun náà ni wọ́n ló ṣàdédé wọ inú ilé ìyá kan ẹni ọgọ́ta ọdún Absatu Yau ní abúlé kan tí wọ́n pè ní Wasari ní ẹkùn Gàdáú ní ìpínlẹ̀ Bauchi yìí kan náà ni wọ́n ní ó kọlu ìyá òun yá o pẹ̀lú ọ̀bẹ ọ̀bẹ ló fi kọlu ìyá àgbàlagbà yìí tó fi ràn lọ sí ọ̀run ọ̀sán gangan wọ́n ní wípé ọkùnrin yìí ló fi ẹ̀sùn kànyá náà wípé àjẹ́ nìyọ́ ọ̀hún ó ní arábìnrin kan tó wà lágbègbè ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Mary Amado wípé ó wà lórí ìbùsùn àìsàn ó ní ìyá yìí gangan ló ṣokùnfà rẹ̀ tí Mariam fi ń ṣàìsàn wọ́n ní Absatu ń kọ́ náà ni ọkùnrin yìí sì mú ọbẹ̀ tó sì gun láyà àti àwọn apá ibòmíì lára rẹ̀ wọ́n ní kódà pẹ̀lú àwòrán tí wọ́n rí àti bí wọ́n ṣe bá wọ́n ní ṣe ni ọkùnrin ló fi ọbẹ̀ ló fi gé ìyá yìí lọ́rùn kí n lo de wọ́n ní pé gbà tó yá làwọn ọlọ́pàá wọ́n gbé ìyá náà lọ sílé ìwòsàn ẹ mọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó bá yẹ kí wọ́n ṣe wọ́n ní àwọn dókítà náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyá ti dágbére fáyè o kí wọ́n tó lọ rèé mú ọkùnrin yìí wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì ń kọ́ àwọn tí wọ́n mú tí wọ́n fura sí wọ́n ti kó wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn wọ́n ní láìpẹ́ wọn ó taari ẹjọ́ wọn sí ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Bauchi láti túbọ̀ jẹ́ kí wọ́n ṣe ìwádìí eleyi to rinle si iwe iroyin Daily Post lo gbe ekunrere iroyin ohun
1: o da ja lo taratara sinu iwe iroyin Punch eleyi to jade photo ni won ni ile ise olopa o na ni amo ti na wo gan awon afurasi meta kan o leyi ti eni esun ti a fin kan won o na ni pe won lowo won lese ninu iwa lilu jibiti owo kan leyi toto egberun lona 100 kan owo le okere dollar sisi en ti sagbon so fun le ise olopa ani ini edo ninu atejakde kan le to fi lede lojobo Thursday ananu o o se lalaye pe awon mete ta te nwo yin to gba won pa ko lo ile ejo ni o ile ejo ti esi nko won lo ile ejo giga ti ijoba apapo ile ti nbe ni Maitama nilu Abuja ni nje kini ti an se gan toro won fi digba nko gbe bayi won ni e seun o awon mete tan le di apopo le ti won si nse ijamba fun awon eyan latara mimo dogbon gba owo lowo won ti won si mo fi owo ohun sararindin ojale onile bo ti e mole owo lowo o na ni e fin sararindin ini edu ninu awon oro le to gbe kale lo se lalaye pe se ri awon iwadi kan e tan kokoko se o je ko di mimo bi arakunrin kan le to wa fi ejo won sun o se lalaye pe meta ni won o si se ko je pe omo iya kan na won baba kan na ni won je tori pe oruko kan na lo so gbogbo awon mete ta po nje ki lo ko won won ni George Ali Anthony Ali Simon Ali awon mete ta yi omo Ali ni won o won ni odun 2009 o na ni amo gbe rokan kabatakale pe e wo ke tun wo bi awon ta iya roko a si nko wole ni lati le okere lohun papa julo ni ile America be yi ba won fe iya roko ele to je pe baba ko de e tun mo tun ta nbi te si mo ri ere goboyi eyin e kowo wa won lati gba ti en ti wa ko owo ohun le won lowo a lo owo ni won ri o won ri abo owo titi di akoko tan sky iroyin sin ile ti won wa tesiwaju pe ile ise olopa ti lalaye pe awon se iwadi to gbangban daada lori oro ohun leyin tan ba pari iwadi ko si tabi sugbon won gba mo npa ko odiwo ni ile ejo
0: kolorun ko gba wa
1: ami o
0: to iroyin eleyi o je iroyin eleyi to ba ni lokan je gidi gan ni ipinle eko ohun na ni jamba yi ti waye won ni okunrin kan to je pe won ata kuku ni ti o ti si eni to se idamo re na ni oko nla oko akoyoyo na lo mo tepa ni ibudoko ilasa beyan ba mori lo si agbegbe Maitu ni ipinle eko won ni eni ti se akowe agba fun ajo to njigiri si isele pajawiri ni ipinle eko omowe olufemi oke osan yi tolu na lo fi soro yi sita ninu atejade kan to fi lede ni ojobo oke osan yi tolu o je ko di mimo pe ijambo ohun na lo waye ni kan bi ago meta o koja iseju meedogun losan eleyi to je pe oko nla koyoyo ohun na lo koye epe to si kun bake eleyi ti won ko number re sibi o na ni won ni o so ijanu re nu to si je wipe ati eyin ohun na lo ti rori lo okunrin yi to wa lori atakoko oni wipe o jeun to se ni laanu gidi gan ni o tori wipe okunrin na o padanu emi re tori oko nla ohun bi o se lagbara to gege bi atejade ti ajo lasema to fi sita oni sugbon oni kete ti awon gbo nipa isele yi ni won bi iseju meedogun ohun na ni awon ti debi ti isele na to ti waye o lati le ma je ki nkan o yiwo gege bi awon ero ti won wa nbe bi inu ti se nbi won oni pe sugbon o eleyi to ko lara okunrin ohun won ni won gbe sinu apo ni o eleyi ti won se ifale awon kan ti won ri gege bi imolebi ti won ni won yoju nibi isele ohun pelu ilana eleyi to buyi kunne ohun na ni won fi gbe oku okunrin yi ni awon molebi e lowo iwe iroyin The Punch lo gbe ekunrere iroyin na
1: o lagbara o o da ni won ba bele nja eleyi to ku ti iroyin gba nkan gbe yomo tenubodo fun tosan toni o eja fi kaso layo yi ka fi gbe nle won ni awon mo osise ologun ile re won Nigeria iko ti OPEP in Operation Enduring Peace eleyi ti nbe ni Bokosi ni ipinle Plateau o na ni amo ti lanfani ati je ki isele ijinigbe kan ti ba waye ko di lai lai pegba bayi o leyi te si lanfani ati dola awon eyan meta kan iyen ni opopona Sadafo e ti nbe nijoba abile Boko ni ipinle ti Plateau ni nigba ti won mo soro won se lalaye pe jeje mo pe awon eni eleni oyan loniyan ti e ti jigbe ti a fe mo ji won gbe lo ki won ma bere owo lowo awon ebi won etona ti lanfani ati je pe ki won jaja bo baye o na na ti ri Haruna Rabiu eni odun meji le ni ogoji moda Mary Joseph eni odun ma odin ni ogbon ati Bridget Gideon eni odun mokan din ni ogbon won lowo lowo ba ti nsoro yo won ti ko won lo ile ewosan o nibi ti won ti ngba itoju lowo agbenuso ni fun awon iko eleto abo ti o pep ohun iyen Captain Chinozo Policap ote nigba to won soro nti e o ni ewo ile ise ologun le iduro tan lati daju pe abo emi ati dukia awon eyan o duro sham sham nibi gan lati mo se nu dede sibio lori iroyin le ita pe ni gbangogi amo balayo ba yin eja ba won yo
0: be ni
1: to ni pe lai pe lai jina ni ire ti wa na o de mama be o ni ka be bi
0: ogumuyiwa
1: aya won ni lu abe okuta
0: be ni
1: omo bibi won ni lu lesha ah amo ki e ku oriye lo ni o
0: happy birthday mama wa
1: e
0: ku oriye
1: ojo bi e ti sojo bi oni
0: be ni
1: e tun se temi
0: la se ledumare ami
1: tomo mo
0: ami ase
1: ninu ola
0: ase
1: ati to po repete
0: ase
1: mi e ba sojo bi bayi inu odun ni ni ama wa
0: beni
1: temi temi
0: yes ke
1: aki mama wa Veronica bebi ogunmi wa o pe won ko riri ojo bi
0: beni
1: grandma happy,
0: happy birthday,
1: birthday to you ma
0: eh
1: nibi na lati mo danu duro o tori pe lola letu lanfani ati pade wa lori iroyin le ta pe ni ti fun te do iroyin laaro lanu ara re ya gaga bi ara keko aso oh my god a go le je ni ke pade wa
0: ti ti asu ni
1: eh abi eh
0: eh eh aja sunday
1: ni kini kan eh abi ni kin eh a bi jode be
0: a sha ni ola
1: la se lowo eledumare je pade laaro la fun iroyin ti fun te do iroyin titi wa di ola ohun iya adini yin na ni o Aminat Adeto Badmus oloruko temi Matala yin eleyi to se be nkan momo o se dada
0: Temi la de aloko ohun na le mi je eja pade la ro la eriti futedo o dabo

0: kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásánkọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Your Nescafe is not just a drink, it's your

0: gbogbo ọ̀nà nílé tí tí fi fà ní mọ́ra lára àárọ̀. Kọ́ọ̀ kan bó o nìkan lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kó ojú mọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: O dà náà sọ ká gbọ́.
1: Àbí.
0: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.

0: oats.
1: Quaker oats. Much more goodness. Now in a new pack.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́.

0: ìbàrẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká mọ̀ lọ pé kò ní í sìn kankan àtìlẹ́yìn kò dúró mọ́ ti ni gbogbo ògo fókò rí dé àsìkò yìí o torí pé dípò ló bá ń gbìn tí àpòlò bá ń bomi rin ìwọ lọ́wọ́ ọba ló ń mú kì bí sí ó wa torí kébí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún ṣẹkẹrẹ òta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ ojú orúkọ náà kò sí òwò àfìwọ́lọ̀ nìkan ìwọ tó ń mú rí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tó ọláàrẹ ọba tó mímọ̀ ṣe lọ́dọ̀ Abiodun Adewole ló kọ mi Mr. Double A ń lọ̀pọ̀ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ̀ lẹ́tọ̀ ètò ìjọba àbílẹ̀ ó tún ti lé fùrùgbà gbòós sórí ìkànnì splash 105.5 FM tá a lè ti ń bọ̀ sílé fún Báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ń tó ní í ṣe pẹ̀lú ti lọ lẹ́sẹ̀ kùkú ìlà máa ń gbéyàwó lórí ètò yìí bùkù bá kú lágbo ilé a máa kángun sẹ́ nìkan jẹ nìkan lọ ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ètò yìí ó jẹ́ alógún pọ̀ ń lo fi jẹ́ kó gbogbo ògbà ńlá máa pariwo movement for local government autonomy Túnde Ọláwo ìlò lóòtú ètò yìí mega child of God ìní àmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wáyé àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ṣe dá Ahmed Dauda Saha ó bàbá Sofia Adékúnlé Rahimi Nubu Ọlánẹsẹ̀ Oyinkansola àti táwọn tó tún wà láàdìná Ọlá Olúwa Fálétí tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà láàjẹ ẹsùn bò láti ṣe o lórí ètò ìjọba àbílẹ̀ fún tòní ibi tá à ń lò ó jìnà ibi tá yà lọ́pọ̀ tá bá ń sọ nípa ìjọba àbílẹ̀ ibi tí sẹ́mẹ́ǹtì ti dunlẹ̀ níbi tí ṣẹ̀kẹ̀ndúgbe owó tá bá ń sọ̀rọ̀ ń pa owó local government ṣẹ̀kẹ̀ndúgbe akùdú owó ni mo gbé wá lórí ìjọba àbílẹ̀ lónìí ìjọba àbílẹ̀ tí ń gbowó jù tó bá yẹ pé rọ ni ẹ já wa lórí ètò bàbá purọ́ mọ yín tó àṣẹ pé òótọ́ ni òní náà lẹ́ẹ̀ jẹ́wọ́ ìbàdàn náà ti tẹ bá ń gbọ́ ṣẹ̀kẹ̀ndúgbẹ̀ owó lọ́pọ̀lọpọ̀ àtà location àti idr méjèèjì lọ́bọ̀kún sí ìbàdàn náà ti ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ alága ìbàdàn náà ti wà ń bí ẹ̀yìn alábàdàn náà ti ẹ̀yìn rédíò sókè ẹ máa bọ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ìlẹ́fì láǹfààní àti mọ wòmí lójúlójú lórí facebook ẹ̀yìn náà kúkú ti mọ̀ bá a ti mọ sí lórí ètò àkóyí kọ́ńtẹ́ǹtì àkóyí giveaway bá a ṣe ń ṣètò ńlá tó mọ búkáàdì àwọn ọ̀rẹ́ bí ń bu adékan bí wọ́n pé àwọn tí wọ́n bá ti ń gbọ́ ètò ìjọba àbílẹ̀ tí wọ́n sì ń ṣe àìlórí facebook ẹ mọ tẹwo sí yan a tún mọ tẹwo sí ṣúgà já ẹ mọ dírọ́pù àkáǹtì yín sórí facebook splash fm 105.5 ìbàdàn tẹ bá ti ń ṣe àyẹ̀ pé àti ṣe àyẹ̀ o ní iye ìgbà báyìí ẹ sì fàkà nàmbà yín bẹ́ẹ̀ àjẹ́ pé tábà ti lọ rèé polówó ọjà a bá mọ tẹwo lọ ọlọ́run dénú ẹ jẹ́ kí n kí alága káàbọ̀ sórí ètò ṣeun Olúfádé AK Ọ̀nàlà alága tìlú dìbòyàn níjọba àbílẹ̀ ìbàdàn north àríwá ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: ẹ ṣe olótú.
0: sálàáfíà lẹwà.
1: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Nígbà tí ẹ kọ́kọ́ dé ọ́fíìsì àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń ṣàpèjúwe yín gẹ́gẹ́ bí alága english wípé ẹ̀ ẹ́ ṣe ọmọ ìbílẹ̀ pé english ni yín ṣùgbọ́n mo rò pé lẹ́nu ìgbà tẹ́ ti lò lọ́fíìsì náà ó yẹ ká ẹ ti fara ro àwọn bàbá bódìjà ó yẹ ká ẹ ti máa fi ara ìbílẹ̀ ròyìn ṣùgbọ́n dàbí pé english náà sì tún ni yín náà bí mo ṣe ń wojú yín àbẹ́ ẹ ti di crossbreed báyìí.
1: wẹ́ láwọ̀kọ́ jẹ́ kí èmi náà jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dápọ̀ sí tó pa wá mọ́ àwọn náà kúrò ń bi ta ti ń bọ̀ adébí bailayo
0: àdúpẹ́
1: so àwọn náà dá gbogbo ogun padà sí ọ̀dọ̀ ọlọ́run
0: tó
1: ṣorí nípa ọ̀rọ̀ bóyá èèyàn jẹ́ english èèyàn jẹ́ ìbílẹ̀ that is output ojú in táwọn èèyàn rí nìyẹn bóyá nǹkan tó determine gangan òun ni nǹkan téèyàn fẹ́ ṣe béèyàn ṣe ń lò pẹ̀lú àwọn èèyàn báwo lèèyàn ṣe ń ṣe séèyàn ń ṣe nǹkan tó yẹ kéèyàn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ
0: ẹ mọ̀ pé téèyàn bá jẹ́ ni ó sọ bí yóò ṣe máa ronú ẹ mọ̀ káwọn máa ń gbìsẹ̀ máa ronú ọ̀tọ̀ báwọn ìbílẹ̀ ṣe máa ronú ọ̀tọ̀ ẹni tó bá sì jálága àbílẹ̀ ó yẹ kó ní nature ìbílẹ̀ torí pé ìbílẹ̀ lọ wà àbí tí mo sọ òye kákọ́fẹ́dà rẹ̀ fún níyìn nìsín ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ṣùgbọ́n alága kánsù àwọn yóò máa ṣe ròyìnròyìn ṣùgbọ́n
1: mi kí lẹ́kẹ̀ wọn ní fi ọwọ́ sí pé iṣẹ́ rere tí a dáwọ́lé lórí wípé àwa náà ní ká tún bẹ̀rẹ̀ ká máa bá lọ ká lè ní àṣeyọrí tó dá lórí ẹ̀.
0: now mo rántí pé nígbà tí ẹ fi ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ ó jọ pé interest ẹ kọ́kọ́ ṣó ń gbà kan ó ní pé ẹ fẹ́ lọ fún federal ìbàdàn náà federal constituency tí ń bá gbàgbé kó tó wáá di pọ́n fún yín ní ààyè pé ẹ lọ rí sálága council.
1: wọn fún mi.
0: bó ló ṣe ṣẹlẹ̀.
1: bó ṣe máa ń ṣẹlẹ̀ náà ni. nigba to ba ta kan
0: ayo
1: ti ko ba lo
0: ti o je
1: wa tutun mi ta so olodun lo de mo bo se ma so lai iwo le ma wo pona fe le lu fe gba kan so pona to gate ni ko gba bo yin kan to se pataki ni pe ero ngba e fun nkan to fe se
0: ko sa ti ri se re je
1: ko ti ri se re je ni da bo je federal rep la lo ije bo je alaga se nkan to ye ka se sa nse iyen lo se pataki
0: mo won tin gba na pe isowo te fi se bi board lesu dibo alaga council bi gba pe fe dibo federal rep le se ngba na te ba gbe ran ti pe se bi board gan o fe jo bi en pe le se bi board ju ninu gbo alaga to contest nbadan se mo gba abiro ni
1: ah well emi o le so eyin oniroyin na ati awon eyan na ni o le so emi kan se nkan to ye kin se bo se ye kin se because oju tawon eyan fi ma wo alaga ijoba abile o yato si bo se ri so a le so pe tori mo se ma nse nkan la gbodo ma se a gbodo bring improvement a gbodo se nkan ni onu ara to yato si bi won se ma nse lo so gbo awon kan ti ma se nigba yen niyan.
0: Now ele bo npe nkan kan ni zeal erongba ati boya ki npe ni igbona okan nkan to wa lokan eyan to ngbona teyan fe wa se kini nkan na to mu yin lokan to be te fi ko giri mo ati campaign ati bo godo wole ni se n godo ta luke se ani bo godo wole ni se apart from the state structure to wa nle te npe ibi joba wa lo wa nbe a wole now apart from that e se bi board bi eni pe depend lori pe joba yin lo wa nbe ni kini nkan na to nti yin ki le rongba te ni ki le fe se fun badan na to be te se o pe ke go all out.
1: Well ma dupe lowo Olorun kun se nkan ti mo ba so lasan ohun la o ma je ki mo pe boya erongba yen o wa si mimu se nkan ta ba so ni bi bayi leni awon kan to wa ni ta tawon eyan le lo gbe yewo ni pe se to to lo se abi se ro lo pa so gun kan ti mo ti se ni odun meji ati osu melo kan na mi je ni lati ma so pe erongba bayi ni mo ni abi erongba bayi ni mi ni awon eyan na won ti ri pe yes gbogbo nkan gbogbo campaign promises ti mo making gba yen gbogbo eni ati fowo ba awon to ku ta n se lowo ba eni awon ti a ma fi ko gbogbo e nile lati so pe iti akoko wa bebe fun lala koko because a ma pada lo jabo fun won pe a wa ni ojo kini ana o aso pa a ma se gba a ma sawo a tun ti fe lo lele kejo won wa bere pe a se be na la se wa go toni igba atawo ti ele ma se ibo le se de se ba di pe lenjo meta yi ni 2023 awon kan na o ni ton so wi pe tawon ba ti debe odun merin ino ni iseju mo igba ti mo wa ntansin generator na mo ri pe nlo won ma pada wa na so awon na bere campaign ti bere ko den se campaign mo so a ma fi oro wi oro ni pe se bo se ri ni se bo se ri ni so bo se je ni yen
0: oda dawon bere ti mo bi yin passion wo ni eni kin gangan ni nkan te foju sun ni badan na se pe oto ni ojuse.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Rọ́rọ́ wa o, ẹjọ́ ẹ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni, ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni, owó rẹ̀ ò sì fani lápòyà.
3: Power oil, power oil.
4: Ó yẹ sọ fún mi, kí ló mú wá?
5: Fún mi nílùú yẹn.

0: ó wà ní ìwọ̀n 90ml, 318ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak. Just one pure and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind cut to the tiki taka and sangalo. The kind ball we will define.
2: Yes, so it does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV, love it.
3: Jùlọ̀nà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
4: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
5: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
4: ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
3: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
4: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
7: Books?
8: Check.
7: Uniform?
8: Check.
7: School bag?
8: Check.
7: And Bournvita?
8: Double check.
7: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
10: Ite meji omi orombo lemon sibi eduko ati iyo.
11: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
12: Wow, mommy, today's golden moon is milky.
13: Mine too.
14: Mother of the year, well done. But please, let's be managing the milk small, small now.
15: It's so meal. This is golden moon 3-in-1. It comes with milk already inside.
12: Milk already inside? Since when?
16: Get golden moon 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden moon. Make every day golden.
17: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
18: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
17: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
17: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
20: Here is 105.5. One station, all the hits.
21: 105.5. Splash.
22: I see.

0: dance once more now. Umba.
1: Kò sáburú nu kẹ́yìn olówó lọ́wọ́ kó dẹ̀ sọ pé òun máa fowó òun ra dìsáínà tó bá make sense.
2: Bẹ́ẹ̀ ni kẹ́.
1: After all, ẹni tó lówó ńlẹ́ tí ọ̀nà ta ni òṣàmọ̀ pé ń sèfù rẹ̀ fẹ́jọ ni.
2: A ti fọ́ gbọ́ ọ̀nà kí.
1: But how come bọ̀dá tó bàtà tó jẹ́ pé hardly lẹ́ fi ń pa ₦500 wọlé láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo. Tẹ́ wá ń gbé wa lábò kí ẹni omega ni wọ́n ń porúkọ ago ọwọ́ yín. Àbí ó máa ga ẹtàn sùn ànídé ẹkọ ra kóṣì ẹ ń pè ní gúṣì.
2: Eba.
1: Àwọn ẹgbẹ́ ẹ̀yìn ra Timberland ẹ̀yìn ra Timberlite.
2: Ọlọ́run o.
1: Ẹ rè é kówó ra Fàsáṣì ẹ ń pè ní Fàsáṣì. Gbogbo sọ̀mọ̀rí ra TM ẹ̀yìn ra BM. Kí ló dé tẹ́ kúkú fi W kún kẹ́ ẹ lè máa wọ ṣẹ́ẹ̀tì bí ìgbà téèyàn ń wo ayọ́kẹ́lẹ́.
2: Ó lè bá a pé.
1: Ara banko ojú olúwa ń wọ̀ ọ́ tiwọ́ tó dùn rẹ. Ọ̀rẹ́ wo oṣùbà rẹ rèé o. Mo gbẹ̀dí fún ọ olúwaayé àtúrọ̀tà Mr. Panda. Èyí tó mú ṣe yìí náà nǹkan ni. Káre láé.
3: Múra sí i.
4: Ó dé zuzu for there. Ta ni zuzu ń bẹ̀ ń.
0: Magicians, what's one now?
4: Are we extravaganza?

0: kaabo pada latoju oja. Aria Extravaganza no re ni kan ni Splash 105.5 FM the Integrity Station promoting right values. Láàrin wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsí náà rí.
1: Ìwé kò lè kéèjì.
0: Alákọ̀rí ọmọ tí fi gbé elégédé jẹ lámúlùkẹ.
1: Ọlọ́run
0: ẹ̀. Ẹ káàbọ̀ sí Ìbàdàn, Ìbàdàn láwà yìí o. Ìbàdàn máa jòrò sun, ọmọ jẹ̀gbìyàn máa fi kára ń fọ́ rimú Ìbàdàn ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlẹ̀, ìlú Ògúnmọ́lá, ìlú Látòsísà ti ń jàre ọ̀nà kákàǹfò. Àgbàkú olóòpó àyán aṣú bí arú agẹdẹ gúdù olódi òkúta bòkè díẹ̀ ṣó ogun kò mú kò wálé ọkọ̀ ṣùbùnmi kò pa kò bọ̀ ọkọ̀ bèjì. Àjànàkú mọrin ọlá erin tí ń mumi pókan pókan agbégi ńlá sókó òtẹ̀ró kò fi dàrọ̀. Bí ààrẹ ń ṣe ọ́ dákun má bọ̀ ṣun ọ̀rọ̀ rẹ ò kan tó ṣàwò bá àti ẹ̀bùrù ṣàwò bá àsì bọ́ bàtálá. Aṣú bí arú ní ṣe ni kánrin kése bí ó bá jà yan lọ bí ẹdẹ. Akùsá tàbí ìwó kó tó dé oníjà gbàgbé òun làjà sùn lọ fọ́fọ́n. Pasílé pa sọ́jà pasídìí ọ̀gẹ̀dẹ̀ pasídìí òròǹbó pasí kòtò tún pasí gele ó ń dúgbóyè ọmọ òkè Ìbàdàn. Ààrẹ látò sàní ń jẹ́ bẹ́ẹ̀. Lóògùn ọfẹ́ o. Lálẹ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi.
1: Owó láàbẹ̀.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé lórí ètò Àríyá Extravaganza a lè má ṣe bẹ́ẹ̀ kí àlejò wá. Àlejò lè má wá kalẹ̀ sórí ètò tiwa. Ẹ sì ti mọ̀ pé tá a bá ti pe ètò ní Àríyá Extravaganza kò sí méjì náà. Kò sírú àlejò náà tẹ́ ẹ máa ṣèrètí ń bẹ̀ náà. Kàrí àwọn tó bá máa níṣe pẹ̀lú múlùúdùn.
1: Ilé ọkọ ya Eligenza kò ní mi ra sáàkì.
0: Ẹbẹ́ àwọn kiní ojú kan rí nǹkan. Ojú kan ò ṣeé ṣe.
1: Ìtọ́ka èyí tó jọjú.
0: Lóòótọ́ kò dáa kéèyàn máa ronú. Béèyàn bá tún kéèyàn máa fàyà ìníròónú náà sílẹ̀. Ìníròónú bá ń pọ̀ lápọ̀jù wàhálà ni. A máa fa kẹ́jẹ̀ ó máa ṣọ́ọ̀tì lára èèyàn. Èèyàn mọ rìn láàrin títì báyìí kẹ̀kẹ́ lásán kọjá atẹ́gùn tó bá fẹ́ lu ni.
2: Ìwì
0: olúwa rẹ̀ ó wì lulẹ̀ ni. Bí ìgbà wọn bá bínú da irú.
1: Aláàfíà tó ga jù ní ogún aláyé ó rí fóun ló gun ọ̀rọ̀ o.
0: Ẹnu oníkan láti gbọ́pọ̀ ẹnu lọ́fà níhe àti gbọ́mọta.
1: Owó tágbà náà ò ní ilé wọ̀ láéláé bí tẹ̀mú kẹ́mi.
0: Onílọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án. Ó dìjẹrin báyìí tí King Sunny Ade tí wọ́n ṣọjọ́ bí o bàbá pé ẹni ọgọ́rin ọdún ko Easy 80 years nínú ayé. Ok ẹjẹ́ ń fi bẹ̀yẹn wọlé sọ́dọ̀ àlejò wa. Àlejò wa ẹ máa ká lẹ́ o ṣe wà pa.
2: Ẹ ká lẹ́ o.
0: Ohun yín kẹ̀dí ẹ̀ o mo rò pé ohun yín máa láìtì bíi tèmi báyìí ni. Kí ló ń ṣẹlẹ̀?
2: Wá wá o.
0: A kú Nàìjíríà yìí.
2: Nàìjíríà ni o.
0: Ojú ti ń na ìrùngbọ́n sì dúdú dáadáa. Kò tí ẹ̀ dàbí ẹni pé ń fíìlì anything rárá.
2: Àjọ wà ń bẹ̀ náà ni.
0: Àjọ wà ń bẹ̀ ni ṣùgbọ́n tá a jọ ń jẹ́ ṣọ̀tọ̀tọ̀.
2: Nǹkan kan náà la jọ ń jẹ.
0: Ìrọ̀lẹ́ pa ṣé ẹ rí n tí mo jẹ láàárọ̀ yìí.
2: Àtàmàlà náà ni àti gbogbo ẹ̀.
0: Ṣótán èmi ò wá jàmàlà yẹn kọ́.
2: Ẹ̀yin jẹyàn.
0: Mi ò rí yàn jẹ.
2: Mo ti gbọ yín.
0: Mo ní ìjàmàlà ẹni mo jẹyàn.
2: Ẹ
0: mọ̀ pé kan wọ́n jù kan lọ.
2: Okùn yóò kọ lọ.
0: Ṣé bómi mo kí mo fi lọ yín gbà tẹ dé.
2: Omi náà ni.
0: Ṣọ́tán ṣé mi mú tèmi nù.
2: Omi dá lára.
0: Wọn ò pé kò dá tẹ́lẹ̀. Omi lásán láìrò ń jẹ. Ìwọ̀nba náà ni okun náà le dúró tó. Ẹ káàbọ̀ sórí ètò Àríyá Extravaganza leléyìí. Ẹ jẹ́ káyé mọ̀ yín torí nígbà tí mo bá yín pàdé ẹ pé ráyé ní Capital G mo ní kò pọ́sibù kò jẹ́ pé Ọlọ́run mọ gbà lálejò torí wọ́n ní bẹ́ẹ̀ ó bá kọ orúkọ Ọlọ́run sílẹ̀ ní Gẹ̀ẹ́sì Capital letter G ni àfi odi kun.
2: Mo
0: jí ti yín èmi ò mọ tán tẹ̀lé o.
2: Èmi ni wọ́n pè ní Ọlámilékan Olúwadáre tí gbogbo èèyàn mọ̀ sí Capital G.
0: Kí wàá ló bí Capital G?
2: Ìtàn lálẹ́ bèrè.
0: Ṣé a lè sọ tán lálẹ́ ṣá?
2: A sọ àmú díẹ̀ náà ni. Àmú díẹ̀ náà ni.
0: Ẹ jẹ́ káwọn èèyàn ti yín gbọ̀.
2: Olórin ni èmi. Olórin ẹ̀mí. Olórin jùjú. Àwa pẹ̀lú nǹkan táwọn ń ṣe lé ni pé irú program táwa yìí.
0: Bẹ́ẹ̀ni.
2: So nǹkan tó mú Capital G jáde.
0: Ok.
2: Ni pé ṣe ń pé Ọlọ́run ló ṣàgbọ́ ohun gbogbo.
0: Bẹ́ẹ̀ni.
2: Oríṣiríṣi orúkọ dẹ̀ ló wà ń lù. Ṣóyé wa. So ìgbà tá a jókòó pé òkè ẹ pé kò sí ni kò ẹ wo bàbá wa sùn ní Adé. Olórúkọ tó ń jẹ pẹ̀lú báyìí sọ happy birthday sí bàbá. Wọ́n á pẹ́ láyé ju báyìí lọ́lágbọ́rọ̀ Ọlọ́run.
0: Àmì àmì àmì àmì.
2: Ìgbà tí mo rò ó mo jókòó pòkè kí ni Àbújá orúkọ tán lè máa pè mí.
0: Ok.
2: Ọlọ́run ni mo ló ṣàgbà ohun gbogbo. lẹ́yìn ọlọ́run kò sí nǹkan mímọ́ mo ṣe rò pé okay kí n ní capital G mi lè máa pera mi ní capital God ṣùgbọ́n capital G yẹn ó ti fi hàn pé mo fọlọ́run ṣíwájú ó dẹ̀ ti gbé mi dé oríṣiríṣi ibi tẹ́ pé èmi gan ò mọ̀.
0: So ọjọ́ pé orúkọ ọlọ́run lẹ́yìn fi ń ṣènà gíjẹ ti yín
2: bẹ́ẹ̀ni
0: so G yẹn túmọ̀ sí God náà ni
2: bẹ́ẹ̀ni
0: G-O-D
2: bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà kí capital G tó dé gẹ́gẹ́ bí orúkọ orúkọ ló ti kọ́kọ́ wá sí yín lórí pé ìmísí pé á ro lọ sọ́tún ro lọ sósì àbí ẹ̀ ń jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí orúkọ kẹ tó wá padà wó pé fàdà gbárọ̀ sórí capital G.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láyé ìgbà tá a ṣì wà ní kékeré láyé ìgbà ó ní orin ìṣìwọ́ṣìwọ́ kan tá a máa ń pè ní Akon.
0: Bẹ́ẹ̀ni.
2: Orin yẹn gbà yẹn tọkọ̀ngbà yẹn tọ́ ni eke
0: gunshot.
2: Orin yẹn mo fẹ́ràn orin yẹn gan. So gunshot yẹn nínú orin yẹn lọ mú.
0: Ẹ wá ń jẹ́ gunshot nígbà náà.
2: Nígbà láyé ìgbà ìwásẹ̀.
0: Ìró ìbọn.
2: So nígbà yẹn tá a bá ti kọ orin yẹn ó dùn mọ́ mi nínú gan mo mọ̀ látòkè délẹ̀ nígbà yẹn. So orúkọ yẹn wá lọ́jọ́ kan wà ní class teacher kan wá wọlé. A wá ń kọrin yẹn mo yẹn ni ta ló ń kọrin wọn kò gbọ́n wọn kò pariwo gunshot. Ibi tó orúkọ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà tó wà nípa wá wọ múṣẹ orin wà ní èèyàn lè máa ẹ lè fẹ́ pè mí tí orin sí ẹ fẹ́ pè mí ságbó nsìn kẹ́ni-à gunshot la fẹ́ pè ságbó ẹni tó bá wọ̀ lọ́tún awọ́tún awọ́ sí pé àwa èwo lélẹ̀
0: yìí.
2: Ìgbà tó wáyà mo yí sí God sent.
0: Ìgbà tó ti di pé ẹ ti ń wọnú ẹ̀mí.
2: Bẹ́ẹ̀ni wọ́n yà sí God sent. Wọ́n yà sí God sent ó dùn gbọ́n létí o ṣùgbọ́n ó tún ní nǹkan míì tẹ́ pé ká tún fi ata sí ká fi kọ́ ẹbí nǹkan tá a máa sọ́ǹtà wọn ni kò put magi kò put kọrí. Wọ́n yà kí fi sí capital G.
0: So nínú capital G yẹn a lè rí God sent ńbẹ o àbí ká wulẹ̀ fi sí capital G pé God o.
2: Bẹ́ẹ̀ni.
0: Yẹn tún deep. Ó ti tó bí ọdún mélòó tí ẹ ti gba ẹ̀mí sí pé ẹ fẹ́ máa kọrin àti wípé èé ṣe tó jẹ́ pé orin ẹ̀mí lẹ padà.
2: Mi ò ní sọ pé lórin ẹ̀mí ni mi tààrà bẹ́ẹ̀.
0: Okay.
2: Ṣo ti yẹ yín?
0: Oníjùjú yàtọ̀ sólórí ẹ̀mí. Oníjùjú ẹ̀mí. Ṣùgbọ́n ẹ̀mí rò pé ó ti dàpọ̀ báyìí o.
2: Ó ti dàpọ̀ ṣùgbọ́n ká má parọ́ ká má tàn ra wa.
0: Ọ̀tọ̀ọ̀tọ̀
2: ni. Ó yẹra wa jura wa lọ. Èmi máa ń sọ nǹkan mi wà yìí mi ò ní ẹ̀bùn àti máa kọrin lẹ̀. Ṣùgbọ́n tẹ bá kọ́lẹ̀ mo lè fi oríṣiríṣi vaasi sí pẹ̀lú fọkànbalẹ̀. Ṣùgbọ́n kí wá jókòó kí wá ní mo ní inspiration láti gbé orin lẹ̀ mi ò ní rẹ̀bù yẹn. Ṣùgbọ́n tẹ bá fún mi ní first line àti fi tó kù sí ó rọ̀ mí lọ́rùn.
0: Ọlọ́run ṣáà dákálukú pẹ̀lú oríṣiríṣi.
2: Orin dẹ̀ ní abínibíni kì í ṣe ability láti kékeré mi mo ti mọ̀ pé kinní yìí màá ṣe.
0: Ẹ jogún bá ni bàbá ń kọ́ ìyá ń kọ́.
2: Bàbá ò kọ́ ìyá ò kọ́.
0: Kì í sì ṣe láti kwaya.
2: Mo ṣe kwaya dada. Mo ṣe kwaya dada. Ṣùgbọ́n kí ló ṣe.
0: Bẹ́ẹ̀ni wí ó ti tó bí ọdún mélòó tí ẹ discover tí ẹ ṣàwárí pé ó dàbí ẹni pé orin ní.
2: Ó ti wà níbi atamá bí ọdún 15 years.
0: Mẹ́ẹ̀dógún
2: yes 15 years.
0: Ó ti pẹ́ díẹ̀ o.
2: Mẹ́ẹ̀dógún a ti wà lẹ́nu ẹ̀.
0: Tẹ́ ti wá wà lẹ́nu ẹ̀ yìí ẹ ti ṣe àwo orin jáde rí.
2: Àìtí ìṣàwo ṣùgbọ́n oríṣiríṣi patí. Lounge la máa ń lọ.
0: Àwọn èèyàn nígbàgbọ́ nú yín tó bẹ́ẹ̀ láì ṣe pé ẹ ti ṣe àwo.
2: Bẹ́ẹ̀ ni a máa ń lọ.
0: Ẹ ní báńdì tí yín.
2: Mo ní báńdì tèmi.
0: Kí lorúkọ báńdì yẹn?
2: Capital G Musical Band.
0: Tó jẹ́ Juju.
2: Tó jẹ́ Juju. Juju Christian music and all this. Gbogbo àwọn.
0: Kì í ṣe Juju Gospel, right?
2: Juju Gospel, right?
0: Juju Gospel ni.
2: Yes, Juju Gospel.
0: Okay, ìdí nìyẹn tẹ̀mí ṣe rò wípé.
2: No.
0: Juju ti dàpọ̀
2: mọ́. Juju Gospel ni.
0: Òtọ́ iná tẹ́ bá wo àwọn orin King Sunny Ade tí kì í bá ṣe àwọn ibi tó ti kọ́ Mercyful God àti orísun iyì àti bẹ́ẹ̀ lọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó dàbí ẹni pé òkè bóyá ńgbà tí bàbá ti wọnú ẹ̀mí tán. Tẹ́ bá lọ wo àwọn orin wọn bíi Synchro System, Ẹṣu Bìrìbìrì Gẹ́gbò Mí àbí Nítorí Àwa àti bẹ́ẹ̀ lọ.
2: Wọ́n ti wọnú.
0: Nígbà yẹn inú ayé ni ṣùgbọ́n nígbà tó yá.
2: Bàbá a need láti upgrade.
0: Bàbá wọnú ẹ̀mí. Ẹ jẹ́ kí n sáré lọ sójú ọjà tí n bá padà dé. À á tẹ̀síwájú torí mo mọ̀ pé ó ní nǹkan kan tó gbé yín wá lálẹ́ òní.
2: Bẹ́ẹ̀ni.
0: À ń bọ̀ ń bẹ̀. Àríyá extravaganza yóò tẹ̀síwájú láìpẹ́ láì jìnà ẹ̀ṣẹ̀.

0: growing moments are filled with chances to be active and learn.
1: Did you see, Mom? I made such a big jump.
2: Great job, my boy. You get better with each game.
0: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: I feel so strong.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: Superstars.
1: Are you ready for the smartest showdown of the year?
0: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
1: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ẹ bá mi confirm 100,000 tí mo fi sọwọ́ sí yín.
6: Mo ti rí o. Bá mi gbé aláwárò fún wọn.
5: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
6: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
7: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
8: Opay is okay.

káàbọ̀ padà láti ojú ọjà. Láríwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì náà rèé. Lórí ètò tá a pè ní àríyá extravaganza, èmi àti àlejò mi Capital G. Náà la ṣe jọ ń tábí ayò. Ṣùgbọ́n ẹ mọ̀ pé lórí ètò yìí, abala ẹdán lórí socials náà wà ńbẹ̀ kò gbẹ̀yìn. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dé ọ̀dọ̀ gbajúgbajà. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, olórin àti òṣèré ìgbà kan rí. Àti òṣèré kì í ṣe nígbà kan rí o. Ẹni tá à ń wí yìí abí ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 1950, June 19, 1950. Ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Rivers. Port Harcourt ní ìpínlẹ̀ Rivers náà ni a bí sí. Ó jẹ́ ọmọ olóògbé tó jẹ́ àgbà ọ̀jẹ̀ àgbà onídàájọ́ ni Chukwu Defu Oputa. Ẹni tí ó máa ń gbé ètò kan kalẹ̀ tó jẹ mọ́ òfin gbà náà tí à ń pè ní The Oputa Panel. Kí wá lorúkọ ẹni tá à ń dá, kí lorúkọ ẹni tá à ń pè látòórọ̀ yìí tá a ti dá kọ́ba bá tiẹ̀ tá a sọ tiẹ̀. Charlie Boy ní ń jẹ́ o. Orúkọ rẹ̀ gangan sì ni Charles Chukwu Emeka Oputa. Àwọn nǹkan méje kan ń bẹ tẹ́ ẹ mọ̀ nípa Charles Oputa tá a mọ̀ sí Charlie Boy. Àkọ́kọ́ ni wípé ìdílé alágbára, ìdílé àwọn èèyàn pàtàkì lábí sí. Ṣùgbọ́n bí Charlie Boy ṣe ń dàgbà ló sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó rìn. Kìí jẹ́ ti bàbá tọmọ kó má làálàá, bàbá òun òfin lẹ̀yìn mú, ṣùgbọ́n òun tòun ẹ jẹ́ kó òun yan lọ́tọ̀.

0: ìgbà kan wà rí tó jẹ pé Charlie Boy sọ wípé òun kó tó di pé à ń kọrin kó tó di pé à ń bọ́ sẹ́ka múlùúdùn. Charlie Boy ń fẹ́ kó jẹ́ wípé àní kóhun ti ẹ̀ di àgbà wòlíì. Kèèyàn lè yàtọ̀ sí wòlíì àgbàṣá. Ṣé pé nílé ìjọsìn yóò máa dáhùn yàn lóhùn yóò sì máa darí ìjọ. Jẹ́ mọ̀ pé ó lo odindi ọdún kan gbáko ní seminary. Ó tó di pé ó kú ńbẹ̀. Ó tó wá mú ìpinnu rẹ̀ dóbi pé ẹ̀gbọ́n ẹja lọ sẹ́ka tamúlùdún ọjàre. Ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ ni pé Charlie Boy Charles Oputa. Jẹ́ mọ̀ pé ó ti rí àǹfààní àti ṣiṣẹ́ ní ibi iléeṣẹ́ epo kan rí. Kì í ṣe petrol attendant là ń wí o. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ rẹ̀ tán tó sì tún bùṣe ní ti agùnbánirọ̀. Bàbá rẹ̀ bàbá wá iṣẹ́ kan sí ilé iṣẹ́ epo kan ní Port Harcourt. Ṣùgbọ́n Charlie Boy ní ilé epo kẹ̀ wọn ò ṣe. Ó ní olórin lòun fẹ́ jẹ́ orin lòun fẹ́ máa kọ. Àìgbà fún bàbá ẹ̀ yìí ó mú kí aáwọ̀ tó pọ̀ ó wà láàrin òun àti bàbá tó bí lọ́mọ o. Ṣùgbọ́n kí ló Oputa kí ni Charles kí ni Oputa Panẹ kí ni bàbá rẹ̀ fẹ́ ṣe. Ó fi ilẹ̀ náà ni àbíbò wá ni tọ́mọ bá ti kọjá níná. Ó lo ọ̀pọ̀lọpọ̀ ọdún ní Oguta kó tó di pé ó tàtàrí takò wá sí ìpínlẹ̀ Èkó láti wá gbájúmọ́ iṣẹ́ orin tààkọ̀ tààràn. Kálukú ló máa ń ní tí ń fẹ́ dà láyé rẹ̀ tí ń fẹ́ jẹ́.
1: Ọ̀rẹ́ máa ti kọ̀kì dán sọ́kò. Ojú ti babaláwo wọn.
0: Charlie Boy tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Ọdún 1980 àti ọdún 1990. Láwọn ọdún yẹn, kìí kàn ṣe pé ó kàn jí lóòrọ̀ ọjọ́ kan náà, ó kàn di tó dà yẹn o. Gbogbo ọdún 1980 lọ́hùn-ún. Charlie Boy ń bá olórin kan ṣiṣẹ́ ńgbà náà akọrin kan. Tina Onwudiwe ní ń jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí African Òyìnbó. Ó tún wá jẹ́ stylist.
1: Ọ̀rẹ́ máa ti kọ̀gì dán sọ́kò.
0: So ìrítẹ́ rí Charlie Boy yẹn. Ìrí rẹ̀ bó ṣe máa ń múra ìrísí ẹ̀ yẹn. Láwọ aṣọ ní lẹ́dà aláwọ̀. Àtàwọn bàtà káká kò kán bọ́ọ̀kì. Látún wá dẹni tó nífẹ̀ẹ́ àti máa gun adúnhò mú bí oro ọ̀kadà tátàgànràn. Ká mọ̀ sí power bike. Gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ kí ìrísí ẹ̀ kó yàtọ̀. Náà pé kálukú ló máa ń ní brand ẹ̀ náà pé báyìí mo ṣe fẹ́ rí. Ẹ bá ti rí láàrin iwájú ọ̀pẹ̀lọ́ra dé òsì ẹ̀ rí dùràgì lórí ẹ̀. King Sunny Ade náà níbi tí máa ń múra láwọn ọgbà yẹn lọ́hùn. Ẹ wo lágbájá bí ti ń lo gàrítà àti ẹ̀tẹ́nìkan ò sì rí ìdọ̀la. Orin àkọ́kọ́ tí Charlie Boy kọ́ ńgbà náà lọ́hùn. Nǹkan bí 1980 yẹn náà ni ó.
1: Ọ̀rẹ́ máa ti kọ̀gì dán sọ́kò.
0: Orin tó dá High Life Song ni ó pè ní Obodo Girl Girl ní 1984 nìyẹn tún jáde ní tiẹ̀.
1: Ọ̀rẹ́ máa ti kọ̀gì dán sọ́kò.
0: Lẹ́yìn ìgbà náà ló release Nwata Miss.
1: Ọmọ
0: ìtọ́lọ́gbẹ̀ yìí. Lẹ́yìn tó rí iléeṣẹ́ kan bá dòwò pọ̀ tọ́jọ́ ń ṣiṣẹ́ ìyẹn ń jẹ́ Polygram Nigeria.
1: Ìwé ni kẹ́kẹ́ máa wulẹ̀ bò.
0: Ó tún wá ṣe TV show kan ńgbà yẹn. Ṣó tá à ń sọ yẹn ńgbà náà ó níṣe pẹ̀lú orin àti onírú àìfẹ̀ lóríṣiríṣi gbígbé àwọn gbajúgbajà wá. Kódà tó fi dórí àwọn olóṣèlú ńgbà tó yá ló sọ di Zoom time. Kódà ó gbé Bàbáńgídá wá sórí ṣó yẹn ńgbà náà. Jẹ́ kó ń bẹ̀ jẹ́ padà sọ́dọ̀ àlejò mi ó jàre Capital G ẹ má bínú mo ní sáré wo abala ti bẹ̀ yẹn lọ ni. So à ń bá ọ̀rọ̀ kan bọ̀ kó tó di pé a máa dágbére lórí ètò yìí. Now ó ní nǹkan kan tó gbé yín wá sórí ètò yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Tí mo sì mọ̀ pé ẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ń pa ẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ẹlẹ́ẹ̀tì ṣe àwo rẹ́kọ̀dù.
2: Ara ẹ̀ ti ṣàwo.
0: Ṣùgbọ́n ti wípé ká pe ni sójú agbolọ́tún.
2: Àti chọ́ọ̀chù.
0: Àti ilé ìjọsìn o àti lóde àríyá o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin náà là ń bá ń bẹ̀.
2: Lágbára Ọlọ́run.
0: Band yin eleni melo ni eyan melo lo wa nbe
2: 15 man band
0: en try you e wa so pe nkan kan na la jo nje
2: ah
0: en ton mi emi o nsa candle sha emi ti fe ra mi mo ti fa te gun pa
2: a se gbianju ni
0: be ni
2: wa lori ila ni
0: gbianju ahu
2: ami
0: na okay so kini ton sele se ni gboro ibadan yi na ni
2: be ni gboro ibadan
0: yi kilo be sele ngboro ibadan ni October 14
2: praise party 3.0
0: ele keta
2: reloaded
0: iro ni o ki lo dale lori gangan
2: o dale lori ka wa fi nkan ta ni ka fi wa yin olohun ko de sibi ta ti le yin olohun
0: be ni
2: so ele keta ri ati man se tele sugbon studio la man lo online
0: a je bi
2: live band yes
0: okay.
2: But nisin a fe se live gangan ni
0: eh
2: yes a ma se live gangan ke nje pe studio a ma se ni eya ologun ni be wa a pe be ni Cadence Lounge
0: okay
2: tabade gbopa o wa laarin gbopa si olonde olonde Cadence Lounge emi ni kokko den ma wan be lojo yen
0: okay
2: emi ni kokko MC Baboro ohun lo ma anko program lojo yen
0: edru now
2: that's MC Baboro no ni
0: mo fe try lati ran ti MC Baboro Baboro okay okay
2: ohun lo ma anko program lojo yen
0: okay okay
2: Monaco
0: okay
2: ohun ma wa lori kin lojo yen then Abbey Singer pelopolopo awon oni theater gan to fa se special appearances
0: wow
2: te pe
0: wow
2: ombo
0: wow eh je ofelomade
2: ofeni
0: ofelomade
2: ofeni
0: mo kan ni ti sin ni o
2: ofeni o
0: ah.
2: Mi o gbowo mi o gbobi
0: ah wow to pe oluwa fun yin lofe e na a fe file lofe
2: eh ojo yen to wa bo sojo ojo ibi mi
0: October 14
2: be en ojo yen ojo ma nse lodo odun ni
0: oh okay.
2: Giving back to the society.
0: Wow. Wow. Ah, that's so nice. That's beautiful. That's beautiful. Okay, so can you see boya de ni awon kan ti e jo force opo lori eto yi abi be se man se e no
2: man se bo mo ni mo man se bo mo la on sponsors no. Our sponsors mean what the man ti mi leyin. First and foremost, MO House of Adire.
0: Mm.
2: Won man duro ti mi tan. Ko si bi ti ma ti ba ipo ba pe o tun ti ya o. A duro ti mi ni
0: o tun ti ze o
2: o tun ti ya o e mo House of Adire won fi mi le lojo kan won want to Adire ni badan mi te ba fe anything Adire e pe mo customize ni ona ma won anything
0: e nbe mo polowo
2: ah iya mi ni
0: iya ti ni
2: iya ti gugu aro
0: e je customer ti wa ni won je
2: e customer so
0: o ka wa ko gbe polowo ja wa si ori ari extravaganza
2: wa gbe wa wa gbe wa won ti awon na ngbo bayi
0: ah
2: wa gbe wa shuto House of Tailoring won po awon double welts ben body enhancement kiki gugu e so but ale ti jo won barabo mi o de doju ti won ri tori e ti ma ti
0: awon na sire won fun yin ni oja
2: o won pon mi tan awon na pon ni master pon mo pon mo
0: e wa pon mi na o e je pon mi e sanu mi o e ma je se mi o yo ta o okay that's beautiful so ofelobade
2: lati
0: bi ki bi anybody bam
2: just come in and grab your drink
0: yeah
2: ale ma fun gbogbo nkan ton ma fe faji unlimited won ju kele
0: ojo ni jo yen wa possible
2: ojo anu Wednesday
0: jo Wednesday ah atin suma opin ase body e
2: die
0: kere kere na tin wo weekend body e die that's so nice so taba to aise mo alere elomina to le fe pe yin igba mi wa to je pe iru awon anfani bayi la yin elomi ti won ni ebun na ma nfe lo lati fi se afihan ebun
2: aye si wa
0: abi elomina to le wo pe eni ise kini lo fe fun idi eye mi na fe ni ipa ti mo fe ko ninu igbesi aye onitan nje number wa te le fi sita
2: beni
0: yato si e gan boya fun eni to fe pe yin fun show elomi a fe wan join lati fe wo performance yin
2: beni
0: okay so eleyi wa reliable je kin ka jo do opo or for any other you know engagements or relationship
2: any number
0: address it aka yebo
2: 080
0: okay
2: 6564 6204
0: let us see
2: 080 6564 6204 direct line mi ni ko se to ma gbe emi na ma gbe
0: eh ni manager ni
2: mo ni
0: eh fe lo ni
2: e ba je je gba fura mi
0: mo mo pe manager ti o le je manager sonu na
2: ko
0: manager sonu ko je pe ti enikan ba gbo pe ajo anise kan ise yen o be ba manager ko ju bi 5 million lo ya so pe 5 million iro eyan temi 10 ni o to ba 10 12 ba se n gbo ni e o bo jaje fun oga re.

0: ok àwọn orin tẹ ti kọ rí bóyá tẹ ṣe lójú agbo ǹjẹ táwọn èèyàn bá tiẹ fẹ wà lọ ní orí social media ṣé wọn wà ń bẹ.
1: Yes, so my YouTube channel mi.
0: Ok, kí ni YouTube channel yín?
1: Oluwadare Olalekan, then Capital G91.
0: Capital G91. Oluwadare Olalekan,
1: Capital G91.
0: Ok, so àwọn streaming, other streaming platforms, nǹkan bóyá bíi Spotify,
1: TikTok, no mi si si lori ọdún ma, mo ṣe n tra lati, bi ọdún mo ti bi rẹ̀ ngbà o crash. That was Israel, early this year o crash.
0: Bóyá wà lórí TikTok.
1: Yes, TikTok. Kí ni TikTok? Capital G91.
0: Capital G91.
1: Yes.
0: Facebook ń kọ́?
1: Oluwadare Olalekan.
0: Oluwadare Olalekan. Ok, bo lori YouTube, Oluwadare Olalekan, Capital G91.
1: So on TikTok, Capital G91.
0: Ṣé ẹ ti ń follow lórí TikTok bẹ́ẹ̀ yẹn tiwa. Ṣé ẹ ti ń subscribe lórí YouTube. Oluwadare Olalekan, Capital G91. Èmi ṣètún máa farabalẹ̀ gbé yín wá gẹ́gẹ́ bí àlejò lọ́jọ́ ọjọ́ kan. Ṣùgbọ́n
1: dem
0: plan láti ẹ̀ ti ní album. Àbí ó dàbí ẹni pé mo ń rí mi pé àwọn èèyàn ò fẹ́ máa ṣe album mọ́ these days.
1: Ọ̀gá wa, ọ̀rọ̀ album sìn, ó lọ fà. Ó lọ fà.
0: Ṣé nítorí piracy ni?
1: Ó ti pọ̀ jù ń ta.
0: Àṣebí social media ti wà pé ẹ lè ju nǹkan
1: sọ́ọ́ ní Spotify. Wọ́n ní ẹni tí Malami máa pètè, ẹni tó ń léyàn, ẹni tó ń ṣọ́yàn.
0: Àìgbọ́n bíi wọn.
1: Ṣùgbọ́n ká gbaṣẹ́, àmì kí a fẹ́ lọ ṣe ṣó lélẹ̀ yìí o, ẹ pè wá síjọ o, a ṣe nǹkan ta fẹ́ ṣe. Tábá ní personal composition wa gan, a máa compose ẹ̀, a máa fàmúdù sùn fúnra wa. Bọ̀ tábá ní ká máa gbé jáde, ẹni pé owó ńlá làwọn studio ń gbà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Láti ṣe nǹkan studio kì í ṣe owó kékeré
0: rárá. Káàkiri
1: gan lásán gan. Àwọn tó ń drop single gan. Kọ́ wa gbé jáde tán, kọ́ wa di pé àwọn ẹni tí
0: ṣùgbọ́n nítorí èmi tẹ́ mi máa wò ni pé ẹ wúrọ̀ àwọn bàbá wa KSA Sikiru Ayinde Barrister àtàwọn olórin tó lọ bẹ́ẹ̀ ara àwọn nǹkan tá a fi mọ púpọ̀ ọ̀nà wọn gbà yẹn òun náà ni bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn àdojúkọ yẹn ṣùgbọ́n it is what it is.
1: À ń ṣiṣẹ́ lé lórí náà ọlọ́run á gbà fún wa pẹ̀lú iṣẹ́ tá a fẹ́ ṣe lé lórí náà kó lè strong because lọ́wọ́ báyìí mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan ní agboolé olórin. Ṣe pé ẹyẹ kan ẹyẹ òun fẹ́ fapá kan fò nǹkan tó dẹ̀ wá ń tà ń sìn kò gba kéèyàn nìkan dúró.
0: Bẹ́ẹ̀ni.
1: So mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi ní ilé orin. So ẹ pé pẹ̀lú platform àwọn yẹn ń sìn ẹ̀yìn asún lè jáde tán ju báyìí lọ.
0: Ó dà. A ṣe é ṣe ní lágbára ọlọ́run.
1: Àmì
0: àmì. Ẹ̀yin èèyàn wá lé tá a bá wojú aago ẹ rí pé ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ bóyá máa jẹ́ fún àríyá extravaganza lálẹ́ tòní nìyẹn. Ẹ pé nọ́mbà yín yẹn lẹ́ẹ̀kan sí ká tó máa lọ fún ta lé òní.
1: 08065646204.
0: Mo ṣe máa jẹ́ nìyẹn. Capital G ló máa já sí kì í ṣe mánéjà o. Nígbà tí kò dẹ̀ ti wọnú ẹ̀gà tẹ́gà wọnú àdó gbátádó gbá wọnú ẹ̀gà tẹ́gà wọnú àdó gbátádó gbá wọnú ẹyẹlé tẹ́lé wọnú àdó gbátádó gbá wọnú àdó idẹ́. A jẹ́ wípé ẹjọ́ parí ìyá àlùfọ́ àyà finish about ibi tí ó máa ti ró wá pé fún talé òní rèé lórí àríyá extravaganza. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lákọ̀ tí wọ́n láàrin iwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéus lórúkọ tí mo ń jẹ́ Elephant Solo. Ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀jọ G Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental. A sì kí àlejò wa náà wípé wọ́n ṣe ohun púpọ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò àríyá extravaganza lálẹ́ òní. Fẹ́ ṣe lọ ànífiṣe lọ́dọ̀ ẹja tó lọ tí ò dénúbú ànífiṣe ti kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò àwa láàlọ́ lónìí àná la padà lọ́sẹ̀ tó ń bọ̀ ọlọ́run iwájú ọ̀pẹ̀lẹ̀ Adéus ń kí n pé ó dìgbà kan náà báyìí gàrí o.

0: ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí ikọ̀ ti Manchester City tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ ẹ̀sùn ọ̀hún lọ bíi 115 ìyẹn 115 charges. Ọ̀pọ̀ nínú ẹ̀sùn yẹn ó ní ikọ̀ ti Manchester City ni wọ́n jẹ̀bi o. Ìyẹn bá a bá ń sọ nípa ìṣọwọ́ ná owó wọn, mò ń sọ nípa financial regulation, eléyìí tí ikọ̀ bá ń sọ nípa ìdíje ti EPL ìyẹn nílẹ̀ Gẹ̀ẹ́sì. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n so pọ̀ mọ́ra wọn, ó dẹ̀ ń lọ bíi 115 ìyẹn 115 charges. Ọ̀pọ̀ nínú àwọn ẹ̀sùn yẹn ó ní ikọ̀ ti Manchester City ni wọ́n láǹfààní láti jẹ̀bi. Àkú àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà, àkú dédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Báláfẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn àfin ọba Murítàlá Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí bàbá àfihàn rèé. Eléyìí tá wa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́, ìyẹn lórí ètò tá a pè ní ìdán gangan, níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi. Àwọn ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbọ́ngbọ́n máa ń kan sí bí àjà balẹ̀. Bákan náà, ìròyìn eré ìdárayá eléyìí tó ṣàrà ọ̀tọ̀ bá a bá ń sọ nípa breaking news and exclusive war. Lápá àbíbí ilẹ̀ ti lè gbọ́ eléyìí tẹ́ ti lè mọ bó ṣe ń lọ. Lórúkọ olóòtú ètò yìí tí ó yí padà ọ̀túnba Babátúndé ọmọ Ọláwúwo Alex Ferguson ìyàgùn tásánlú ọkùnrin ogun. Bákan náà, Ṣọlá Ààrẹ o, The Mega Child Alayé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Àǹfààní ń bẹ léyìí tó jẹ́ pé ẹ bá wa pàdé ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ẹ tẹ́ síbẹ̀ ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook, ẹ láǹfààní láti máa gbọ́ wa tẹ́ẹ̀dẹ̀ tún máa rí wa wò. Pàápàá jùlọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tèmi gangan, ẹ já lọ pàdé ńbẹ̀ níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti tèmi at Sikiru Ayinde. Àti Sikiru Ayinde ojú yìí tèrè ẹ̀ẹ́mọ̀ láǹfààní láti máa gbọ́ wa. Tẹ́ẹ̀dẹ̀ tún máa rí wa wò ketekete. Sikiru Ayinde ojú yìí tèrè lorúkọ ti tèmi ọmọ Àkítíkorí nígboro ọdẹ ọmọ Àkítíkorí wà. Ẹ jẹ́ ń gba àárín gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà wọlé torí pé mọ̀jà àgbàkun ò sí ńbẹ̀. Ikọ̀ ti Madagascar. Ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Madagascar. Àgbàrá òjò kò lóhun ò nílé wo, onílé ni ò gbà fún o. Torí pé ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Madagascar eléyìí tí wọ́n wá ìyẹn sí orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn nínú ìdíje ti AFCON qualifier. Eléyìí tó ti gbìnà yá báyìí, Madagascar wọ́n fẹ́ fakọyọ o. Torí pé àwọn ni wọ́n kọ́kọ́ mi àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Àmọ́ kí n tó wọnú ìròyìn yẹn nísàn, *347*1004*1#*347*1004*1# lẹ máa fi láǹfààní láti gbórí wọlé ìyẹn lórí ti káàṣì ẹ̀yẹn *347*1004*1# lẹ fi gbórí wọlé ìyẹn lórí ti cashport yẹn ti mọ̀ pé gbogbo ọjọ́ ẹ ti Friday. Gẹ́gẹ́ bá a ṣe píyamọ́ rẹ̀ fún yín, bá a ṣe jẹ́ kó di mímọ̀ fún yín wípé Ẹ̀mbà cashport wípé ó gbìnà yá báyìí, àwọn èèyàn dẹ̀ ń gbẹ̀nu sí wọ́n mẹ́nu bẹ̀ láti àárọ̀ láti há millions of naira. Mọ̀jà àgbàkọ ò sí ńbẹ̀, lónìí olónìí a ti nàró 1 million naira fẹ́nìkan. Kínní ọ̀hún gan-an wàláì bí kádàrá bá ti kọjá nǹkan tí èèyàn lè dọ́gbọ́n sí, àfi kéèyàn gbà fún Ọlọ́run ni o. Wọ́n pe ẹnì kínní lákọ́kọ́, wọ́n pe ẹnì kínní kò mọ̀ gbé kọ́, wọ́n pe ẹni ẹlẹ́ẹ̀kejì òun kò gbé kọ́, ẹni ẹlẹ́ẹ̀kẹta o ni wọ́n pè tó jẹ 1 million naira yẹn. Ìyẹn ọ̀tọ̀ o, kò dí àwọn yòókù lọ́wọ́ o. O ní 500,000 naira, ó láǹfààní láti gbà lé ní o ní 250, o ní 200, o ní 150, o ní 100,000 naira. Eyi to ku won o tun pin lale mo ja gbokun o si nbe. Ma tun lanfani lati pin nkan to ku yen lale yi. *347*1004*1#. *347*1004*1#. Abojo opo taye lukara e tun le ba be yen wole. Iyen www.cashier.ng. E tun lanfani lati ba be yen wole. E mo ja gbokun o si nbe cashport to nbe yen ni asale. *347*1004. *#. E ba be yen wole o tun ma ja sibe lowo kan ma gbagbe promo yen. Iyen ba ba nso nipa Play 3 get 30 ticket promo yen na tun lanfani lati ma lo lowo. Play 3 get 30 ticket promo yen lo lowo o. Promo yen lanfani lati ma lo kan imagine meta meta ona meta. En ti o ta nikan ni o le ni reti anfani pe boya ohun o je abo ohun o je. En ti o ta nikan ni o le ni reti yen. Awon eyan gbenu si won de yin Olorun iye lori ti ka se. Bo se ma je lale ina niyan o. Oya mo pada. Iyen sinu ko agba oje torilede wa Nigeria ile to gbalejo orilede Madagascar leni baba so nipa idije ti AFCON qualifier. Orilede wa Nigeria lanfani lati bori ifigagbaga yen pelu ami ayo meji seyo kan. Bo ti e je wi pe Orilede Madagascar lo kokko mi awon akoko. Awon na kokko mi awon. Iyen ni iseju 16. Oni kari on lo mi awon akoko yen. Amo ni gbeyin gbeyin ko to di pe abala akoko pari yen first half. Oni agbabolu agbowo waju omo bibi orilede wa Nigeria yen ile to nsise riju re yen orilede Saudi Arabia ninu ko ti Al Ittihad. Baba nso nipa idije ti Saudi Pro League. O lanfani lati mi awon o da pada. Iyen ko to di pe abala akoko pari ni 45 minutes o mi awon yen. Ki la bala elekeji bere si nigba to di iseju 65 yen 65 minutes. Baba nso nipa Moses Uzo solo run. Agbabol yo gbe wa debe gan gidi gan mani. Tori pe lati arin gbugbun lo ti gbe ball yi. Gbugbu awon agbowo eyin le ti won jade si lenu o mu won mole ni. O nre won bi eni rela. O re won bi eni rela wonu 18 ni o. Iyen ba ba nso nipa Moses Uzo lati nu ko ti LASK. Iyen lorilede Austria. Nibe ni agbabolu lo tin sise riju re. O gbe won debe le to je pe o na lanfani lati mi awon elekeji. O ni orilede wa Nigeria fi bori ifigagbaga koju orilede Madagascar pelu ami ayo meji seyo kan. *347 ni mo pe. *347*1004*2#. Abojo opo taye lukara. Mo tun le le ba be yen wole. Oke lori ikanni bani dore Facebook na. E darapo mo wa @sikiruayinde oju itere yen lori ikanni banidore Facebook bi nkan se je niyan. Bo ba n di ojo osegun ose to nbo yi iyen ni September 29 oni orilede wa Nigeria o mo lanfani lati wa ko pelu orilede ti Guinea Bissau. Be ba n gbo Guinea Bissau bisa a jo mo wa ko iyen ni igbese elekeji iyen ni baba nso nipa AFCON qualifier to nlo lowo yen. A jo lo mo wa ko pelu eni to top table lowo e mo ja gbo ko si nbe orilede ti Guinea Bissau ni tori pe won lanfani lati fi aje orilede Tanzania mole pelu ami ayo meji sodo. Awon ni won wa loke tete tabili torilede wa Nigeria de lanfani lati gbenu tele won bi nkan se je niyan. Oya papapa Eja bo soke okun mo ja gbokun o si nbe o do orilede ti agbon ti komebo baba nso nipa awon South America niyan papa julo orilede Argentina tori pe Lionel Messi leyin to ti feyinti ninu bolu alafesegba yen fun orilede re o ti kede ifeyinti re ni kopẹ yi be ba gbagbe te ba ranti papa julo leyin igba ti baba re je olodun ni pe iyen Lionel Messi iyen gangan ko ni royin iroyin bere ba ba so nipa Christian Romero o ni won yan bayi gege bi eni ti o je balogun fun iko ti iko agba oje torilede Argentina Christian Romero ni o ni balogun bayi bakan na agbawo waju iyen ninu kan ti Inter Milan baba nso nipa Lautaro Martinez o gangan ni won yan gege bi amugbalegbe lekeji yen fun Christian Romero bi nkan se je niyan Lautaro Martinez ni amugbalegbe Christian Romero o gangan ni balogun yen captain yen fun iko agba oje torilede Argentina o lo tewo gba badge yen iyen lowo Lionel Messi bi kan se je gangan niyan o dile gesi mo ja gbo ko si nbe agba arin gbogbon omo bibi ile gesi yen ninu ko ti Real Madrid o so nipa Jude Bellingham oni won mu oni won yan gege bi agbabolu to daaju ye nile gesi fun sa odun to koja lowo onu odun yi baba nso nipa 2025/26 season Jude Bellingham oni won mu ni England player of the season igba ele kejire ti Jude Bellingham o ma lanfa ni lati gba ami eye yi lera o na lo gba ni sa to koja lolohun o tun ti gba bayo igba ele kejire ba ba nso nipa Jude Bellingham mo ja gbokun o si nbe o se daada ni sa to koja lo yen tori pe ifigagbaga to nlo bi 46 game on lo lanfa ni lati gba fun iko ti Real Madrid yen ni sa to koja lo o mi awon mesan o se iranlowo mefa ni sa yi lasan ifigagbaga to ti gba ifigagbaga mejo ni o te ti involve yen ninu goal 5 3 goal 2 assist on lo ti ni mo ja gbokun o si nbe agba ball yi se daada tori pe ba ba nso nipa idije ife eye agbaye gangan ele to koja lo to tenu budu lo yen ifigagbaga ele ti Jude Bellingham to lanfani lati kopa ifigagbaga bi mejo ele to lanfani lati kopa ninu dije yen Jude Bellingham awon meje lomi o involve yen ninu 8 goals 8 matches 8 goals involvement tori po mi awon meje o de lanfani lati se iran lowo eyo kan mo ti ri enbe excellence temi tope S Adebayo lori ikanni banidore Facebook e se ngan ni o te wa nbe yen tori tiwa at sikiru ayinde oju itere lori ikanni banidore Facebook eyin tiwa e lo darapo mo wa nbe a loju oja sola re o ti nsewo si mi a loju oja mo nbo awon figagbaga to waye le ni abi alaye mo nbo mo ti ri atejise re gbe ni ma ja yin ton better ama ki n to wo be yen EPL player of the month iyen month of September se mo pe osu yi ti lo iyen ninu awon dije league to se kan rin iyen nile Europe lori sirisi e mo pa ti wa ni international break bye ose meta de ni iyen tumo si wi pe kan to resume ati wonu osu tuntun iyen osu kewa won ti wa na won ti nominate n je jade lori sirisi awon agbabolu to daaju yen fun osu kesan iyen ninu dije ti league ile gesi lara awon agbabolu ta ri ti won yan gege bi omoye to sese ki ami eye yen jamo lowo o nla ti ri belomi lati nu ko ti us city bakan na bogle lati nu ko ti leeds united grob n ko lati nu ko ti brighton Isaac omo bibi orilede Sweden yen o mi awon fun orilede Sweden leni lati nu ko ti Liverpool o na nbe ninu awon nominee yen ba ba nso nipa EPL player of the month Semenyo lati nu ko ti Manchester City won nominate o na bakan na Sare lati nu ko ti Brentford Costolas lati nu ko ti Brighton Jacquet lati nu ko ti Liverpool awon agbabolu meje ejo yen won nominate won o iyen ba ba so nipa EPL player of the month won nominate won awon wo loluko ni eleyi ti won lanfani lati nominate lori ikanni bani dore Facebook mo ko yin je emi na ko yin je be se n ko mi je yen esi ebo John Bosco bakan na abila won oluwa seun ese gan ni te wa nbe yen tori ti wa lati gbo ora Kolike Adeagbo Estebo John Bosco ese gan ni o Abiodun Oyelade the king of gentle boys yen ni gbogbo Adebolu loju modina ese gan ni o manager of the month yen bo de je coach of the month le yin fe pe ninu DJ TPA yen ni le gesi won ti nominate awon oluko ni meta ototo oluko ni meta ototo ni won lanfani lati nominate awon wo loluko ni yen eja loju oja na eja loju oja kade na Shola Are Odi Mega Child alaye nsewo si mi pe o ya kin ja loju oja ba ba toju oja de kin wa ja yin beta eku kale
1: Flash FM 105.5
2: in a fast paced world
3: Funke
2: is always prepared Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí

gbogbo olùgbọ́ mi jákè jádò ẹ̀ka alẹ́ ẹ sì ku iṣẹ́ òní ní gbogbo bí tí ẹ ti ní àǹfààní láti gbó mi ẹ̀ka alẹ́ o pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temidire Market gbági titun nílùú Ìbàdàn lónìí ọjọ́ Friday. Thank God is another Friday. Thank God is another Friday. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀dìdẹ̀ ńlẹ̀ òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tológun tológun. Mo kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ. Mo kí yín lórúkọ Jésù. Ẹni tó kú tó sì jíǹde. A dúpẹ́ fún àǹfààní aláìlẹ́gbẹ́. A kí ológun àjọbọ ọ̀kan ṣoṣo àjànàkú tí máa ń mi bó kìjikìji. Àdániwáyé ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. A sọ wípé ògo ni fún ọ Jésù. Mọ́mí àti dádì ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ kàn lọ jókòó ni. A jókòó a dìde. Bẹ́ẹ̀ wá ṣe jókòó yẹn gbé ọwọ́ àlàáfíà yín sókè. Ẹ wá máa jù báyìí pé mo dúpẹ́ tèmi. Ẹnjiníà ẹ pé pastor Mrs. Tèmítayọ̀ kó máa fọhùn kí wọ́n máa bá wa gbé oyin yẹn sókè. 25/09/2026 Bú ìmúra sílẹ̀ fún Sunday service ìsìn méjì náà ni ó jẹ́.